Mo kí onílé, mo kí àlejò, mo tún kí ìlọ́kùnrin, mo kí ìlóbìnrin. Gbogbo oyún inú àti gbogbo àwọn ọmọ tá à ń gbé lọ́wọ́ pátápátá ni mo kí o. Ojú òní wá tì lágbára ọba mi òkè. Ṣé ẹ mọ̀ pa tó ti wà ní ọjọ́ kẹrin odin nínú ogún ni? Ìyẹn nínú oṣù kẹsàn-án. Tàbákà ní mé ní méjì, mélòó ló kù tó ṣù ìyá tó lọ ná? Ẹ̀yin ìjẹ́ kí ọba alára pé ó mà ṣe tó fi wá dára re. Ara àrà tó fi èmi àti yín dá la fi wà lórí òkè ìpẹ̀lẹ́ ni. Ṣé ẹ̀yin ò mọ iye àwọn tílẹ̀ ti gbé mi lọ́wọ́ àná ni ká má sọ tìjẹta? Ọ̀sẹ̀ tó lọ ń kọ́. Ṣùgbọ́n ó kàn wúlò mà ṣàánú wa. Ìbáwa náà rèé, èmi àti ẹ̀ máa sọ pé nínú gbogbo àwa tí Ọlọ́run dá o, àwa tẹ́ ti wá di jùre, àwa ènìyàn ni. Ohun tó bá ní ká má ṣe yẹn gan-an ló máa ń wà láti ṣe. Ọjà tọ́lọ́run ní ẹyán máa gbọ́dọ̀ ra o, òun láà máa sanwó sí. Ó ní a máa pànìyàn. Ẹ rí bí ìtàjẹ̀ sílẹ̀ ṣe ń lọ káàkiri ní gbogbo àgbáyé. Àwa yìí náà ni. Ṣé mọ̀ pé àwọn ẹran tó ń bẹ nínú igbó lọ́pọ̀ ìgbà gan-an wọn ò sábà jẹran ara wọn, wọn ò sábà para wọn. Ṣùgbọ́n àwa èèyàn yìí, tọ́lọ́run bá ti ní ẹ má lọ bí o, ibẹ̀ yẹn gan-an ni yóò mọ hùwà lọ. Ṣùgbọ́n nítorí náà ń kọ́, ṣé mọ̀ pé kò wá pa wá run lẹ́ẹ̀kan náà? Ẹni àsìkò tiẹ̀ bá ti tó yóò mú ọ̀dọ̀. Ṣùgbọ́n tó bá wá rọ òjò àtàwọ kankan tá a gbọ́rọ̀ àtàwọ ọ̀pọ̀lọpọ̀ tá a gbọ́rọ̀, irú òjò kan yẹn náà ni ó rọ̀ sórí gbogbo wa. Ṣe bóun ni ǹjẹ́ ẹjẹ́ gbọ́ pé Ọlọ́run rọjò gbígbóná lápá ibìkan o, nílùú kan ó wá rè tó tutù tó jẹ́ pé yìnyín ń jábọ́ níbi míì? Rárá o, ọba alára ni. Gbogbo ẹ̀dá tó dá pátápátá òun ló fi kíni o, ló ń fi wá dára tó wù. Ẹ wo bí kankan ṣe kéré tó yẹn. Tó bá ta èèyàn èèyàn àì máa rántí ibẹ̀ yẹn. Ká ló tayàn láàárọ̀ di ilẹ̀ ṣú? Ẹ̀yin nídìíjọ́ kejì ẹ̀ ṣe jàre. Mo rò pé ẹ̀yin kankan ti rọra gan yín rí. A wọ gbogbo ara èèyàn yín, ibẹ̀ yẹn máa kanyàn. Ìkan báyìí náà tán tí wọ́n á sọ pé ìkàmùdù. Oh God, bó ti ṣe kéré tó yẹn. Ṣé mọ̀ pé kò yẹ tí bí kankan yín tó bá tayàn, bí àwa èèyàn bá ṣe ga tó, bá ṣe sanra tó yẹn, ṣe mọ̀ pé kò yẹ kó ti àfẹ́ẹ̀tì wa rárá. Ìyẹn ni pé ṣe mọ̀ pé kò yẹ kó tiẹ̀ ṣe wá ní kó tiẹ̀ mì wá lára, ká tiẹ̀ rí pé ká má ní feelings ẹ̀ lára. Ṣùgbọ́n tó bá já wa jẹ, kódà kó jápa ni, kó jẹ́sẹ̀ ni, gbogbo ara wa ló máa mọ̀. Àrà tọ́lọ́run ọba mi ń dápọ̀ tán bá gbé pé kìnìún ya wo àdúgbò òbí kan àti bó ti jù á pa lọ́lọ́. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ kìnìún bí làábalabalabalabalabala là á máa rọ kiri. A máa wá àwọn tó lè tètè tí ó tètè àwọn tó jó nímọ̀ nípa tẹranko, bí wọn ó ṣe bá wa mú àbí bí wọn ó ṣe bá wa ṣàṣe tí ó jẹ́ pé kò fi ní pẹ nìkankan lára ni. Ọba alára lọba mi òkè o, ǹjẹ́ yìí ń dúpẹ́ bó tiẹ̀ ṣe dá yín? Èmi a máa dúpẹ́ bó ṣe dá mi o. Ó fi mí dára rí, ó ṣe mí léèyàn. Àwa ni iṣẹ́ ọwọ́ rẹ̀ ọjọ́ kẹfà. Àgùntàn pápá rẹ̀ kò yé wa. Àwa ló dá gbẹ̀yìn lórí ohun gbogbo tó dá. Ẹ wá mọ tọ́lọ́run wá ṣe ni. Ó wá fi àwa yẹn, ó wá fi wá jọba lé wọn lórí. Bó ṣe wù wá là ń lo omi tọ́lọ́run dá. A bọ̀ sínú omi báyìí, odò tó ń ṣàn. Àwẹ̀ pútùpútù. Àwẹ̀ àwẹ̀ àwẹ̀ àwẹ̀ àwẹ̀ bó ṣe wù wá. A bọ̀ síbi omi, a bù mu. A fomi ọ̀hún, a fi fọṣọ. Ọlọ́run dẹ̀ dàṣáájú wa. Gbogbo àwọn ewéko ògbẹ́ ń kọ́ lóríṣiríṣi lóníranran. Kódà ewéko kan ń bẹ lẹ́kùlé lèmi níjọkọ, èmi ò tiẹ̀ mọ̀ pọ́n tiẹ̀ máa ń fi ṣe bẹ̀. Baálé mi ló jà mú ní kílẹ̀ fẹ́ẹ́ fi ṣe. Ó ní sọ mọ̀ pé wọ́n fi ṣe bẹ̀ làwọn fi gbin ni. Mo ní à ewé lè mo lè mi ò ní lè jẹ́ o. Wọ́n ní àwọ̀ jẹ́ ná bá já ewé ná bá fọ̀ ná fọ̀ ná fọ̀ ná ṣe bí wọ́n ti máa ṣe ná bá ó ṣàpè lu ata. Mo ní màá ṣe yẹn. Mo bá pè lu ata ka orí iná ná bá mú ẹ̀fọ́ ná bá ṣe làwọn ọmọ bá jẹ́ ná bá ní àmọ́ mi ò dùn. Ẹ̀yin náà wá tọ̀ wò, èmi náà bá tọ̀ wò, ibi tí mo ti tọ́ kékeré wò ni mo ti padà jẹ nílá. Ìyẹn ni wípé gbogbo àwọn tó ti dá ṣáájú ó fi wá jọba lé lórí. À ń lò wọn bó ṣe wù wá. Ọlọ́run mo kí ọ, mo kì ọ, ó yí àwọn kan ju àwọn kan lọ. Ẹ mọ̀ wípé bí ìmọ̀kálukú bá ṣe gbé ni
emi dupe o se wa mo kini kan ninu oro olorun ti o ba fe keda o wa mo eda yin oni si mo teda ba koja aye re to ba fe ko te yo te e mo ipo se iribo mi ku gbigbona fun fara ata won mo ogun re ni ngba to ya lase ju o koju e bo mi gbona oba Saul gan ko iyen gan te lowo olorun se yin gbagbe Nebukadnezar ni pe idin bayi lo fi je inti mo nje oye wa ni wi pe ko sara tolorun oba o le da se wa ndupe bo ti se yin ko ti te yin lorun lati January wa yin ti fe kole alara e ti ri ko eyin wo pe bo su kesan lo ti fe pari e wo pe se on rere kan a le ti Nazareth yin jade wa eyin ti gbagbe wi pe aimoye odun ni waju olorun bi iseju kan pere ni ara lo fi nda in temi wa fe ke ma se ni wi pe eje ajo mo yin lori ohun ti o ti se eje ajo yin lori ti se lowo lowo se ere ti o tun wa se ta wa mo yen e tun je ajo mo yin splash fm no n pe bi ala borun loruko eto gbogbo eyin ta ti dijo ma n se mo ki yin o ti ye yin ju inu mi ma n dun ti mo ba ri awon to sese darapo mo wa fun igba akoko iyen ni pe ki se ya wa alaborun family nikan na ni an wa nbe jojumo na la ni alejo se la lekun si mo ki yin o mo ti e ma n wo pe bi o ba so pe lo pe yin laajin yi to run wora ah ke yan ji kale ko de mo jinjo mejo e ma ku ife awon eniyan te ni o e ku ife awon odo langba wa e ku ife awon awon loko laya te fe ko baje yin gan ni maji o baje eyin eyan mi lotun lo si be ni bi iya mi ayo yawo baba mi alaji belo afa saide ata kankan be ni baba mi sakala torile owu eh baba baba dasubo mi lati daiwi baba o ti e pejo meta Mr. Femi lati UI ah Mr. Seye lati soka baba Olusegun Afolabi lati omi adio Mike Power Samuel Oloyede lati Rita Challenge Sisi Laide Gafari Akindele gbogbo yin ma ni Oloye Akikunmi lati Moniya eyin na ma ni o Mommy Funmilola lati Omiyale baba Adegoke Oji Omo West Mr. Hamzat gbogbo yin na ma ni o a ma kiyin o oju o ma kuku ni tiyin Olaide Lukman lati seyin e ma se gan ni anti Kehinde ati oko won lati gbo ora mo ma kiyin oju o ma kuku ni tiyin baba Adepetu lati Olodo e se gidi gan ni o gbogbo yin ni o Mrs. Olaitan lati Olodo eyin na e se o Mommy Wura Ola Moshood e ma se gidi gan ni oju o ma niyin ti la bi akoso bo ti le wu kori atopo eyan ti mi ti e tun mo oruko ya mi gbodo ma ti e daruko grandma mi lati jebu gbo grandma e se gan ni e ku gbogbo igba gbogbo eyin te nti eto yi leyin te nti mi leyin ni te ba ti gbo eto yi n o seto te ba ti dasi n seto se ma le gboro kale bi ki moro wa pe ba n gba eyan bayi to moro wa lamoran kin tun ma gbara mi ifele ni ta lorun okun niru dede asiko yi e se o e ku afomo niyan se o se ri ko si nti mo le mu fun yin te ni je ton sugbon emi o mo so fọlọrun pe gbogbo awon okan to n ba mi da si eto ta pe ni alaborun yi olorun e ma ba n bukun won ti le ti le inira kero to bi e ma je kan mo labi akoso bo ti wu kori gbogbo yin patapata n bi e dagbade n bi e kerede tiran tiran tomo tomo e o ni ba won damu laye yin e se mo kiyin o ati si de loni lori eto beni oju oni wa ti e je nse bayi na eyin ni eyin se darapo ni ta ni e de fe mo eni to nsoro yi o omo yin na kuko ni princess Adenike olowo kere ti gbogbo yin ma si peace mama presenter beni mo fi jo jesu ni o lo ma lade alafia e je nse bayi mo nbo

ẹni kó tó di wípé ó kọ́lé kó tó yọ yàrá a gbọ́dọ̀ máa báwọn ọ̀dọ́ làǹgbà wa sọ torí ìdùnnú wọn ìdùnnú wa ni èmi a máa sọ wípé àwọn òbí ò tí ì láyọ̀ púpọ̀ jùjùjù lórí ọmọ o láì jẹ́ pé ọmọ yẹn ní ìbùjókòó àlàáfíà iṣẹ́ òbí pọ̀ ṣe bó náà lẹ́yìn àwọn tó sì láwọn ọmọ kéékèèké la tún ti bẹ̀rẹ̀ sí ní jì kì í ṣe àtúnsunná mọ́ oorun mọ́ mo ṣáà rí gbogbo àwọn tán tí àtẹ̀tì láwọn ọmọ kéékèèké nílé ẹ̀kọ́ dáṣà ń kí pé a kú wọlé o ọmọ míì gan ti gbàgbé pò ń lọ sùkúù rí ló so mọ́ ìyá rẹ̀ lọ́rùn ìmí ìfàyà rẹ̀ láṣọ ìmí ìfàyà rẹ̀ nínú pé àlóòní lọmọ gbé mi ilẹ̀ ẹ mọ̀ pé wọ́n tún ti fara mọ́ra tó jọ mẹ́ta oorun ò tún kò mọ́ tó bá tún ti di bí aago mẹ́rin àbọ̀ bẹ́ yẹn lẹlòmíì ó ti mọ yí lórí bẹ́ẹ̀dì yóò ti dìde báyìí bóyá omi ni yóò kọ́kọ́ gbé kaná pam bóyá yóò ṣe gbá kan yóò ṣàwó kan kó lẹ́yìn ìyẹn ẹ̀yin ò tún wá mọ gbogbo nǹkan táwọn ọmọ yẹn nílò nílé ẹ̀kọ́ sọ ni ìbọ̀sẹ̀ tán ń bọ̀ sẹ́sẹ̀ lásán mọ̀ níye tó jẹ́ àwọ̀tẹ́lẹ̀ ń kọ́ kó tó kan ṣọlé ẹ̀kọ́ kó tó kan ìwé tí wọ́n máa lò nílé ẹ̀kọ́ wọn owó àwọn ọlọ́kadà ń gbé lọ ńjojúmọ́ ń kọ́ epo ló tún di bó tún ṣe dìyà àwọn tó tiẹ̀ tún lọ́kọ̀ tí ó kọ́kọ́ lọ já ọmọ sílé ẹ̀kọ́ ná kó tó di wípé wọ́n padà lọ sẹ́nu iṣẹ́ títí wọn owó gangan tí wọ́n wà san fẹ́kọ̀ọ́ òun náà nǹkan ibi tí wọ́n bá ti ń sanwó àwọn tilé ẹ̀kọ́ aládàáni tí ìbá ṣe tìjọba gbogbo nǹkan tí ó ná wọn àwọn míì lẹ́yìn ìgbà tán bá tún kọ́ ọmọ wọn wá tún gba tíṣà tí ó tún mọ́ ọkọ extra lesson náà tún pé ẹ wò ó ọlọ́run ó kúkú bá wa wo àwọn ọmọ yóò bá wa dá wọn sí èmi a máa sọ ńgbà téèyàn bá wa náwó bẹ̀rẹ̀ láti à ń pọnmọ́ lọ sùkúù bẹ́ẹ̀ ni ìjọ kan tí mo ní àwọn ẹnìkan bá bú sẹ́ẹ̀rì ibi kan tí mo ti bá wọn ṣe mc ó ní kí lóde tí mo ó ní ó wá bá mi ó ní ẹ̀jọ́ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní kí ni ó ní mo sọ pé wọ́n pọnmọ́ rẹ sùkúù ṣọ́ máa ń pọnmọ́ rẹ à ń pọnmọ́ lọ sùkúù ni kódà ayé ìgbà tèmi gan tí mo ti ní àwọn ọmọ kéékèèké dání tọmọ mi bá ti pé bí ọdún kan àbò ńgbà yẹn màmá ṣe pò lè ọmọ ọdún kan àbò ìrìn mélòó ló ti dá lọ rẹpẹtẹ lẹ́sẹ̀ rẹ̀ náà ṣé yóò tiẹ̀ wá yá ni èmi sì níbi ṣẹ tèmi tèmi ó lọ ẹ̀yìn pọ́n délé ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni màá pọ́n débẹ̀ ńgbà bá pọ́n débẹ̀ ní sọ̀kalẹ̀ àìmọye àwọn òbí náà lọ ayé òde òní náà tí wọ́n ó pọn ọmọ wọn débẹ̀ ayé tún ti wá lajú sí ọlọ́kadà tún ti wà wọ́n bá ti gbé wọn ó gbé sí wọn ó kọjú ẹ̀ sára wọn ó kọ ẹ̀yìn ẹ̀sọ́ ọlọ́kadà wọn ó gbé ọ̀kadà ó ti yánu tó bá dẹ̀ jẹ́ méjì mẹ́ta ni wọ́n ti mọ bí wọ́n ó ṣe tò wọ́n síbẹ̀ ṣọmọ tí ìrìn ò tí ì dá lẹ́sẹ̀ dáadáa ṣé òun lẹ́wà fà lọ́wọ́ aago mélòó lẹ́ àjọ dé sùkúù tẹ́yìn náà ó kọ̀ rí ibiṣẹ́ látàyè pọnmọ lọlé ẹ̀kọ́ títítítí pàyàmárì gùn secondary school gùn higher institution ńgbà tí ro fẹ ọmọ bẹẹ bá wa ṣe tán tó bá wa jáde tó wá lọkọ àbí tó níyàwó tó jẹ pé bẹẹ lógún ti wá wọlé iṣẹ òbí ò yọ lágbára ọba mi òkè gbogbo etí tó ń gbọ wa iṣẹ wa lórí àwọn ọmọ wa yóò yọ tíṣẹ òbí bá yọ àwọn èèyàn yes wọn ni àwọn òbí ọmọ yìí wọn in fact wọn kú oríire o wọn ni àbẹẹrí ọmọ dáadáa ni wọn kọ ó gbẹkọ ẹ mọ̀ pé ó máa ń yí àwa òbí táwọn ọmọ wa bá ń ṣègbéyàwó ṣá tí ìyá ọkọ jókòó tí ìyá ìyàwó jókòó tí bàbá ọkọ jókòó tí bàbá ìyàwó jókòó táwọn méjèèjì táwa dìjọ ń jó tá à ń jó pàdé ara wa táwọn èèyàn kí wa ìyá ìyàwó ẹ kú oríire o ìyá ọkọ congratulations ma tá a máa ṣe ẹṣẹ o mo dúpẹ o èyí tá a ti ṣe òní bàjẹ o ẹ ṣáà ti màwọn àdúrà ẹyin lóríṣiríṣi ó máa ń dùn ṣùgbọ́n tírúfẹ́ ọmọ bẹ́ẹ̀ bá wá ṣe ìyàwó ta náwó ta nára tára okó wálé tára òkè òkun tán wá tá a ṣe gbogbo rẹ̀ tó bá wá di hello mommy ẹ wo mommy mi I don't even understand ó tún ti bẹ̀rẹ̀ wo ṣe ló tún ó tún ti bẹ̀rẹ̀ sí ni ó tún fẹ́ nà mí kódà mo ní láti sá sínú bedroom tí mo tilẹ̀kùn lẹ́yìn tó bá jáde ńsìn tí bá rí pé ó ti jáde ni màá ṣẹ̀ṣẹ̀ tó lè bọ́ síta ṣàmọ́ pé burúkú ni gbogbo wọ̀nyí là ń dèyàn nà lórí ètò yìí wípé àfẹ́ kó ṣẹlẹ̀ kì í wá déédé ṣẹlẹ̀ o kígbéyàwó tó dàrú ó máa ní bó ti jẹ́ o lágbára ọba mi òkè bí òní bá wà ní dààmú òun táwọn èèyàn máa ń ṣe ni pé àwọn ọ̀dọ́ làǹgbà méjì tó ń bá pàdé tó ń bá ti ń wò pé báwọn ṣe ń bẹ̀rẹ̀ àníyàn lọ yìí ó dàbí ẹni pé ó máa ní kọ́nà ọ̀họ̀ ní tí wọ́n kàn rọra ṣe náà ni wípé wọ́n á kàn mú nọ́mbà tẹ́mi máa ń pè yẹn wọ́n á ṣe voice note ránṣẹ́ pé èmi báyìí báyìí o ọ̀dọ́ làǹgbà ni o kì í ṣàwọn ọ̀dọ́ kéékèèké o pé mo ní àfẹ́sọ́nà tá dìjọ wà lójú ọ̀nà
awon ti mo shakiyesi ninu iwa ire abi ninu idile re o le jokunre o le oje bi e ba ti se voice note temi ba gbo to ba je nti mo le dagba yin lamoran ni amo to ba ye pe a nilo agbajowo amoran ifori kori ifenukonu awon ma mi atawon ba mi a dodan won o gbe wa ba tin se niyan ninu idile na nko se ri ti idile kan la jo fe so leni

Ko to di wipe o kole ko to yo yara agbodo ma ba won so Splash FM na npe bi alaborun loruko ito fun eyin to je pe fe wo mi loju opo Facebook e kan te ti to opo odo mi nibi be ni o se se ki nkan kan jade lati be fun wa awa ta ba lori ofe lowo lowo e kan te Princess Adenike Olowo Okere e kan fi media group e fi gba legbe Princess Adenike Olowo Okere e fi media group e fi gba legbe so ke wa te like ke de te comment I mean ke send the comments ke wa share program oju oni wa ti ni agbara oba mi oke mokiwa mokiwa e je kin sare mu wa lo ipele amoran tori pe ojo yen sare pa pa pa ah sharing ti mo fe ba wa soro le lori o ma n se opolopo wa lokunrin lobirin lomode ati lagba leyi to je pe to ba de ti bo se n se wa yan je ka so ohun to ponu iyen ni wi pe ta ba ti tete gba ko se se laaye a je ka tete so ohun to se se nu ta ba ti gba defeat ohun to ta ba ta ba ti ro lorun bo ta ti wo pe kini ko se se je mo kan kuro nbe se o ti ye wa be yen a wa so ohun to dara a ma wa so nu e je ki n ba wa soro bayi se a mo wi pe January lo February lo titi to fi de September ta wa lowo lowo bayi nje je mo pe fun todun yi elomi o ti lose hope o ti soro itinu o ti gba ko se se laaye ninu aye ara re ko se se yi kede re ijakule lo ma pada fabaru eda be papapa o ti pe at least awon to ye ko da soro yen won ti da si awon ti momo ti mo le ba won soro ton le gbo mo ti ba won so awon ti momo pe won le se bayi won le se tohun mo ti ba won soro so kilo tuku e we ja gbagbe npa ejare e ja bole nbe ke soko bi an lo lai de mo wi pe olorun ba nbe leyin eni to je ipe eni to je pe ke tete su ke tete re se mo poro olorun gan ni so o ni awa te aduro doluwa o la ma tu agbara wa se a o sa ire bayi o ni ko ni re wa rin are ko ni mu wa a fi ye bayi a fi se kini a fi gun oke bid bi eye idi kini ti mo je ko ye wa wi pe niwon igba ti o ba ti tete so retinu lori nkan kan pe ko se se mo ah owo po ti gba pe ko se se ninu okan ara re yen gba wi pe o ti so opolopo nkan nu ta ba wa so fun wa wi pe ka ma tete gba ko se se boye yan kan ti se eyan kan ti promise wa pe ah e ma worry to ba ma fi di pari osu ma o try ma o send nkokan si yin osu yen pari osu keji tele ninu osu mi ta tun mu ati ti lode daji ko ti e wa ba wa soro mo ko ti e send message si wa mo ko ti e so pe ohun si ohun o gbagbe wa bi ohun se nte kan ti e de ti mo kan kuro nbe e wa wo pe kan se mo niyan tan ba fe se sebi Mr. Lagbaja ni bi mommy lagbaja bi daddy temedun ni tan ba fe se ko to yen wa ti send e je mo kan kuro nbe niwon gba to ti e de se hello sir good evening sir si won mo yen niwon gba to ti e wa ki won pe mommy mo ni kin ki yi ma ekujo meta salafia ni o ko se pe ko ma da won laamu bo se ngbagbe won yen awon gan na ko ni sokan won lodo e mo niwon gba to je pe to ba ti e de se ki won pe e ka so bo mi salafia ni o daddy ko awon mo nko o mo ni pe kin ki yin ni o ko ju be yen lo o tun ti ran won leti sugbon ti wo pe han le se mo jare okan tawon na o ni se be si nbe boya n to de fe se fun eyen boya o ona to gba je eyan ni gbe aye ti eniyan o mo boya ibe yen lo ti gba to fi laluyo o mo elomi to ba fe ri oga kan ni le ise to ba ti lo to lo to lo to tun lo to tun lo bi emeta emerin ani e wo mi lo mo jare ani se mo fe te mo di e pa ni boya inu le ise yen gangan lọlọrun ti seto fun e ṣùgbọ́n àwọn ìdíwọ́ àti ìdènà kankan ò lè ṣe kó má sí i
ṣùgbọ́n tó bá ti tètè wá gba kò ṣeé ṣe láàyè pé èèyàn tí ẹ lè rí wọn ọ̀gá lọ́hùn lọ́hùn èèyàn bá ti ẹ̀ èèyàn mo ti bá máa rí wọn mo ti lọ ẹ̀kínní wọn náà sí àráǹdì mo ti lọ ẹ̀kejì wọn náà bízì mo ti lọ ẹ̀kẹta wọn náà tí ì dé mo ti lọ ẹ̀kẹrin mo ti lọ ẹ̀karùn-ún ẹ wẹ jẹ́ kí n mọ́kàn kúrò ń bẹ̀ jàre ṣé orí ní kété tó bá ti mọ́kàn kúrò ń bẹ̀ yẹn gbà wí pé láìdẹ tí o mọ̀ pé láìjẹ́ pé orí ọ̀gá yẹn kan sọ fún ọ pé òkè o báyìí báyìí ló rìn o àbí a ti gbà ọ síṣẹ́ o ò lè ṣiṣẹ́ lè iṣẹ́ yẹn ẹni tó dẹ̀ fẹ́ rí kẹ̀dẹ̀rẹ́ o ti rìn bí ẹ̀mẹrin ẹ̀ márùn-ún ò tí ì rí o ti wá sọ̀rọ̀ ìtínú gbà pé òní lè ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ohun tó nílò láti lè débi tó fẹ́ lọ yẹn torí pé o ò rí ẹni tó yẹ kó o rí tíwọ náà tó ti relent tó ti sọ pé ẹ wo wọ́n ṣòro rí wa mo ti fẹ́ mo ti gbọ́kadà owó tí mo fi ń gbọ́kadà lásán owó tí mo fi ń wọ mọ́tò lásán kọ́ ṣé rí ẹlòmíì ti right off ara ẹ̀ pátápátá báyìí ó ní in fact láti january ni mo ti ń pọ̀ sí business yẹn ó lóun lelelelele ó lóun ò rí lé bá ó ní kò sí kílé tó kù oṣù mélòó ló wá kù ní ìsìn ekù september yìí ti lọ october november december tí september yìí bá ti lọ ní ìsìn ó kò oṣù mẹ́ta péré tí 2026 tí ó kò gbálé ẹ̀wọ̀ ẹ jẹ́ kóun mọ́kàn jàre ẹ jẹ́ kóun kúrò ń bẹ̀ jàre ẹni tó wà lójú òpó ọ̀dọ̀ mi yẹn princess adenike olówó kéré media group yẹn tẹ́sí bẹ́ẹ̀ ni so ẹ dẹ̀ jẹ́ kí n rí comment yín ẹ jẹ́ rí like yín ẹ dẹ̀ share program gẹ́gẹ́ bí n tí mò ń bá wa sọ ọ lọ ẹ má jẹ́ á tètè gba ká mú wípé kò ṣeé ṣe ṣe dẹ̀ mọ̀ pọ̀pọ̀ ìgbà náà ohun tá a bá fara ṣiṣẹ́ fún kì í ṣe bẹ́ẹ̀ pẹ́ lọ́wọ́ wa o kò yé wa kì í ṣe bẹ́ẹ̀ pẹ́ rárá àti rárá àákàn ló ṣùà jùà jùà ẹ̀yìn ẹ wo owó tá a bá ṣiṣẹ́ fún sìn ìnákùná ni ẹ wo àwọn tó máa ń tó máa ń yọ owó yẹn kí lẹ mọ̀ náà tán fi máa ń jẹ wọn ò fi jẹ̀dẹ̀ kó jẹ wọn ò fi mímú kú mu wọn ò ní fi ṣe nǹkan dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ pé ebíṣẹ́ kan lèmi ń ṣe lóru àjínísìn tó yẹ kí n sùn kí n jí ṣé ń gbòṣù bá parí tí n bá gba tọ́rọ́ kọ́bọ̀ tí mò ń gbà nísìn ṣé màá wá ní òkè o làwùlàwùlàwù kan ni yóò ní kókó àti pàtàkì n tí mò ń jí oyé wa ni pé oorun tó kù lókè yìí ó tó aṣọ gbẹ fún mi àti yín o ẹ sọ fún àwọn ọmọ yín gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ̀ ń gbọ́ lọ́kùnrin àti lóbìnrin lórí n tó wù wọ́n lọ́kàn láti ṣe lórí iléeṣẹ́ tó wù wọ́n lọ́kàn láti ṣiṣẹ́ lórí okòwò yòówù kan fẹ́ ṣe ẹ sọ fún àwọn ọmọléèwé yẹn tó bá ti ń ṣe jáàmbù tó ń já wọn kulẹ̀ tó ń jọ wọn mọ́lẹ̀ tó ń ṣe ẹni kan tẹ̀síwájú láìdẹ̀ sí pé jáàmbù wà òkè báwo náà ṣe fẹ́ lọ sílé ẹ̀kọ́ gíga ṣó pọ́síbù ni àwọn kan wọ́n lè máa láwọn ń lọ láwọn kan ṣùgbọ́n lójú cost tán lè ṣe ó tiẹ̀ kéré ó pọ̀ ni wọ́n á tiẹ̀ ṣe láìdẹ̀ sí wàyẹ́ẹ̀kì láìsí jáàmbù bóò lọmọ ti fẹ́ fògẹ̀rẹ̀ àbí ọmọ tí ò ní máàtì tí ò ní ingilíṣì kò sí náà bóò ló ṣe fẹ́ lọ sílé ẹ̀kọ́ gíga méjì yẹn lo lórí nínú gbogbo àwọn subject kò yé wa ni kọmọ kan máa wà ni kó ṣe ń sìn kó níjàkulẹ̀ nínú máàtì kó níjàkulẹ̀ nínú english kó wá ní àyà institution ló kù ẹ̀yin tẹ̀ ń wà lójú òpó tọ̀dọ̀ mi ojú òkú ní tìyìn ẹ jẹ́ ń rí comment yín o ẹ dákun bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń rí ẹ send message ẹ jẹ́ kí n rí comment yín kí n kí yín inú mi dùn bẹ́ ṣe ń wò mí yẹn ní dààmú princess adenike olówó kéré media group ẹ wo tẹ bá ti tẹ bẹ́ yẹn lójú òpó facebook yóò gbé mi wá fún yín ni mo dẹ̀ ní ìbéèrè kékeré kan tí màá bí yín ìbéèrè yẹn simple gan tẹ́ fi jẹ̀bùn mo kàn fẹ́ bí yín ni pé kí lorúkọ kọ́lọ̀ aṣọ tí mo wọ̀ yìí kọ́lọ̀ méjì ló wà lára aṣọ yìí kí lorúkọ rẹ̀ bóò ni o ọmọ mi dáadáa ìwọ ló ní gbogbo oríire tí ń bẹ láyé lágbára ọba mi òkè o mo kì ọ́ o Isaac Tunde Oyèbánjí ó ní more strength mentor o mo kì ọ́ o kárí o bóò ni wọ́n ti ṣe wá ti ń sọ o kọ́lọ̀ méjì tí ń bẹ lára aṣọ tí mo wọ̀ yìí bẹ́ẹ̀ bá ti lè gbá kẹkàn kọ orúkọ kọ́lọ̀ méjèèjì yẹn orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ẹ wò ẹ̀bùn pàtàkì wà fún wa lóru yìí ojú òní tiwa n tí mò ń sọ fún yín pé ẹ má gba dìfíìtì o ẹ má gba ìpè ọdún yìí ti lọ tán àbó ti lọ tán ni ẹ rí àwọn tó ń wọ business láàrin oṣù kan péré láàrin oṣù kan tó dẹ̀ jẹ́ pé in fact àfi bí ẹni wípé ẹ wò bàmí
dadi oludara akiyemi won ni presence won ni well done won ni mon endorsement abi okay yes and wisdom thank you so much daddy lati london ni e se baba oju oni yin ti lagbara oba mi okay e se gan ni okay le okay oh, Mr. Tunde Oyebanji high level o ti ko ti emi ti le so boyo gba eye eyan te si wa loju opo Facebook ko yen kan te princess Adenike olowo kere e kan fi media group gba e je kin wa mo oh tu babu e ku jo meta mo o to jo meta sa eyin na e ti kokko lo abi te ba gba ma je ke mo bo e wo dada pelu nte ko tu babu o e wo dada o mi ni saju be ye lo baba okay woni and ya boro boya nkan to gbe jade loju odo ti siyin ni daddy akiyemi eyin na e wo dada ke so mi ti so pe gba mi de ti so pe gba but e kan wo dada oju odi ti wa bo ba se je ma koko ma je ke mo mama so fun yin daddy dara last london to ba pe yin ba gba ni kuku sin teyin o fi card se won ati bi wa ma fi cup ro minu omi okun bi kojo emi ni ba yin lo card ohun sugbon e si wo dada e wo dada oju oni ti wa mo kiyin princess Adenike olowo kere lekan si ni gege bi amoran ti mo mu wa fun e ma je atete gba jakule o emi e tete gba jakule mo fi style la gidi die ma si ma try e ma yi ma gbianju ma ma gbianju sugbon tin ba ri pe yes mo ti wa se de bi pe to o wase olohun gbadura ninu ile kan gbe se won wa fi se le olowo nu yara ni se ni ti eni to wa legbe to fe to ni bi to ni le ise to fe gbayan si ti o mo pe wo n wase okay emi o so fun abi the play ewo je ka se kini o je ka ma tesi wa yen te wa lojo po Facebook e se mo kin ojo ojo ni si lagbaro ba mi okay ojo yen ti lo people o eni kan tun gbori wole se color aso ti mo wo color meji ni eni to ba gba color yen gangan to da oruko oloruko to nje o eni to ba le da oruko color yen mejeji ebun wa fun won yen loju opo Facebook princess Adenike olowo kere media group e kan te ba ti te beyen e ma ri mi ketekete ni e wo color yi daada o se ti ri e ti ri aha so e tun wo color keji na e ri pe mo fe le ko wonu mo fe le ko wonu phone ti mo fi se ise e ti ri bayi eyin e kan rora ko color yen e ko te ba ti ko te ba so pe green oniru shade green oloruko gbogbo green color to wa labe green o to bi 10 orisirisi color ni labe blue na orisirisi la ma pe ari powder blue ari sky blue ari navy blue ari royal blue so blue popo bakan na green na orisirisi green ni mi fe so awon color green yen fun wa tin ba ti so a fe ka so e je a se bi eleyi na je nse to mi ka wa lo sibi ta fe lo ona meji la fe rin o e je nse bi eleyi na

ìdìbà ti bàjẹ́ dandan ni o adi tó nídìí ibrahim olùwàtòsìn wọn náà well done ma more wisdom ma ẹ ṣe gan mr ibrahim olùwàtòsìn ẹ ṣe gan ni bóyá obìnrin dẹ tún ni wọn ṣe mọ olùwàtòsìn yẹn gbogbo yóò àti obìnrin àtọkùnrin ló ń jẹ kọlù aṣọ tí mo wọ yẹ dárúkọ a ti mọ pé green ni irú kí lorúkọ green tòkè kí lorúkọ green ti sálẹ bẹẹ ni kò sáàní àní ẹni tó bá ti gbà á tó bá gba orúkọ tó ń jẹ gangan tó ń pè é tó yẹ pé tẹ bá dọjà ń sìn tẹ bá sọ pé mo fẹ kọlọ báyìí wọn á mú jáde fún yín tẹlẹ tún dárúkọ kọlọ ti sàlẹ yẹn kò sáàní àní wọn já tari rẹ lọdọ àwọn ẹ tó ń taṣọ mo kì wá pé káàbọ lẹẹkan sí i lórí ètò tá a pè ní àlàbọrùn ohun tó bẹrẹ díẹdíẹdíẹ tá a tètè fòpin sí i òun là ń pè ní àlàbọrùn ohun tó bá ti wá di nǹkan míì tán kọ bẹ́ẹ̀ ni dáàdì ẹ̀ sì títí ìgbà náà o dáàdì dára ẹ̀ sì ń tíráì ni ẹ̀kọ́ ẹ̀ sì ń tíráì ni ẹ̀ sì tún ro ẹ̀ wo ẹjẹ́ ká ṣe báyìí torí ìjọba àsìkò ibi tí à ń lọ ṣìṣe díẹ̀ náà tábà wo ní ẹnujọ́ mẹ́ta yìí ìyẹn ní ìpele kó tó di àlàbọ̀rùn o ṣe rí ọmọ tí ó yẹ kí n ka kí n sọ àlàbọ̀rùn rẹ̀ fún wa kó tó dà àlàbọ̀rùn ẹ̀ fún wa ká bá a dá sí àwọn tí mo sì sọ fún un lábẹ́ aṣọ pé kó lọ ṣe ná ó ì ń ṣe lọ́wọ́ tó bá wá di ní àárín ọ̀sẹ̀ tó bá wá jẹ́ pé kò tí ì rí bó ṣe fẹ́ náà a jẹ́ pé ẹ̀yin bàbá bàbá ẹ̀yin màmá màmá ẹ̀ bá a dá sí ṣé wá rí ibi tí à ń lọ lénìí mi ì fẹ́ lè rí i pé ní ọ̀sẹ̀ kan àbí nínú oṣù kan wo tiẹ̀ ni ká má gbọ́ wípé ọkọ àti ìyàwó kan wọ́n jà wọ́n ṣekú para wọn ó lè jẹ́ bóyá ọkọ òun ni ìyàwó máa ṣekú pa àbí kó jẹ́ pé ìyàwó òun ló máa ṣekú pa ọkọ a ṣáàrí tí wọ́n máa gbé jáde tá a wò lórí àwọn ìléwọ́ wa ní facebook káàkiri tá a máa gbọ́ nínú ìròyìn lọ́tún lọ́sì tí wọ́n máa kà á wípé ńkọ́ o ìṣẹ̀lẹ̀ báyìí ó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ báyìí ó ṣẹlẹ̀ ìyẹn ni pé ọkọ àti ìyàwó wọn ní gbólóhùn aṣọ ìkan ni wọn kú nígbà tí kan bá kú tán bá wá mú ìkan tán wá mú lọ sí ọlátúnjì ọlájídé wọn ní margaret ma ẹ ṣe gan ni o mr ọlátúnjì ọlájídé ojú òní tì yín kọlù aṣọ tí ẹ ṣàdákùn tẹ bá ti gbà á kódà bó jẹ gbogbo ẹyin tẹ wà ń bẹ lẹgbà ni gbogbo yín pátápátá lẹgbà bẹẹ ni gbogbo yín pátápátá ni màá fún ní gift bẹẹ ni mo sọ fún yín tẹ bá ti gbà á gẹgẹ bí nǹkan tí mò ń sọ lọ nígbà tí èdè àìyedè bá ti fẹ́ bẹ̀rẹ̀ láàrin ọkọ àti ìyàwó ṣe mọ̀ wípé èèyàn méjì ló nífẹ̀ẹ́ èèyàn méjì ló dẹ̀ máa ń jà ẹnìkan ò lè dáfẹ́ ni ẹ bá dá ìfẹ́ ní òkè ta ló fẹ́ẹ́ fẹ́ràn nígbà tí ò bá rẹ̀yàn kejì èèyàn méjì ni òkè téèyàn bá dẹ̀ fẹ́ jà kò pọ́sibù kéèyàn máa bá ara èèyàn jà ni èèyàn méjì ló nífẹ̀ẹ́ èèyàn méjì náà dẹ̀ ló máa ń bá ara wọn jà nígbà tí wàhálà bá bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ nínú ilé pé ṣé ò gbọ́ pé mò ń bẹ sọ̀rọ̀ ni kí ni kí gan ni ẹ sọ nǹkan tẹ́ ẹ̀ ń sọ mò ń gbọ́ èmi náà ni kí n sọ nǹkan tí mò ń sọ òun gbọ́ kí lẹ fẹ́ gan kí ni ní kẹ́ ẹ sọ̀rọ̀ tó bá ti ń di pé a ti bẹ̀rẹ̀ sí ní kanra mọ́ra wa díẹ̀díẹ̀ ó lè jẹ́ ọkọ ló ń kanra mọ́ ìyàwó o tíyàwó á ní ẹ̀bọ́yá lágbájá àbí dáàdì lágbájá àbí nǹkan bá ṣà ń pera wọn nǹkan tí mo bá yín sọ ṣé ẹ ti gbàgbé ni má ní mi lára kí ni pírọ́blẹ́mù wọ obìnrin gan náà mi ò gbàgbé kò tí ì sí ní ẹ̀ẹ́dẹ̀ máa rọra sọ tí mi bá rọra sọ ńkọ́ ó dẹ mọ́ bínú ń gbà yẹn o ò rògùn ẹ̀bẹ̀ ìwọ ló rògùn má bínú àbí kó dẹ̀ jẹ́ pé ọkọ ló ń báyàwó sọ̀rọ̀ bọ gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ ṣé ò gbọ́ ni kí ló ṣé mo sọ fún yín pé mi gbọ́ ni kí gan ni ṣé ó ṣe ọmọ yín lẹ rò pé control ni àbí kíkíkíkà àbí kí ni gbogbo kí ni ẹ ti sọ̀rọ̀ mo dẹ̀ ti gbọ́ yín nǹkan mo ti gbọ́ nǹkan tẹ sọ ìyẹn ṣe bí ngbà tó gbọ́ wàá dẹ̀ sọ pé òkè ó ti gbọ́ ó dà mo ti gbọ́ ìyẹn ga o ẹ̀yin lẹ mọ ohun tó ga ẹ̀yin lẹ mọ̀ tó bá ga ẹ rẹ̀ ńlẹ̀ tó bá di kòkó a ò sùn mọ́ yín lọ́wọ́ ẹ rẹ̀ ńlẹ̀ díẹ̀ à ń bá bọ̀ nìyẹn o ọkọ àti ìyàwó wọn bá bọ̀ nìyẹn
nbo ba tun se bu to to se gada to se gede o boya oro kekere kan tun wa sele o le je lori omo ni o de le je boya lori owo ni o ba di ariyanjiyan se de ri nti mo korira laye mi ayan jija mi mo ti e fe o ma nje kinu tete bi mi so tori na mi ki n fe toro ba ti fe di ariyanjiyan laarin emi ati eyan kan eh mo ti tete da le nbe mo ti kuro nbe mi like kini ti mo so toro ba de tin di ariyanjiyan laarin eyan meji ikorira ma de ikusinu a ma wa se ri toko ati yawo ba de tin jiyan boya oro lori owo na jiyan ni o boya oro lori awon omo won ni won jiyan lo fa iyan jija itan boro o se mo pe yawo duro lori pe yes ani nti bayi ni nti mo so oko na o wa lori pe ani kini ani fufun ni iyawo ni ki ma se fufun tori olohun off white ma ni white ma yato si off white oko ni ni kini ewo ni off white ni iyawo ni laye e lo fi awon eyan e bi awon to ba da color ma off white o yato si white gangan o yato si pure white igba kan awo kan from there sheri bi ta wa nlo ni ipele akoko yi ko to di alaborun mo awon idile mi lowo ti won tin bere kerekere nsin sheri leyin gba ta ri yan jiyan ba ti wa nse mo pe a le jo jiyan nsin ka jo ferin tuka en ti o gbona sale gbona sale en ti o gbona oke gbona oke ba de jenu yara na la wa ni bo birin ba ndana lowo ni yo ku guru wonu kitchen o lo ndana lo ni to ba de yo kunrin o le wonu yara lo abi ko mu phone ko ma te to ba de je pe boya won ti ti jojo nje ale tan kaluko fi phone yo fi sore kaluko mo wo ntin lo lui ori etakun agbaye ngba kaluko ba luwo tan won lo yi lule won lo sun ton ba de tete pare ija yen loru mojumo ija ma ngbon si ni ngbo ba tun ti di ni aro kaluku pelu ti e won won oyo ni kiki iyen lo beyen lo beyen ta ba tun ni pe ka wo leyin eleyi nje je mo pe won wa ma sora won ninu le bi eku atolongbo ibi ti yawo ba gba oko oni fe gba be labe orule kan na ni o

bẹẹni ah mo kiwa e ṣeun gbogbo wa ta wa nbe yen nitori awon omo wa nitori idile ah lagbaro ba mi o ke ni je koro e se mo dupe be se ma npe lotun lo se inu mi do e je ko su mi eh to ba pe enre ni pe late kan ni ki mo kan play orin lo ti mo n dejo to bo ni o ti ri e se yin toju opo Facebook na okoko ni tan owo yin gbogbo yin patapata arakunrin le kan idowu oh one ni more grace to your help with my ese gidigoni princess adenike olowo kere media group princess adenike olowo kere yo ti gbe mi wa fun yin kete e ti ri mi kọlu aso ti mo wo mo ti ran yin lowo green loruko mejeji green ko si te pe te ni fi green si ko si te pe te ni fi green si ki wa loruko green mejeji ese ẹni dàmú ẹ jẹ kí n ṣe bí eléyìí arábìnrin kan nílò àmọràn wa o wọn kí gbogbo àwọn bàbá àwọn mama wọn kí brothers and sisters lórí ètò wọn dẹ kémi atọkùn ètò náà wọn ṣàdúrà fún ìkànnì splash fm ti wa níbí wọn ní arábìnrin ní òun ṣẹṣẹ lo ọdún òun ṣẹ ń lọ pọdún mẹrin nílé ọkọ ni pé tó bá di ní december tá à ń wò lọọkan lòun ṣẹṣẹ máa pé ọdún mẹrin tó ń ṣe marriage ó ní kí ni tó ní tó ń ṣe wedding ó ní tó ṣẹlẹ̀ ni wípé ó ní kóhun tó fẹ́ arákùnrin tóun fẹ́ yìí ó ní àwọn mọ̀lẹ́bí òun kígbe pé sẹ́ni tó o lè fẹ́ mọ́ fẹ́ ó ní ṣùgbọ́n nǹkan tó jẹ́ kí òun fẹ́ ń gbà yẹn ni wípé ó ló àwọn máa nífẹ̀ẹ́ ara àwọn ó láwọn nífẹ̀ẹ́ ara ó ní lójúmọ́ kan tóun bá kọ́kọ́ jí tóun ò tí ì gbọ́ òun rẹ̀ ó ní àdàbí ẹni pé òun ò tí ì jí sáyé ó ní àti wípé gbogbo ìgbà yẹn nǹkan fi gan nínú ìdílé àwọn pé ọ̀rọ̀ ọ̀dùgbà tó ń pàdé ọ̀dọ́langba lọ́kùnrin òun ló dàbí ẹni pé áńgẹ́lì tọ́lọ́run rán sí òun gbogbo ohun tóun bá fẹ́ nípa ti owó pátápátá lọ́lọ́run jẹ́ kó ràn lọ́wọ́ láti ṣe ń gbà yẹn ó ní ìgbà tá à ń sọ yìí gan ó ní òun ó nígbà yẹn lòun ṣẹ̀ṣẹ̀ gbàyọ̀ǹda lẹ́nu iṣẹ́ ọwọ́ kan tóun kọ́ ó lóun lọ́wọ́ ẹni ó ní but òun láìkí iṣẹ́ ọwọ́ kan ó lóun wá kọ́ yẹn ó nígbà tí òun fẹ́ ṣe ìgbàyọ̀ǹda freedom ó ní oníye tí ọ̀dọ́mọ ọ̀rọ̀ arákùnrin yẹn tó ná ó ló dẹ̀ ràn lọ́wọ́ ó ní kété ó ní kódà kò tiẹ̀ ti ṣe freedom gangba yẹn ó ní ló ti bá òun get shop ló ti bá òun ṣe gbogbo ẹ̀ tó jẹ́ pé yes àwọn èèyàn ńláńlá wọ́n máa ń bá òun ná ọjà wọ́n máa ń bá òun ṣe wọn máa bá òun nájà ó ní eléyìí gbogbo ẹ ó ní mọ́mí òun déńjọ́ kan náà sọ pé ẹ wọ́n ní ó lè ẹ ìṣọ̀kọ ara yín ó lóun ní ẹ̀wò kí ni reason ó ní mọ́mí òun ní ìgbà táwọn sáà lọ praise ń tán sọ ni ó lóun ní ẹ̀wò ẹ̀fìyàn ẹlẹ́jàre òun tẹ́tẹ́ yẹn bá ti ń wú tojú bọlé káàkiri náà oríṣiríṣi ni ó máa rí ìyẹn lọ bẹ́yìn ó ní ká má bó po lọlé olóró ó nígbà tóun ò gbà ó nígbà tó wá dé àárín kan wá wò pé tóun bá wá ní kóun fọmọkùnrin yìí lẹ̀ ṣé kò ní dàbí ẹni pé òun ti òun jalè rẹ̀ bẹ́yẹn nǹkan bẹ́ẹ̀ pádùrú owó tó ti ná fóun ó ní kò pẹ́ olóyún wọ̀ ó ní nípa oyún yìí ó ní but àwọn èèyàn rẹ̀ ó ní wọ́n fẹ́ràn òun wọ́n ṣe dáadáa sóun dẹ̀ ṣe dáadáa sí wọn ó nígbà tó dẹ̀ yá ó nígbà tóun ti lóyún ó ní nípa tóyún yẹn ni àwọn ṣáàbà fi ṣe ìgbéyàwó ó ní tó àwọn fẹ́ra àwọn sílé ọdún kìíní ohun gbogbo lọ ọdún kejì ohun gbogbo lọ ọdún kẹta ó nígbà tó tiẹ̀ fi pé ọdún mẹ́ta ó ní ọlọ́run tiẹ̀ ti ràn lọ́wọ́ kódà ó ti parí ilé rẹ̀ tó jẹ́ pé gbogbo ẹ̀ ó ṣe dáadáa pé mọ́tò gan ti pé méjì pé kódà gan ó fún òun ní ẹyọ pẹ́lẹ́ tó ń lò tẹ́lẹ̀ yẹn tí òun ń lò nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní ohun gbogbo ṣà ń lọ déédé ó ní ṣùgbọ́n láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá ó ló ti bẹ̀rẹ̀ sí ní yẹ̀wò oníká sọ pé láti bíi october ọdún tó lọ ló ti ń bíi kó dòru wọlé bíi ìgbà míì kó ṣáà máa wá excuse oríṣiríṣi kinní kan ghost kan ló wà ibiṣẹ́ lòun ti pẹ́ iṣẹ́ tó dẹ̀ ń ṣe kì í ṣe iṣẹ́ tó yẹ kó close láago méje gan pàápàá kábàkà tó sọ tí ó fi wá máa wọlé lẹ́yà bíi aago mẹ́jọ aago mẹ́sàn-án ó ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ní àwọn ọ̀rẹ́ kan tóun ò mọ̀ mọ́ ó ní wọ́n dìjọ ń rìn wọ́n dìjọ wálé ńgbà míì ìgbà míì ó lè pe ń pé wò ó tètè lọ sílé
eba obe bayi ni ko se kale ohun atawon ore nkan bo o lohun a tun pe pe eh oko mi I awon ore yi gba kan awo kan kini kan ka sha ma ba opolo o lo change patapata o ni now arabirin ni o lohun wa ni bi eh ile itaja won ni ojo kan o nigba to won wa nbe o lohun wa o lohun bo se joko li baba kan o lagbalagba ni won o ni won wa ra oja o ni kina de ra na o ni won raju o ni won lawon fe pure water o lohun kan de mu pure water lo n fun won o lohun ni melo le fe baba baba le yo kan ni lo n ba ko meji fun won baba ba ti fe mu wo lapo lo ba ni baba e ma worry e ma lo baba ise o ni baba ba sade baba ni ah iya omo wa nbi o dakun jameson ti mo o lohun ti ro pe boya baba fe bere wo n ti gbe bag pe ko n fun won ni bi 500 naira bi 1000 gan kan ma lo o ni ni baba ba ni O se suru o. O se mora gidi gan ni. Nitori pe awon ri omobirin pupa fo kan legbe oko re. Be la won si tun ri seke seke. Ni eh oni aarin omobirin yen ati oko re. Ni koko re o sora fun boya on to sa jomo boya bi ore birin. Won la bani seke seke anko fmani e won ni baba bani olohun ni je ki oko re orogun akoba o yo si le o bi iji yi ba fe wa iji yi olohun ma jo da ile re ru o lo gbadura gidigidi o won la won ni o won ni lo to awon de ti ma to ba wole gba mi yo sa ma lori phone ni oke dia oke kini kan ni ko ti e tun wa fi bo mo olohun tun wa so fun pe e se so nigba to nde le lo nso fun loni o bere olowo ojowo osi rara obirin pupa ko obirin dudu ni anko fuko anko

0: lòun lọ sọ fún àwọn mọ̀lẹ́bí ó ní àwọn mọ̀lẹ́bí ní kì í ṣàròbó náà ọlọ́run ò ní jẹ́ kírankíran sẹ ìwọ náà lọ gbàdúrà kínní kan kínní kan ó níbi tọ̀rọ̀ dé dúró kí lòun lè sọ ó ní tó wá ṣe paríparí ẹ̀ ní nǹkan bíi 2 weeks ago ó ní lóòótọ́ òun wá rí ọmọbìnrin wẹ́jẹ́lẹ́ kan ó ló pọ́n látòkè délẹ̀ ni ó lòun rí nínú ọkọ rẹ̀ ọmọ arábìnrin ní òun lọ ibì kan bóun ṣe wá ń bọ̀ pé òun ò gbé mọ́tò ti tọ̀dọ̀ tòun òun gbé ọ̀kadà ó lòun pé mọ́tò ọkọ ọmọ ló dúró lọ́ọ̀kan yìí ó ní lòun bá sọ fọlọ́kadà yẹn pé kó tàn ó ní ọ̀kadà tẹ̀ ti kọjá lọ ó nígbà tó lòun ṣàrí òun pẹ̀lú yẹn tán tiẹ̀ dìjọ́ sọ ó ní kódà gan ṣe mọ̀ kò expect pé òun lè gbọ́ ọ̀kadà ó ló tiẹ̀ fọwọ́ kọ̀ yẹn ní ọrùn lọ́n ṣà ń sọ̀rọ̀ ó ní ojú ọmọbìnrin yẹn ṣáà le ó ní lòun ṣáà kí wọn pé ẹ ká sàn ó ní bolo sí ń bọ̀ ó lòun ṣáà sọ pé òun lọ ibì kan bẹ̀ yẹn ni ó dá ó nígbà táwọn délé lòun ní wù dákunjọ gbogbo ìran tó ń rí ọmọ pupa náà náà dárúkọ má fa wàhálà ó ní lóní wò ó jọjọjọjọ torí ọlọ́run ó ní bọ̀tọ́ ọkọ òun ò ṣáà gbà gbogbo bóun ṣe ń sọ ńkọ̀rọ̀ tó ń sọ ní gbangba o ó ní kí lòun lè ṣe sí ẹ dákun ìṣẹ́jú kan èèyàn kan ẹnìpọ́njọ́ ti lọ púpọ̀ ẹ bá mi gba arábìnrin lámọ̀ràn kí ló tún lè ṣe níbi tọ́rọ̀ dé dúró yìí ó ní bóun ṣe ké fọkọ òun ó ní kò dáhùn lóhùn ẹ̀lò ẹni tó wà níbẹ̀ yes ma. Àmì. Ẹ ṣe ṣe mọ̀ wípé yóò wá padà kan arábìnrin náà lọ́mọdé àdánà yóò ṣe yóò àdìyàwó ẹlẹ́wọ̀n kalé ni mò ń bọ̀ o ẹ̀lò ẹni tó wà lójú òpó ń bí ẹ̀lò sà. Yes, ababa mi.
1: Wọ́n ní àgbàlagbà tó tó kù ní ilẹ̀ ilẹ̀ ní
0: ìkẹ́kọ̀ọ́
1: kanáà. Tójú àgbàlagbà rẹ̀. Ọmọdé ò rí. Ẹ rí ìgbọràn ó ti pàtàkì o. Torí kí ẹ̀ bá gbọ́ràn. Ọ̀rọ̀ ọlọ́run náà ní bẹ́ẹ̀ bá gbọ́ràn lẹ́yìn ìjókòó lẹ̀ náà.
0: Bẹ́ẹ̀ni.
1: Àìgbọ́ràn lọ fẹ́ sọ di ìdàkudà ọ̀fẹ́ jẹ tí ọmọ sọ wa.
0: Ọmọ
1: tọ́ ọba gbọ́dọ̀ àwọn òbí ni fẹ́ rí ìwò tí àwọn ọmọ ẹ̀ òsì ń wò sí ìdí olè ni ẹ̀ ń wò òun bí ó lé ní ẹ̀ wò láyé.
0: Ẹ bá mi ká tiẹ̀ sọ pé ó tiẹ̀ ti wá ṣàṣìṣe báyìí bí ọ̀rọ̀ wá dé dúró yìí báyìí.
1: Ó ti ṣàṣìṣe ó ti kan jẹ́jẹ́ mo jókòó ẹ̀ báyìí.
0: Òun
1: ni à ń sọ̀rọ̀ fún ni ọ̀pọ̀
0: yìí.
1: Ìyàwó tó yẹ kánú rè tó tọrọ kọ́ láti ọ̀rọ̀ ọtíjọ́ tí a sọ pé kọ́ mọ̀fẹ́ ó yẹ kọ́ pọ́ set back now. Ẹ rí pé ọ̀pọ̀. Ẹ wá wo bí aláàánú ti ń wá láti wá jíṣẹ́ fún
0: un.
1: Ẹ lè pe lọ sí church
0: lẹ́yìn. Kàbíyèsí Ọlọ́run.
1: So àdúrà ó gbọ́dọ̀ kún fún àdúrà kí ẹrù èèyàn méjì kọ́ má di ti òun nìkan.
0: Ẹ ṣe bàmí mo ti gún point bẹ́yẹn torí ìjọba àsìkò ìṣẹ́jú mẹ́rin péré lókùtà ní bàbá ẹ ṣe gan. Ẹ lóò máa mi.
1: So àdúrà náà lọ́rọ̀ rẹ̀ kàn ó.
0: Níbo
1: ti ṣàìgbọràn. Orí rẹ̀ bá wá rọ̀ mọ́ náà
0: ni.
1: Rọ́kùnrin ó ṣòro dá padà. Tọrọ máa ti bí oní òsì tó ṣẹ́ máa láàárín.
0: Kàbíyèsí Ọlọ́run.
1: Ṣùgbọ́n fáńfà ní gbogbo àwọn ọkàn ti ń gbọ́ wa.
0: Tí
1: nǹkan bá ń dà. Ó nílò àdúrà tí tí ò ti dà.
0: Nǹkan
1: bá ń dà tí bá ń lò.
0: Ju tí ò ti dà pàápà kàbíyèsí Ọlọ́run.
1: Yóò dára fún wa.
0: Àmì.
1: A pèjì ṣe tíjọ́ mẹ́jọ.
0: Àmì Ọlọ́run ẹ ṣe gírámà mi mo dúpẹ́. Ẹ̀lú ẹni tó wà lójú òpó ń bí ẹ ṣe gidi gan ni àmọ̀ràn fún arábìnrin yìí o. Ẹ̀lú ẹ káàárọ̀ sà. Okay sà. Sà. Ó ti lọ ọbẹ̀ sà mo ti sọ mọ́rọ̀. Akàn. Mm. e se ba mi mo dupe sir. God bless you sir. Hello en ton be loju opo ti bi. Hello. Eh pe yan rebete o o de ka mi lara o kin yara gbe na lo fi rebete. Splash of e don pe bi ani seju meta pere si. Ipe eyo kan pere la le gba be ni. Hello en ton wa nbi.
2: Yes ma.
0: Aba mi.
2: Mm. Tori arakirin oun lo mo tori. Ọkùnrin yìí oun mo tori ni. Ẹ lọ pe ọpọlọpọ ọpọlọpọ gba. Obìnrin bá ní irun kan báyìí. Owó ẹ pọ̀.
0: Ẹ ti gbà. Àbí o.
2: Tí ó yẹ ibi tí ọkùnrin yẹn máa wà nìyẹn.
0: Òun
2: nígbà tọrọ wájú báyìí. Arábìnrin máa gba àdúrà lọ̀pọ̀lọpọ̀ dẹ́ tó bá yẹ kó ṣeé ṣe tó sì tún rí ẹnì kan tó mọ̀ wípé. Ọ̀nà míì tó bá lè gbọ́gbọ́n mi.
0: Àbí
2: jẹ́ kí ẹni bó wẹ́ pé ó wọ̀ lọ́dọ̀ wò ní ni wà bí òun àti gbọ́gbọ́n. Tàbí kó sọ fún yín pé tí wọ̀n gbọ́gbọ́n bá mọ ọ̀dọ̀ wò lè.
0: Bí
2: pé bóyá kọ́ jọ lọ láti lè gbàdúrà sí ọ̀rọ̀ tí ó wà
0: ní. Wà nílẹ̀ yìí.
2: Torí tó bá rí ìṣẹ̀lẹ̀ tán, jẹ́jẹ́ mo jókòó mi gan.
0: Ẹ ṣe bá mi, mo dúpẹ́. Ìṣẹ́jú kan fẹ́ ni ìyí o, ẹ̀lọ́ ẹni tó wà níbí. Ẹ káàárọ̀ sá o. Ẹ máa kú ọjọ́ mẹ́ta kan, Mr. Femi. Ẹ ṣe, àlàáfíà fámìlì nǹkan bẹ̀ o. Ẹ ṣe. Àmì. Àdúrà náà ni.
2: Ìyàwó máa máa gbàdúrà.
0: Ok.
2: Àjẹ́bẹ̀ sí ìwòye sọ pé bá yá pé ó dá ń bá.
0: Nǹkan kan kó tó di kó ṣẹlẹ̀. Ẹ ṣe Mr. Femi láti UI. God bless you, sir. Nílé gbé ìpè kankan mọ́ nítorí ìjọba àsìkò. Ẹ ṣe oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tí àdìjọ òfìfẹ́ jẹ́. Ẹ ṣe gidi gan ni o. Ẹ kú àìbínú gan ni. Kọ́lù aṣọ tí mo wọ̀ ni lemon green àti mint green. Bẹ́ẹ̀ni lemon àti mint green. So kò sẹ́ni tó gbà lójú òpó Facebook. Gbogbo ẹ̀yìn tàdíjọ ṣiṣẹ́ papọ̀ lénìí. Ẹ ṣe o. Ọlọ́run ní dá yín dá ọ̀rọ̀ ayé yín. Òbílẹ̀ ìní tí mọ́ lọ yí rí àtayọ̀ yóò máa tọ̀ wá lẹ́yìn o. Princess Adenike olówó kiri lorúkọ tí mo jẹ́ ọjọ́ mẹ́jọ la kọ̀ tún ètò. Splash FM náà ń pe bí mo kí wa pé ó dàbọ̀.

0: ni oke orun ati ni aye alaafia ife inu rere si eniyan gbogbo alaye okan to ngbohun mi laaro yi loruko Jesu aanu ose ti e
1: amen
0: ani gbogbo eni to nsa mi laaro yi nibi kibi to ba wa aanu ma yanju oro
1: amen
0: Matthew
1: baba mi o
0: amen re o da da da laaro yi ke lo nsele abi bi tin pa oni
1: awe
0: wa nta e se ka kokko fun ese mu na kali raye gba awe kali raye gbadua ke ma jo jese won ko gba se mu
1: ko awe ma jata ma je ma je lo na
0: akoko ma jata ma je po o de di December
1: ben baba
0: ko to yanju
1: ben baba
0: Matthew
1: baba mi
0: o ke ri adua
1: amen
0: o ka ju adu
1: amen
0: o ma n to sele
1: yes sir baba
0: ijo te yan gba awe ko se ni ti mo
1: ben ni sir
0: sugban jo tere re ba de
1: ben ni
0: ijo yen lagbaye re
1: ben ni sir
0: ah o ma ka ju adua
1: amen
0: eyin wo le yin na n gbo mi nbe yen me ma bo ye n ba wa gba ninu awe yen 150 days on the 1 lo ti bere
1: yes sir
0: August 1
1: ben ni sir
0: o le jata o le jepo
1: ben ni
0: o le jeyo
1: ben ni sir
0: 50 days akoko ba se gbanu
1: ben ni sir
0: ago meta osan
1: ben ni sir
0: lo de ma break
1: ben ni
0: sugbo lanfa ni so mi o ta go meji la batilu Matthew
1: baba mi o
0: lanfa ni so mi
1: yes sir
0: tori wi pe aje ara onigbagbo
1: beni
0: o nla awe
1: yes sir
0: opolopo ni an ti mu bale
1: beni
0: igba ti o si nkankan ninu e
1: yes sir
0: o sara o tobi
1: beni
0: sugba ninu e mi o fele
1: beni
0: Matthew
1: baba mi o
0: mo gbadua
1: yes sir
0: won ka ju adua
1: amen
0: gbogbo eyin soldier of Christ patapata ojo Monday o ni ipade soldier of Christ ni ori oke no mo wo ni ilu apatere awon wo la npe ni soldier of Christ number 1 gbogbo eyin te gba fun Christ gege bi oluwa ati olugbala gbogbo eyin te mo pe te ba ni idojuko oruko Christ to fun yin lati yanju ogun na number 1 awon iranse olorun mo nfara han ninu ipade yen gbogbo won de mo nwa lori oke number 2 gbogbo eni to fe ri woli to de fe tete ri won ni ojo Monday yen emi ki ku lori oke lojo Monday ori oke no mo wo ni lu apatere gbe moto re ko ma bo sibe lati Iwo Road te ba ti de Iwo Road e wo moto to nlo si Oyedeji e wa so kale ni apatere ori oke no mo wo ni Lagelu e ba ti so kale ni apatere e ti tori oke e kan bere baba Eke for 7 gbogbo aye lo ti mo be aro ojo Monday ma bo ago mẹsan si agogo méjìlá o ma ni agbára lorúkọ Jésù yóò dara fún ọ ohun tó ń là kọjá yẹn o borí ẹ o láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jésù olúwa wa àánú àtúmọ̀ àti lẹ́yìn ẹnìkan sọ pé àánú lè lè ṣe gbogbo ẹ mo bu ẹrin mo ní àánú wo lójú Jésù lọ Matthew ṣé bí Jésù gan ni àánú so yẹ kó gbá àwẹ àánú fúnra ẹ gbàwẹ ìwọ lóò ní gbàwẹ àwẹ ni máa ń pe àánú wá bí ọba sí àwẹ àánú gangan fúnra rẹ onírú eléyìí ò ní jáde bí ò bá ṣe nípa àwẹ àtàdúà ta ló sàmẹ àánú jáde sí ọlọrun mo ní àánú jáde sí ọba yìí àánú jáde sí ọba yìí àánú jáde sí ọba yìí Matthew
1: baba mi o
0: èmi mi máa ń kọ orin kan fún mi mi ìmẹ́ ń tó lè mọ olórí eré ńlá kan ní ọ̀kọ̀ọ̀kọ̀ mọ olórí eré kejì yọ tẹ̀lé sọ wá rí àwọn olórí eré 1000 tó bá kọ́kọ́ mọ̀rin kọ́sẹ̀ yìí tó parí wọn ò rí ìyànú máa gbọ́ orin yẹn o so máa kọ́ ó sọ pé ìbí mo dé lónìí o àánú ni èmi ò mọ bó ti ṣẹlẹ̀ àánú làlàyé tí mo lè ṣe ó yá o.

lálẹ́ tó ń ka lọ́jọ́jọ́ ìgbà mẹ́ta lójúmọ́. Matthew, tó o bá gba àwẹ̀ sí, kò ní pẹ́ ilẹ̀kùn àánú yóò sí bá ń ka sáàmù yẹn. Ẹ fọpẹ́ fọlúwa, ó ṣeun, àánú ẹ̀ dúró láéláé, ọlọ́run àwọn ọlọ́run, àánú ẹ̀ dúró láéláé, olúwa àwọn olúwa, àánú ẹ̀ dúró láéláé, ó nìkan, ó ń ṣiṣẹ́ ìyanu ńlá. Àánú náà ni o, ó fi ọgbẹ́ dá ọ̀run, àánú rẹ̀ dúró láéláé. Matthew, ó tẹ ilẹ̀ lórí omi, àánú rẹ̀ dúró láéláé. Òun ló àánú ló fi dáhùn sá, àánú ẹ̀ dúró láéláé. Òòrùn jọba ọ̀sán, àánú ẹ̀ dúró láéláé. Òṣùpá àti ìràwọ̀, òòrù ní ń jọba o, àánú ẹ̀ dúró láéláé. Ibi tí mo fẹ́ràn gangan nù, Vaskin Odehun, Vasteni, Matthew, ibi mo like ń bẹ̀ ni. Fún ẹni tó kọlu Egypt, lára àkọ́bí wọn, Matthew, ọ sàánú ẹnìkan, ọ̀pọ̀ ọmọ ẹlòmíì. Ó kọlu Egypt, lára àkọ́bí ẹ̀, torí ó ń sàánú fúnlẹ̀ Israeli. Ta ló sàmì, àánú ó jáde sí ọ. Màmá, àwẹ̀ ni máa ń pe àánú jáde. Àwẹ̀ àtàdúà, ó lágbára láti pe àánú. O nílò àánú lóòótọ́, ṣùgbọ́n aláàánú ni Jésù. Ó ń tì kára rẹ̀, ó gbàwẹ̀. Ọmọ Ọlọ́run tí ò lè gbàwẹ̀, yóò dẹrú oníṣègùn.

0: láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásọ̀ ìgbésẹ̀ nínú ẹ̀mí ni èrè díẹ̀ rèé tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀ àpọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs eunice mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà
1: gbàrà mi fún mi
0: special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 nínú àjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ̀ tìtìmọ̀ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ sídọ̀ christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí yóò ọ́fíìsì you fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé you fit fly lọ́gà àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan
1: tá a pè ní gbàrà mi fún mi
0: pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ̀yìn o

0: ẹ tẹ́ wọ́n síbí gbogbo ipá àti agbára ogun òru ẹ̀gbìná gbogbo májẹ̀mú adánidúró ẹ̀gbìná ogun tí ò jẹ́ kó rà ánú gbà lórúkọ Jesu ogun yẹn wọlẹ̀ májẹ̀mú àìmọ̀dí tí ń yọ lẹ́nu lórúkọ Jesu adánisun ó rà ánú gbà ora anugba
1: amen
0: in the name of Jesus
1: amen
0: wa mu eri wa
1: amen
0: Jesus oluwa wa
1: amen
0: oruko mi oyi pada apostle ati woli smo mustafa jp baba sebi oba lati jo seed of christ golden church land of reality tolu yo wa ni gbaremu idiobi airport area ni ilu ibadan loruko Jesu o ma ri anugba ni Wednesday by ipade agbara lati se bi oba o mo nwaye to ba ti dore meji agugu so pe o lo se bi oba loruko Jesu o ma ri anugba in the name of Jesus ni oporopo Thursday ati Sunday mo ma nwa ni Igando Lasu Igando Road hotel bus stop so pe o lo se bi oba ko senti o mo be mo gbadura loruko Jesu aye re ma dide oh my God aye re ma dide aye re ma dide aye adide
1: amen
0: aye adide
1: amen
0: aye adide
1: amen
0: in the name of Jesus
1: amen
0: awon kan po bi pe daddy oni ni soji jebu ode n pari se ma wa ni mo ni be ni ma wa mo ma kuro ni camp lago marun ago mefa mo ti wa nbe ago meje mo ti pari ayaya mo pada bo ni camp o ma ni agbara sa e kan nawo si mi mo pa lase aye re ma dide
1: amen
0: in the name of Jesus lati ago mefa ni pade o ti bere ni camp bẹ́ẹ̀ni mo ma bless àwọn èèyàn màá dẹ̀ sí ìpàdé yẹn lágbára ọlọ́run ẹ wo bí sà tó o bá ti de kámpù rí ní ọ̀sẹ̀ òróró yìí tó bá ná ẹjẹ́ náà tọ́gun bá lè ta irú ọ̀sẹ̀ báyìí èèyàn máa ń pàdé wòlíì ni ṣé gbọ́ mi sà irú àwọn ìpàdé báyìí èèyàn kì í mì sí ẹ̀ tó o bá ti sa eré bọ̀ tí wọ́n jẹ́ ọba onílò wòlíì tí wọ́n bá gbé ọdẹ tí wọ́n ní òní tú onílò wòlíì gbọ́ mi sà tó o bá rí àkọsílẹ̀ tó wà ní ìwé ìsáyà ní orí kẹwàá ní ẹsẹ̀ 27 in tó sọ fún ọ ni pé òróró ló máa ń dá èdè sí wẹ́wẹ́ irú òróró báyìí ni èèyàn gbọ́dọ̀ mí sí ẹ̀ wòlíì tó bá dá àyájọ́ mọ̀ tí a dá òróró sórí ẹ̀ irú wòlíì bẹ́ẹ̀ irú àwọn ọjọ́ bẹ́ẹ̀ èyàn kì í fesere ọ̀la ló máa pé 33 years gẹ́rẹ́gẹ́ on the 17th of September 1993 la dá òróró lèmi ní orí òróró tó mú mi kúrò ní àsálẹ̀ wá sí ilé ọlọ́ra òróró tó lè mú mi kúrò ní ilẹ̀ gbígbẹ láti jẹun pẹ̀lú àwọn ọmọ aládé òróró ìṣetá láti mú ọ kúrò nínú ìnira àti ìgbèkùn àwọn àgbà níbi tí ayé gbàgbé rẹ sí ẹ tẹwọ sí mi lórúkọ Jesu àfọ̀ọ́jáde nínú ìgbèkùn yẹn àfọ̀ọ́jáde mo ní àfọ̀ọ́jáde àfọ̀ọ́jáde àfọ̀ọ́jáde gbogbo àwọn obìnrin àwọn abiyamọ mo máa fún wọn ní òróró abiyamọ ní àsálẹ òní lágbára ọlọrun ìyẹn nìkan kọ gbogbo àwọn tó bá ń fi ojú kọjá káwọ ọwọ àwọn àgbàní onílò iná tó ní agbára láti bọ lórúkọ Jesu àtú ọsílẹ wọn tó ń wojú olúwa fún ọmọ fún ọkọ fún aya àbí fún iṣẹ gidi tí wọn àjẹ kó orí onílò àsálẹ yìí àwọn ayábí adùn angala hinaya kù ká mádù lárí àbánúta mo pálásẹ ọwọ àwọn àgbà nínú ayé rẹ oya gbiná oya gbiná oya gbiná oya gbiná tọba di ọla Thursday tọba di tó ọwọ rọlẹ tí ojú bá ti ń bora ṣúgà kan ti ń bẹ ní yàrá wòlíì tí mo ti ń gbàdúrà tí mo máa gbé jáde fún àwọn èèyàn gbogbo àwọn tó bá wà ń bẹ wọn máa lóore ọfẹ láti kí ni o láti gba ṣúgà yẹn bó o bá ti ń gba ṣúgà tiẹ jù sínú omi ìràpadà àti omi ọrọ tí ó wà lọ́wọ́ ẹ lórúkọ Jesu oya gba ìyanu rẹ in the name of Jesus wọn máa lóore ọfẹ láti fọwọ́ kan aṣọ agbára tí sàṣọ wòlíì ni ayajola on the 17 en yo ki mi se on the 17 ayajola ye o ma le gan sa majola ye o ma ni agbara bo so fun e pe on the 17 so mo pe boya maju ojo Wednesday 17 abi ko to di pe ago meji la lu so ma koko na wo le nkan lo da mi so fun yan ri emi nkan ni mo mo ko se to ma koko na ko se to mo igba na afi wo li karabina kwali alaura bi gbogbo ogun to le to taku sinu aye lo ruko Jesu ogun yen wole
1: amen.
0: Oh my God. Ogun yen wole.
1: Amen.
0: Ogun yen wole.
1: Amen.
0: Ogun yen wole.
1: Amen.
0: Ogun yen wole.
1: Amen.
0: Ogun yen wole.
1: Amen.
0: Ogun yen wole.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Baby sir, aye man da yan duro ni. Won e fe keyan o lo. Ta ba de da duro die. O le da yan duro ko de je keyan ko di ero eyin. Idaduro iseju kan o le so yan di ero eyin. Opolopo ojo idaduro ojo kan o le dayan duro fun opolopo odun o ko ba awon omo Israeli ire ojo makanla to ye ki wore for good 40 years lo check here o wa ninu bibeli mo se akosile re be ni ninu we Deuteronomy ye lo wo chapter 1 ni verse 2 ati verse 3 wa ri wi pe ire ojo yen ki sojo to ye ko pe bo to pada pe wa confirm we ni Numeri chapter 13 Numeri chapter 13 verse 30 and 31 nigba ti Kalebu mo ma ka yen fun yin ton ba de duro pe onilo lati jara regba ku won le je ko lo irin re ko ye ko pe aye lo nda duro idini yen to fi nilo adura iga poria la ya sendaro abedaha mo palase owo adani duro ninu aye re loruko Jesus o ya gbina ma wora re ran Nehemaya nigba ti o di Jerusalem to wolule Nehemaya woran o mora o dide o sare o de kodi gbogbo orilede o kodi orilede bamisa o le se o le goke o le jeyan o le fo o le kuro ni poto wa egare o le pare o gore o le jade a le koruko re pelu awon eyan la o le jeun pelu awon oba sugbon to ba duro ewu to wa nbe ni pe o ma nje ki egbe aye eyan o ma nje ko pe ewo iwe Numeri chapter 13 verse 30 ati 31 kilo wi
2: Kalebu si pa awon eniyan lenu mo ni waju Mose.
0: Oh yes.
2: O si wi pe e je ki agoke lo lekan.
0: E je agoke lo lekan.
2: Ki a si gba.
0: Ki a si gba.
2: Nitori pe awa le se.
0: El harabi na kwapera loruko Jesu o ma doke.
1: Amen.
0: O le se. O le goke. O le geyan to ba tele itoni to ba tele itoni awon kan de wa nbe awon de claim we pe awon o le se e ka ibeli fun mi
2: sugbon awon kunrin ti o ba goke lo wi pe
0: yes
2: awon ko le goke ti awon eniyan na lo
0: kede
2: nitori ti won lagbara ju wa lo
0: won ti agree pe awon yen o ju won ogun to wa waju elome o ti gba pe ogun yen o ju o lo iwo lo ju ogun lo iwo lo ma sare iwo lo ma gbadua iwo lo ma sumo woli iwo lo gba itoni iwo lo gba woli re gbo iwo lo gba lohun re gbo nigba na lo ma bori igbese o ma so yen di lani igbese o ma mu yen goke elo ma so pe ha mi le wa tori ko sowo o fe lo ni eyan ma sare ara eni ninu isare ni e fi goke awon omo re yan bi amo idi to fi lu awon ororo yi oni wi pe awon omo re yen to ba tete jawon gba kona won ko la won para bu e in to buru ju ni pe won para pe o laje won oni ranti igba to sare lati sowo omo lewe won oni ranti igba to nla kaka ki won le goke in to ba n doju ko no fi won pe so ni ya le ni iwa awon akoko bayi ko se bi sere o iyan nikan ko number 2 o na ni wi pe onilo ko jara regba o lo ko jara regba mo ka fo lana wa pe Jacob jara regba ti o ba jara regba o le wa nbe ni opolopo ojo to po jara regba ko ba le debi ogo jara regba ko go re ko le jade jara regba ko le mo po wa nbe igbese ni wa jara egba wa gbegbese pe ma debese ma debe ni pa be ni ileri fi se e tewo si mi mo pa lase loruko Jesus ogo ra jade
1: amen
0: gbogbo eyan omo lo te ba wa ni jebu loni ni jebu ode ma fun yin mantu yen gbogbo eyan pata lo ma gba mantu yen mantu yi ko wa ni tumo mo ti so fun yin ni pa e idi ni yi to gboro so fun awon to sumo ka jo pade ta ba ti wa pari a wa ma mura lati pade ni camp gaora bi no seria loruko oluwa to da aye ati orun o gbo adani duro to di seke seke to mu omole ogun yen ja
1: amen
0: so

0: so pe idaduro anyamo sibi o mo die fire mi la o ya dua
1: o jesu o ko jesu o ko jesu e mi mi mo
0: ma je bi around am te buka power
1: sibi o mo die
0: kani to ba tin wo camp bere pe bona ti ma get o mera pada to mi oro bo sibe ko get e won fi le lowo to ba get e ise yin o ni fe pe tori pe se ma de bi kan to ma nilu e be ni o kan soso to na ti get for eniye gbogbo awon kan to ku pata ni woli ofo ma fun eni oro 33 years ma fun eni jo Friday gbogbo eyan pata la ma fun eyi ni ete wasi mi sa loruko Jesu o ma ra nuba
1: amen
0: o bene kan la la kan so re to ma tuma la se pataki
2: lo daddy e ka sa jo daddy mo no fe ke ma le si ala ti mo la mo ti o wa laye mo la bayi pe toju ala ye mo ri mo lu o wa o wonu gate adet gate wa wo pe gbo ade wa nle amara mo ati na ta mo atoko mi wa da bi loju ala yi pe mo lu yewo le ade ti ah won mo lu se wa ma so fo kon pe na won ni mo lu se wa wole se ba ti le ku mo ba ni ki le ni gate ki lo wo ibi eni to wa nbe oleyan to nda won wa ri omokunrin omokunrin meji won dagba pupo wa ri omi ni ki le te fi je ko wole awon na wa fe wa mo won fe mo bo wa inu ile lati yawo lati pa le no sa do le na ni wole to wole extras aba won nu si ti rum gogogo an ba si leku ye le ya ki ni mata de wole mu so bo ye ko e pa leku de ko ye ke te si leku le na so mo lu ye wa do ni enu no fifun ni o de ni iho eji lori alayo wa ni mi mo mi ni e o mu se ni ki pe sa ki yesi so ba se wa se iyowu na tan la re fi something like that na e fi se prayer e jo baba ona ni mo ni ki so fun ni la re ke ba mi tumo alaye eternity ma te ba fe fun mi lori e se baba o
0: ah eru ti ba o la la ma lu oni wo o wo si ti run o mo tun challenge oko ah kilo to to wa sile ko kale ba ti o mo tun ma la en to tun ma la re se pataki o ba de bo mi ta ba be tun ma la yen fun e won le so po se ra pada si ara ibukun ni yen asiki wole wa ogo wole wa igbega wole o to je malu fufun eniyan ninu rere nbo sugbon gba to ma de ipase oko re ni o gba wole o nigba to ba de okan ra ma si emeji o lo se so fun loju ala pe kilori to sile ko kale ibukun ni o to ba ri malu to sanra to singwele ti se po nba oja ti obinu ibukun ni o sele lo wo bel dada Genesis chapter 41 ma bambe bene ibukun ni malu o jasi so mo pe ki se malu eyo kan o awon kan wa nta amo kan ti wole ore ye ti wole na ma gbagbe lati si a testimony ka won eniyan le confirm ala to lai mo tewo bayi mo sure fun o loruko Jesus ire ye wole wa ire ye wole wa eyin te nilu eri e sa mi beta o ya gba eri ti e in the name of Jesus wa de se bi oba awon yen ni testimony
3: ẹ̀kọ́ àwọn bàbá èmi náà ti lẹ́rìí o orúkọ mi ni abiodun olatubo ọgbẹniwa kájàyé nílùú ìbàdàn èmi náà ti lẹ́rìí mú wa o ọmọ àjọ ṣe bí ọba ni mí ti bá èkó ni mo ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n ti bá wà nígbàdàn bá mi ní ìbàdàn wà mo máa ń lọ sí ṣe bí ọba tí ẹ kọta dẹ̀yìn tí bá wà lẹ́kọ̀ọ́ mo máa ń lọ sí ṣe bí ọba àtàjá ẹ̀rí mi rè ó fi sọ́nà méjì bàbá ní nǹkan bí ọdún tó kọjá ọmọ mi kan tó ti wà ní dubai láti bí ọdún mẹ́rin ló ṣàdédé pè mí lóru mo sorí phone call láwọn ẹ̀kọ́ ló fi pè mí ṣùgbọ́n ohun ẹ̀mí mò ń gbọ́ ló bá ní ó ṣàkí ni ló bá ní wípé òun ti wà ní kẹjà kí ló ń ṣe kẹjà mo respect kò jẹ́ pé kẹjà ló máa wà ló bá ṣàmì pé hòtẹ́ẹ̀lì tó ń dé sí wọ́n ti fẹ́ lè kú bẹ́ẹ̀ kí n sanwó kí n send owó sí mo sá send owó sí ó ní wọ́n ti fẹ́ ìjẹ́ ètò ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wá ń sọ fún mi pé òun ni driver tó topic ní airport pé kí n send owó òun ti bí pé ó lọ́mọ ìbàdàn o ó ní ó nídi ìtọ́jú pé kí n send owó sí àkáǹtì òun náà tó ń gbé wá sí ìbàdàn bàbá àyà nílá gàràrà ó ṣàṣì di wípé mo send owó nìyẹn ṣùgbọ́n ló ń ṣe ọmọkùnrin yẹn tọ́jú ní mọ́tò ó gbé délé kò tiẹ̀ dalé mọ̀mọ́ nítorí pé àti ìkọ́lé tó fi lọ bọ̀ ńgbà tó lọ́run fi máa ṣe ńgbà tó lọ tán àti kó sílé tuntun sápè kan ní àwọn àbúrò wọn wá pàdé ẹ wọn ṣàmú wálé bàbá nígbà tí ó dé nílé ẹ̀rọ ọlọ́run bà mí ó ti dìdàkudà kò mọ ohun tó ń ṣe mọ́ ó ti ń ṣe bí alágàn ṣùgbọ́n mo gbàgbọ́ nínú pé bàbá ṣe bí ọba àti ìyá ṣe bí ọba bí a máa àbọ̀jà bọ̀rọ̀ gbọ́rọ̀ mo fi bẹ̀rẹ̀ àdúrà lórí ẹ̀ ijó bẹsáídà ijó ìṣú òru ààwẹ̀ ìrì òwúrọ̀ lọ́sàn-án lóru mo ṣe àbẹ̀rẹ̀ sí ìgbà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mántù àti omi bẹsáídà àti ìṣọ́ọ̀rù ìrì òwúrọ̀ gbogbo ẹ̀ ni mo fi wọ ọmọ ìsàn ní báyìí ọmọ náà ti padà bọ̀ sípò ó sì ti jẹ́ èèyàn padà kódà gbogbo òkú lọ́rẹ̀ ọlọ́run ti dá padà ẹ̀rí àkọ́kọ́ nìyẹn. Ìkejì mo jẹ́ agbófinró tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yin rìtáyà níbi oṣù kan sẹ́yìn àwa wà ní fọ́sẹ̀ kọta lọ́bálẹ́ndé à ń ṣe verification exercise fáwọn tí ó bá ṣe rìtáyà kankan ó wá jẹ́ táǹtì prógrámù oṣù ìfà ó ń lọ lọ́wọ́ tí mo dẹ̀ máa ń bá a dọ́gba lórí rédíò lẹ́kọ̀ọ́. So lẹ́yìn kankan pè mí mo bá ní ẹṣẹ́ mi lágbájá sòsòsòsò mo ṣẹ̀fẹ̀ rìtáyà ìgbà báyìí ni màá rìtáyà nkankan ó ṣàgbà gbogbo details mi ó kò tẹ̀ fún mo lè ní ó ní kí n sẹ́ndì details mi sin àti account number everything kí n sẹ́ndì ẹ̀ sí òun nkankan pé àwọn kan ń ṣe symposium fáwọn tó bá fẹ́ rìtáyà tó òun ò máa forúkọ mi sí tó bá pè mí pé kí lóye tí mi fi síbẹ̀ kí n sọ pé mi ò tètè rí sígbà àti pé ó sá sọ gbogbo ibi tí mo dẹ̀ wá káìt torí program tá à ń ṣe lọ́wọ́ kò ṣeé fi sílẹ̀ mo ságbe fóònù sílẹ̀ ń tèmi mò ń bá program lọ tó ń bò yá ẹ̀mí yẹn sọ gbogbo ẹni tó pè mí yìí kí n tẹ̀lóhùn kí n sẹ́ẹ̀dì gbogbo details tó béèrè mo tún wá pè padà mo ní ẹjọ́ yín tẹ̀ ń sọ̀rọ̀ obìnrin lẹ́nu yẹn mo ní gbọ́dọ̀ tí sọ̀rọ̀ ní fọ́sẹ̀ ní headquarter ní kẹjà ni mo tún wá bí pé department ló kó ṣàṣọ ó ṣòro kó ara rẹ̀ ẹ̀mí yẹn kí n sẹ́ẹ̀dì details jàre mo ṣàṣẹ̀ǹdì ẹ̀ mo gbàgbé sí ìyàlẹ́nu.

0: ìdá mẹ́wàá nú owó yẹn, gbogbo tí mo san lóṣù ó jẹ́ bíi 26,000. Bàbá, ìdí ẹ̀rí mi nìyí o, agbára Ọlọ́run ò ní fi yí sílẹ̀ o.
1: Sọ́pọ̀ Olúwa.
2: Olúwa.
1: Mo fẹ́ lẹ́rí ògo.
2: Mo fẹ́ lẹ́rí ògo.
1: Fún mi ní ẹ̀rí tèmi tọmọtọmọ.
2: Fún mi ní ẹ̀rí tèmi tọmọtọmọ.
1: In the name of Jesus.
2: Amen.
1: Wà rógolo.
2: Amen.
1: Wà rógolo.
2: Amen.
1: Wà rí ògolo.
2: Amen.
1: Wà ní testimony.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Wà dẹ̀ sẹ́bí ọba.
2: Amen.
1: Jésù Olúwa wa.
2: Amen.
1: Mo retí ẹ lẹ́ni. Ó máa ní agbára sá. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ nílò láti rí wòlé. Irú ìpàdé báyìí èèyàn kì í mísí ẹ̀. Ní ọ̀la tó jẹ́ 17 àkànṣe ọ̀rẹ́ máa wà fún wòlé. Ọ̀la náà ni màá fẹ́ àánáọ̀sẹ̀ mo fẹ́ kó báyẹ lójijì. Mi ì dẹ̀ fẹ́ kó báyẹ lójijì. Ọ̀la ọ̀dẹ 17 àkànṣe ọ̀rẹ́ yóò wà fún wòlé. Lórúkọ Jésù ó máa rí àánú gbà. Ògo rẹ̀ á jáde. Wà á ṣe bí ọba. Gbogbo ẹ̀yàn lọ́jọ́ bí òní. Oni wedding anniversary mo bless ayajọ ọjọ ìbí rẹ àti ọjọ ìgbéyàwó rẹ yẹ kí ìbùkún àti àánú Ọlọ́run kò wo ayé rẹ lórúkọ Jésù. Kò rí àánú gbà. Kò rí àánú gbà. Wà á dẹ̀ rógolo. Ilé rẹ ò ní dàrú. Wà á dẹ̀ ṣe bí ọba. Jésù Olúwa wa. Ẹ wo àwọn celebrant ó wà bí Ọ̀kẹ́sàyà Adésọlẹ̀ àti Pastor Adégoroyè Daniel. Pastor Abulegba, happy birthday to you. Lorúkọ Jésù, ẹ ó rí àánú gbà.
2: Amen.
1: Ẹ̀mí yagun.
2: Amen.
1: Ẹ ó dẹ̀ ṣe bí ọba.
2: Amen.
1: Lorúkọ Olúwa, irí àti àánú yóò tọ̀yìn lẹ́yìn.
2: Amen.
1: Bẹ́ẹ̀ ni yóò rí.
2: Amen.
1: Ògo rẹ̀ á jáde.
2: Amen.
1: Mo súre fún yín. Mo gbé ní bárí mi bọ́. Ayé rẹ̀ kó gbá ẹ yánú.
2: Amen.
1: Mo bless àpẹẹrẹ bàbá ẹ. Mo rí bọ́nú bọ́ ẹ̀jẹ̀ Jésù. Ó yẹ gbàgbọ́rọ̀.
2: Amen.
1: Wà mú ẹ̀rí ẹ wá.
2: Amen.
1: Wà á dẹ̀ ṣe bí ọba.
2: Amen.
1: Jésù Olúwa wa.
2: Amen.
1: Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tá a jọ lọ sí Jerusalem. Screening ti dé o. September 22. Gbogbo àtàwà wà ní tòsí Ìbàdàn àti Nìbàdàn. A ó pàdé ní You Fit Fly ní September 22. On the 23 September, ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ wà lẹ́kọ̀ọ́, ẹ máa pàdé ní You Fit Fly ní ìlú Èkó lórúkọ Jésù. Oya gba ìyanu rẹ.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Ní ìjẹ̀bú òde, mò ń retí ẹ lágo mẹ́rin. Ní camp, mò ń retí ẹ ní àṣálẹ̀ àti láàárọ̀ kùtùkùtù ní òní lórúkọ Jésù. Wà á rí àánú gbà.
2: Amen.
1: Wà á dẹ̀ ṣe bí ọba.
2: Amen.
1: Tẹ́wọ́ ẹ báyìí sọ fẹ́nìkan pé.

0: rẹ padà bóyá ìpàdé olóore fayé rẹ dọ̀tun. Ìtò olókẹ́gbẹ́ méjì ìjìgẹ́ tí ayá máa bọ̀ wá pàdé Jésù oníṣẹ́ ìyanu. Bẹ̀rẹ̀ látọjọ́ Monday September 14 títí dọjọ́ Wednesday September 16 lọ́dún yìí 2026. Aago mẹ́rin ìrọ̀lẹ́ nìsan yóò máa bẹ̀rẹ̀ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. His Eminence Apostle Dr. Seven Mustapha JP Bàbá Ṣebí Ọba ni Olúwa tó máa lò láti gbàdúrà fún onípòjúpò. Ìwọ náà máa ní testimony lórúkọ Jésù. Àmì.
1: 105.5 FM. The best and the best.

0: Kamosunate, ogbontarigi ogun iba fun gbogbo ojo ori, Genit Pharmaceuticals Limited lo nsa lagbata e. Ti ko ba si yi pada leyin ojo meta, jowo lo ri dokita re, ko si ka iwe pelebe inu re.
1: Won tun bere, ku o le sha lai ma panilerin lakoko apejopo itakuro sori la molebi mi.
2: O ti eda, o ti gbogbo won ni fesi ni mo nse.
1: O na ni ami idanimo mi ti se, Maggi Native Jollof Rice. Itowo e kan lasan, are kan ko si leyin e.
3: Maggi star ta se latara e wa soya, alubosa adu chili ati konofuru.
1: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
3: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto. Yo si tu so akoko na da koko mo ni gbagbe.
4: Yoruba bo, won ma nso pe ko si eni ti o le da wa laye. Lóòótọ́ ni ilé ayé àwọn nǹkan wà tí ènìyàn méjì ni wọ́n fi ń ṣe. O lè fi ọwọ́ rẹ bá ọwọ́ ara rẹ pàdé, o lè gba ọ̀pá ìdíje lọ́wọ́ ara rẹ, dájúdájú o lè dákọ orin ohun méjì fúnra rẹ. Àwọn nǹkan máa ń ṣẹlẹ̀ nígbà tí àwọn ènìyàn bá fọwọ́sowọ́pọ̀. Ìdí nìyẹn tí Leadway Pension àti Power Pensions fi fọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì ṣọ̀kan láti di Leadway PFA. Wọ́n kọ́ ìrírí, ọgbọ́n àti ìfaramọ́ wọn jọ láti ràn ẹ́ lọ́wọ́ kó o kọ́ ọjọ́ ọ̀la tó lágbára sí i. Leadway PFA, ọjọ́ ọ̀la rẹ ni a nífẹ̀ẹ́ sí gidi.
5: Splash FM 105.5.
6: Splash FM 105.5.

0: God sent me because of you.
1: And until you are blessed,
0: heaven will not rest.
2: Are you believing God for a miracle, healing, restoration, breakthrough, or divine intervention? Then don't miss the Ibadan Miracle Crusade with the great servant of the Most High God,
3: Pastor
2: David Ibiaume of Salvation Ministries, home of success. Join thousands of worshippers that will come to God with faith and expect the supernatural. Jesus Christ is still healing the sick, restoring broken lives, and performing miracles today. Invite your family, friends, neighbors, and loved ones to Ibadan Miracle Crusade on Friday, 25th September 2026, time 5 p.m. at Liberty Stadium, Ibadan. Don't miss your day of divine visitation. Jesus is waiting for you.
4: Himself took your diabetes. Himself took your cancer. Himself took your pain.
5: In the name of Jesus,
4: your joy shall not be cut off.
6: In the name of Jesus.
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
8: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
7: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
10: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
11: Supreme Noodles Boom Boom.

0: Akinyo e ku ojuma ma Nigeria e ka bo sori akoto ti fote do royin e ti mo pe ba go mesan ba ti mo yes bayi
1: yes ke
0: in ti o ma gbagboro kan ti fote do royin ni tori be ba ti gbo ti fote do royin
1: yes
0: ya se ti gbo royin
1: bo je ri niyan
0: eh baba be gangan leleyi o
1: gbegbe
0: tori bi pe iya la ya royin gangan ri Olorun lo ni ori be Olorun lo si diri e wa faku ko ti wa
1: oh yes ke
0: awa meji la ka royin eni keta wa button ni o te
1: e one look lo mo wa
0: Olorun ti ko nu bo ti e je wi pe apa bi o duro si gan network to full lo wa nbe
1: o da be ibi to duro si na da
0: network to full pa to ba ngbo full ba network to full pa lo wa nbe
1: o da bo se wa
0: bi mo la mo ku nbi o wa hun
1: ah ko le ku
0: so ni bi ti inspiration royin o ti wa lo wa yen o
1: ti eni ngbo bo telo mi
0: ti o ba ti ku be si inspiration le ma ja ta ṣùgbọ́n wọ́n bi tó wà yẹn inspiration yẹn wọ́n máa wá.
1: Ládùúrú ọjọ́ tó lò lórí ewé ṣé kò yẹ kó o ti ní àwọn
0: nẹ́tíwọ́ọ̀kì ṣèbọ̀wálé
1: àwọn
0: nẹ́tíwọ́ọ̀kì
1: ọwọ́lé
0: kọ́dà gan gbogbo ẹ̀ lóríṣiríṣi ó gbé wá.
1: A kò gbọ́dọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀
0: ọwọ́
1: dáadáa ni
0: ṣébí tó fẹ́ gbọ́ nù.
1: Tẹ́mi náà bá ti lọ orí ewé
0: tẹ̀lé ojúlówó àdí ìka ìpìrìsẹ́ńtà yìí náà ni ẹkúlé ohun ẹ̀ka bọ̀ sórí àkọ́tún ti fótẹ́ dọ̀rọ̀ yìí àwọn àkòrí láfi ṣíwájú gẹ́gẹ́ bí ìṣèwà ẹ̀kún kẹ́kẹ́ yọ tẹ̀lé lóní bọ́ǹpà tó bọ́ǹpà lẹ́yìn tá a bá dé padà látẹ̀ka àpolówó ọjà ẹ wá lọ lọ sójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ lágbọn facebook níbi tí ẹ ti lè máa tẹ̀lé wa lójú òpó facebook kan ni ọmọlúwàbí splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn náà ni ẹ ti lè máa tẹ̀lé wa nbẹ̀ ẹ kúlẹ̀ o ọmọ nàìjíríà tí kò tẹ̀dọ̀ lágbédé.
1: ó dá tó bá níbẹ̀ ẹja máa kíra pé ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ̀yin ti láǹfààní láti máa gbọ́ wa ìkànnì ọmọlúàbí là ń pè bí splash 105.5 fm ilé funfun báláwo fúnlẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn ẹ ìròyìn ti fún tẹ̀dọ̀ ròyìn tẹ́ ẹ máa ń láǹfààní àti gbádùn láti 19 tó ti pẹ́ ó tún ti gbìnà yá láàárọ̀ tòníìnú o òní wá lọ́jọ́ àánú ọba tó ni wá yóò fàánú wá wa rí àtàwa àtẹ̀yìn olólùfẹ́ wa ó yẹ da gìrìgìrì wá sí ìtàkùn ẹ̀já facebook eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí splash fm 105.5 ó náà ní kẹ́ ẹ kọ ìbàdàn sí lẹ́gbẹ̀ẹ́ ó mọ́lẹ̀ rókóso ẹ lọ rèé wò wá ń bẹ̀ ẹ máa tẹ̀lé wa back to back ńlọrọ̀ bá lẹ́jọ́ nu àwọn òwe ìròyìn ojoojúmọ́ lẹwa ó ti wá tò láàárọ̀ tòní o àwọn ìròyìn ọ̀hún wá ń ṣe wá ní kàmíkàmí kó tuntun mi kà the punch rè the nation tẹ̀lé daily post rè daily trust tẹ̀lé nigerian tribune rè vangard tẹ̀lé guardian rè gbogbo àwọn ìròyìn ọ̀hún ló ń ṣe wá ní kàmíkàmí kó tuntun mi kà kódà àwọn ìròyìn eléyìí tó tẹ̀ wá lọ́wọ́ ìyẹn ní ìkànnì ọmọlúàbí òun náà tún lè ti pọ́n sórí tábìlì tiwa àwọ̀ ṣe kinní yẹn fún yín láàárọ̀ tòní ìròyìn ni o yóò bá yín lára mu kò ní gbòdì lára yín ìyá àdínní yín náà ni o aminat adetun bad boss ń lorúkọ tèmi mọ́tẹ́lá yé eléyìí tó ṣe bẹ́ẹ̀ ń kọ́ mọ̀mọ́ ó ṣe dáadáa.
0: ẹ jẹ́ gbéra báyìí ká bẹ̀rẹ̀ sí ní máa fún yín ní àwọn àkòrí ìròyìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ àti kọ̀wé ẹ̀ kalẹ̀ sínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa nàìjíríà ẹ̀yẹn sàmọ́ fọkàn bá wa bọ̀ torí bá a ti kọ́ kalẹ̀ náà ni lọ́wọ́ yìí ìwé ìròyìn guardian bẹ́ẹ̀ ń bí ìwé ìròyìn the punch ọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ sì dé àrí daily post wọ́n sì kọ ìròyìn tí
1: ó
0: jẹ́ ojúlówó kalẹ̀ torí ẹ̀yin ọmọ nàìjíríà náà ni o àmọ́ síbẹ̀síbẹ̀ àwa ó ṣe nọ́mà sórí ẹ̀ àkòrí ìròyìn àkọ́kọ́ tí mo láǹfààní àti rí ìhàn wọlé sápá abẹ́hùn ok ẹ já wo láti àkàtà àwọ̀ ìròyìn va guardian tó jáde fótò ní gangan àtikú abubakar àmọ̀ tó sọ̀rọ̀
1: kíni ó tó ń wí
0: ọ̀rọ̀ tó sọ lórí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu ni bí ìgbà tí ó pààrọ̀ ògo ìṣẹ̀dá ò ní jẹ́ ká fògo wa tàfàlà
1: ami.
0: ó ní ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu ó sì fi ọ̀rọ̀ nàìjíríà ó fi tàfàlà lọ sókè òkun export ọwọ́ import ṣé òun ò sì fún wa ní orílẹ̀-èdè nàìjíríà tí ọmọlẹ̀ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa rún nàtúkù tọ́kàm guardian ló kọ́ àkòrí nìyẹn lápá abẹ̀yẹn
1: ó dá jẹ́ ìfẹ́lẹ́ ìṣe balance aga ìròyìn eléyìí tó mú tàn níbi tí ẹni tí ṣe ọba ti ìlú benin tó ti ń sọ̀rọ̀ ǹjẹ́ kí ni gbólóhùn tí ń bòde lẹ́nu wọn won ni baba se lalaye pe se ri eni ti se lo lede wa Nigeria Asiwaju Bola Ahmed Tinubu ona lo je wi pe ko duwa lori ipo ohun lekan si gege bi are lede wa Nigeria ah o le to si o ti se daada be saju bi igbeyan domi tutu si waju ni to fe tele tutu nibo gan ni oba ti ilu bi ni ti gbogbo lo njade ki wa ni awon to sodo sinu e eyan mo gbo la ro toni o ba koko re ba ti toni o
0: ah akori mi leleyi ti e mo tun lanfani ati ri akori yi lo si nfa laarin awon ah gomina lati nu egbe oselu ti APC ati Yensan Wike lori idasile egbe kan ti won pepe ati leyin Fare Bola Tinubu to tun roko sapa bo mi Rainbow Coalition Wani Wike ati awon gomina ninu egbe oselu ti APC won ti tese bo sokoto kana bayi lori odun 2027 nigba ta won gomina yi ni ko sin tojo o egbe o le pe beji labi aburada ilana ipada bo Are Bola Tinubu Wike kede soro wi pe ta n ba yin so eni to le yemi lowo nti mo ba se wo are orilede Nigeria Bola Tinubu nikan ni agbara ipo gran fa the only person that can question me is president Wike le soro
1: on the Wike na lo tun so labala bi awoye eni ti se alakoso fro gbogbo to ni se pelu olulu eni orilede wa Nigeria ilu Abuja ni o oni se ri atileyin to n se ntohun o won satileyin fe gbe oselu ti APC o nje ta lo n satileyin fun oni atileyin tohun tohun se ohun se fa orilede wa Nigeria Asiwaju Bola Ahmed Tinubu ni ki wa ni to fa sababi te gbe gbolohun kale be atiku na soro nbi o nje kini gbolohun to bode lenu atiku oni bo n ba so fun yin pe ina o n jo lori omi kikida ke bere feru e ina ro ba lejo nu o oni se eri ogbogbo to ni se pelu owo ranwo epo iyen first subsidy to hun se lalaye pe ani bo n ba idori epo gege bi are orilede wa Nigeria se ohun o da pada bi owo baba kini kan ni o oni only di to n fi tenu mo be o ki wa ni awon idi eleyi to la le re eyan mo gbo la ro tuni ti fun tedoroyin ni se
0: iwe royin guardian ogba kori kan lapa bi egbe oselu ti ADC na sin lu ogo kilo si odo are orilede yi Bola Tinubu pelu bi owo jala epo pentiro kan bo tin suma bebe egberun kan ati abo naira eh owo ti o to ra suti ili senji teyin o gba no 15 ko to ra suti abi suti tenera wa mo ni
1: ah ko si o
0: bi mbara so nbe so ri suti tenera mo ko si sugba nisayin senji die leyan gba no 15 o ama re ayare orilede yi mama gbogbo wa patapata Nigeria yato si yato dejele a lori sugba baba lo gba yare na mama iselai o first lady ni o
1: abi
0: o ri nkan se si
1: ayare orilede wa Nigeria
0: ya gbogbo
1: obirin akoko nu
0: obirin akoko npele ni ya wa ni pele mama gbogbo wa loke ayare ni mama wa ni pele aya gomina eni yato si mama ta ni mama wa gangan nu ama ayare orilede Nigeria soro oro ti mama kede so na ni wi pe seri ijoba warawa ti o ba ma lo ni serere werere afi ki idabobo eto omaniyan ko wa ehe bi yun ba ti le wa bayi a je pe ijoba warawa in lo ni serere werere ba ti se ko wi e kale iniyan ko ni wahala kankan ninu lapa be nu
1: ti gboro to ni se pelu Tinubu e ti gboro to ni se pelu Atiku e je gboro to ni se pelu Peter Obi oludije lo na o ini sipo are lo lede wa Nigeria nigba to won mo soro nti e pe kilo wi ni ori be se won yi bi lo ni alohun o amo ta ba so nipa naira ni bobo ajele la tabi pansi ko ni
0: okay
1: e yo ko
0: bi lo dollar
1: lara awon eyan kan to je pe bi lo dollar ni tiwon
0: bi lo pounds
1: ni tiwon oni ni
0: to euro
1: naira ni todo to ni bo gan lo ti gbo lo jade kini to fa sababe
0: bi lo naira na esolu si
1: abi owo lo na gbe dani
0: owo lo na dollar na esolu si
1: owo lo na gbe dani amo se o
0: you dey why me
1: eh I no dey why you
0: bi lo
1: ka gbe ijo
0: pe bi lo ka ti bi lo
1: eh
0: kim bilonia na
1: ah some one
0: ya see ever we been joke le gbe gede mi
1: million nu account re and ko ti si billion nu account
0: billion
1: wo to get
0: mama JFCC wa mi ki iroyin mo ma nka
1: e be jo soro fun
0: ani iroyin mo ma nka mama JFCC wa mi wa
1: jo joko ni
0: JFCC mi ti billion
1: e kan rajo mo soro na
0: ko ti ni long go ti mu
1: o ka salaye ni beta oni mo billion ni ohun billion o million gan te
0: awon so ye FCC o ma wa ki won mo won
1: ehe o de awon egbe asun lede wa Nigeria e ka awon ele tin be ni ipile Eko ni e ma ti bere iyanse lodi o iyanse lodi ohun ko lojo ko lose be ni o losu indefinite strike ni won pe je kini to fa saba bi won ni be la bi ni o awon ti ni awon ajo so kan pelu ijoba won ni ipinle Eko le to je pe titi di akoko ta nsoro yi won o mama de unse o won o ma de unse ki wa ni to fa saba bi te gbegbono nkan le be awon ti asu eyan mo gbo la ro toni o ba koko re ba titoni
0: e je ka wa le si ipinle Oyo wa nbi ke to gba yi ke dimo oludije si ipo Gomina nipele Oyo labe egbe oselu ti ADC Oloye Adegoke Adegbega Taufik ona lo ma tin fi owo gbaya to si nse ileri o fun gbogbo awon eyan tin be ni awon agberiko gbogbo koda ni awon ekun Ibarapa Central ni Ibarapa North ni wipe okunku birimu birimu o ku ninu oro won bolon ba ise to n ba idi gomina nipele Oyo o in ti a ni ni iriri awo gbe wa fun yin adego egata ofiki lo so be
1: bi
0: pe won pe nkan kan ni okoko birimu birimu eni o ti lo to ba ti ri e lo ti lo in lo wi o lapa be yen be si ni o se igbe laruge foro eto abo ni awon ekun barapa lapa be yen
1: okay
0: ti mo ba wa ku o lodo adego egata ofiki in to ba le bage si akata oludije na si ipo gomina nipele Oyo mani labe egbe oselu ti APC senator Sharafadin Ali iko ipolongo re awon ti wa gbe ago bayi gbagam gbagam gbagam won luo si e ti gbo gomina ipele Oyo makide wi pe owo eyawo owo kan ti won fe fi sori idagbasoke eka eto lera ipinle Oyo e ma dagba ona ipolongo alujanu lowo I ma se eyan bakan bakan ni o e ma je o ti yin si ekun bomi
1: to
0: ikilo na fi oro yen se si akate ti gbo gomina ipinle Oyo
1: o da iroyin kan leleyi to do ori tabili wa ni kan ni omoluabi nibi ti a ti se lalaye o pe eni ti honorable ola oluwa peter abidemi eni ti gbogbo eyan mo si opa ata ise ti ilu fiditi ni o to tun je ekanko ogun ni egbe oselu ti APC won ni babo babo ni oloniyan lomo bode o le to si nrawo rase ko da nro gbogbo awon omo bibi to nti olugbe nipinle Oyo papa julo awon ti e ti di card idibo won lowo bi e tu yaya o e tu yaya e tu jade logun logun logbon logbon legberun legberun ke si di ibo yin eni fun awon ti a je oludije si awon ipo kan tabi omi ninu egbe oselu ti APC bo lo se wa to lawe lawe eyan mo gbo laaro toni ba koko re ba ti toni o amo sha o won ni eni ti se alakoso fun gbogbo toni se pelu oluro ilede wa Nigeria enu ki se lara foke mo iyen yen son wike o na lomo ti jugbas gbo soro kan sori tabili en ti se gomina won ni ipinle Kwara iyen Abdulrahman Abdulrazak le ti se lalaye pe iwo Abdulrahman Abdulrazaki bo ba idiju re bayi pe to wa ri ejo afayafa bo ba wi o pe mi wi kini bo diju re pe to ra yan to fo bo ba wi o pe mi wi kini so ri nkan mi to so mo ni ni bo gan lo ti gbogbo lo jade kini to fa sababi eyan gbo laaro toni ba koko re ba ti toni o ile ise ologo furufu ile de wa Nigeria o na ni mo nse lalaye nbi o pe awon oko furufu alabe lori ta mo si helicopter eleyi to je ti jagun bi marun ni ye o na lo tun ti sokale sakata awon bayi le to je pe atileyin joba apapo ilede wa Nigeria lo fi ri be ni bo gan ni ile ise ologun furufu ilede wa Nigeria ti gbogbo lo jade ki wa ni awon alaye ti a se lori awon oko furufu ijagun alabe lori ta so nipa re yi eyin o mo gbo laaro toni o ba koko re ba ti toni o
0: oya o abimbolaja polowo oja ta ba de pada lati eka ipolowo oja rin gogun ti fun tedo na letun ti ba wa pada e se o.
2: My guy, you know, say Betway get plenty, plenty casino games for Naija. Over 400 games, Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish, no matter what you like, it did there for you. Every game in one place. Join Naija's home of casino and win big today. Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
3: Ekule o. Ah, ebi n pa ka si nkan si mi la.
4: E kaabo iya mi. Ki le wa je bayi o.
3: Ah, iwana, mo fe unje to yeruku lala to si ta lenu. Mo fe ko lo tirin, ko ma si se meyen meyen. Mo fe ko sokutu o. Ko gba yagi yagi. Mo si fe ni kia kia. Se le se sa.
4: Be ni iya mi. Golden Penny Noodles lo le se.
5: Golden Penny Noodles bi o se fe lo se ri. Je gbadun ojulowo adun Golden Penny Noodles.
3: Mo se won ko mi. Bi mo se fe Golden Penny Noodles ni gan lo se seyi.
4: Iya to yayi to si mo tojo omo ni.
5: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni tosi re bayi.
6: One whistle and it's on. Stunning goals, last-minute drama, dazzling skill, all your favorite teams, leagues, and stars. The biggest nights, all the Premier League games, and more on SuperSport. It's on. This is the world's best football destination. Reconnect today or get the DSTV decoder offer of 15,000 Naira, which includes subscription and free DSTV stream.

0: Ìwọ náà ro, nígbà àkọ́kọ́ tí o jẹ ṣàwámà, kí ló sọ?
1: Jẹ́ kí n kàn tán o díẹ̀.
0: Ṣùgbọ́n báyìí.
1: Ẹ fi sausage kun, ẹ fi chicken kun, ṣé ẹ rẹran yẹn, ẹ rọkun, ẹ fi cream púpọ̀ sí, gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Méjì ni mo fẹ́ rà.
0: So rí báyìí, ọ̀pọ̀ nǹkan tí o fẹ́ràn lónìí bẹ̀rẹ̀ nítorí pé o tọ́ wọn wò ni. Kí ló wá dé tí o ṣe ṣakara fún Jumia app rẹ? Tọ́ Jumia wò, o máa gbádùn ẹ̀, ra ohunkóhun níye tó dára ní rọrùn. O máa gbádùn ẹ̀, o tún lè san owó nígbà tí wọ́n bá gbé ọjà rẹ dé. O máa gbádùn ẹ̀, o sì lè dá ọjà náà padà, kí wọ́n sì dá owó rẹ padà fún ọ. O máa gbádùn ẹ̀, tọ́ Jumia wò lénìí, kí o lè ra ohunkóhun tí o fẹ́ gẹ́gẹ́ bí o

0: nípasẹ̀ ẹni tí ṣe olùdarí ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ ìyẹn bí sí Ọládélé tó ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé pẹ̀lú àfojúsùn ìwòye 85 billion naira tí wọ́n ń ṣe àfojúsùn rẹ̀ lọ́wọ́ yìí wọ́n ní lásìkò tí ìtàkóso yìí ti ń tẹsẹ̀ bodò lọ kí wọ́n mọ̀ wá kó gbèsè bọnú ìṣàkóso míì títún bọ̀ lọ́nà wọ́n ní bí ò bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ wípé wọ́n lò ó sí àkàtà bí tí wọ́n polongo rẹ̀ sí wípé wọ́n lò ó sí o wọ́n ní ikọ̀ ìpolongo àlì ìyẹn àlì campaign organization wọ́n wá ní bá a ti yọ́ sọ́nà láàyè ọgbọ́n o lọ́wọ́ ẹ̀yáwó owó yìí tí wọ́n wo sàkó rẹ̀ wípé àfojúsùn rẹ̀ fún àǹfààní àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ ni pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìlera health facility nípínlẹ̀ ọ̀yọ́ tá a wà yìí wọ́n ní ẹja fàsìkò yìí rọ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí láti má jẹ́ kí owó kí ó jẹ́ nǹkan tí ó máa wá wà lórí ẹ̀mí wọn láti tari rẹ̀ sí àkàtà nǹkan tí ò nítumọ̀ pàápàá jùlọ fàfojúsùn ipò ààrẹ tí wọ́n fẹ́ dù wọ́n ní presidential aspiration wọn ká má tari owó yìí sí àkàtà bẹ́ẹ̀ n tó wà fún ni fún àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ bá ní títẹ̀ bá gbàgbé tó bá wá jẹ́ gbàgbé ni ẹja sáré bùjọ yín kẹ́yìn náà ó lè rántí wípé ìṣàkóso ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní kódà lọ́dún yìí lóṣù kẹfà iná ní á buwọ́lu ẹ̀yáwó owó kan tí wọ́n wo sàkó rẹ̀ 200 billion bond láti fi ṣe ìgbéjáde àwọn nǹkan kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ tí wọ́n ní yóò tún kó ìpínlẹ̀ ọ̀yọ́ sínú gbèsè míì wọ́n wá ní lọ́ọ́lọ́ báyìí ikọ̀ ìpolongo àlíò àwọn ò tako ohun tó bá ní ṣe pẹ̀lú àǹfààní àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ àbí n tó bá lè ṣe wọ́n lóore ní ìpínlẹ̀ ọ̀yọ́ o wọ́n ní ṣùgbọ́n n tí ẹ taari owó náà sí n tí ẹ ṣàfojúsùn rẹ̀ fún ẹ̀ka ètò ìlera health care delivery nípínlẹ̀ ọ̀yọ́ ibẹ̀ gẹ́gẹ́ ni kí ọ̀rọ̀ owó yìí kó padà lọ o kẹ́ ẹ má wàá taari rẹ̀ wípé ọ̀rọ̀ òṣèlú ń bọ̀ kán wá fi gbé ọ̀rọ̀ òṣèlú lọ́lọ́ yìí ikọ̀ ìpolongo campaign organization wọ́n ní àwọn ṣàfojújáde lórí ohun tó bá ní ṣe pẹ̀lú àkóyawọ́ àti ìlànà ètò tí ó bá ní ṣe pẹ̀lú àǹfààní àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ń ké sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ mà ní láti má taari owó yìí tí wọ́n ní ó jẹ́ bílíọ̀nù 95 billion naira sí àkàtà ikọ̀ ìpolongo eléyìí tí wọ́n fẹ́ fi dipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà kò jẹ́bi tí àwọn ò ti máa wálé lórí ti fútì ẹ̀dọ̀ ròyìn fútì òwúrọ̀ yìí láṣẹ lọ́wọ́ ọlọ́run àkọ́tún ti di láàárọ̀ ọ̀la àmọ́ aago méjì gbáǹkan gbèròyìn ni bí àwọn bá ti ń dìde báyìí olórí sport ilẹ̀ láǹfààní àti gbọ́ aago mọ́kànlá ìlúbìnrin pẹ̀lú tèmílàdé àlòkò láṣẹ lọ́wọ́ elédùmarè yóò dé sí lọ́rùn náírà bájì kan lápá abẹ́hùn àwọn ọmọ dìde fúyà àbáyì abímbọlá sadiq láǹfààní lé lọ́wọ́ kúlẹ̀ ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsèǹtà yín náà ni èmi a máa ní àánú ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ elédùmarè tí ò lẹ́gbẹ́ tó fi máa bọ́ ẹ̀ tó nípa jẹ̀wúrí lọ ìṣẹ̀dá tó láyé tó lọ́run tó làkókò àti ìgbà yóò máa dàbò wá o lónìí àti lọ́jọ́ gbogbo.
1: ó dé adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa tẹ́ bá rin àjò ròyìn láàárọ̀ tòní ti fún tẹ̀rọ ròyìn awala ní o ẹ̀yìn lẹ̀ ń gbádùn ẹ̀ gbáǹkan gbìròyìn kọ́ ìkànnì ọmọlúàbí ló ní ìgbáládùn tí ló wà fún gbogbo àwọn ètò tó yàn láti ìkànnì yín lódù tí gbọgbọ́ kan sí ẹ má kú bẹ́ẹ̀ láéláyò àtẹ̀yìn àtàwa àjọ máa fọ́n lókè sí rere ni títí wá di ọ̀sán tá a tún pàdé fún àkọ́tun ìròyìn wa gbogbo ìyá àdínní yín náà ni o aminat adetun badmus òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀ mọ́ ó ṣe dáadáa.
0: Thank you.

0: food, music, and special appearances from your favorite celebrities. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at Amasinda. Register now at indomie.ng.
1: Wọ́n náà ro o, nígbà àkọ́kọ́ tí o jẹ ṣàwámà, kí ló sọ?
2: Jẹ́ kí n kàn tán o díẹ̀.
1: Ṣùgbọ́n báyìí,
2: ẹ fi sausage kun, ẹ fi chicken kun, ṣé ẹran yẹn, ẹran kun, ẹ fi cream púpọ̀ sí, gẹ́gẹ́ bí mo ṣe fẹ́, méjì ni mo fẹ́ ra o.
1: So rí báyìí, ọ̀pọ̀ nǹkan tí o fẹ́ràn lónìí bẹ̀rẹ̀ nítorí pé o tọ́ wọn wò ni. Kí ló wá dé tí o ń ṣe ṣakara fún Jumia app rẹ? Tọ́ Jumia wò, o máa gbádùn ẹ̀, ra ohun kóhun níye tó dára ní rọrùn. O máa gbádùn ẹ̀, o tún lè sanwó nígbà tí wọ́n bá gbé ọjà rẹ dé. O máa gbádùn ẹ̀, o sì lè dá ọjà náà padà, kí wọ́n sì dá owó rẹ padà fún ọ. O máa gbádùn ẹ̀, tọ́ Jumia wò lénìí kí o lè ra ohun kóhun tí o fẹ́ gẹ́gẹ́ bí o ṣe fẹ́. Jumia, ayọ̀ ti àgbédé.
3: Ó ga jù ìyá mi, kó dé mọ mi tò ní má ní mílíkì púpọ̀ nínú.
4: Àti tèmi náà.
5: Abiyamọ tó dára jùlọ, ó kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
6: Èmi máa kọ́ o, iṣẹ́ ọwọ́ Golden Mortary ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
5: Mílíkì bá wá kẹ̀, láti gbà wo. Ẹ̀yin náà ra Golden Mortary ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ kàn fomi sí kẹ́ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Mortary, jẹ́ kí gbogbo ènìyàn di wúrà.
7: We've got the city on lockdown.
8: Got my own city that I hold down.
7: We are Splash 105.5.
9: Here is
10: 105.5.
9: One station, all the hits.
10: 105.5 Splash.
9: Spread your wings on Splash 105.5 FM.
11: We're kicking some folks out of the market this season.
12: I tell you, okay, everyone else in this bed with me, they're losers.
13: We're the station that beats all the competition. And we'll prove it as soon as we hear any competition.
11: 105.5 Splash.

ẹyin tèmi ò ní lọjọ òru yóò bá túmọ pé lọjọ àwọn lọjọ tẹbi bá ń palẹ àní sílé lọjọ tẹbi bá ń pọnà àníríìn lọnà láṣẹ lẹdùmarè ó ti wá ṣọjú ẹ nìkan kú jẹ nígúngí àárẹ ẹ ní má yan fọnà ó yá lóní kọmọkọmọ lórí wẹrẹwẹ lóní kí a mọ sá lóní wàrà ń sísá kó tó di pé màá wọnú ròyìn lọ nísànsán láàárọ tòní ẹjẹ mú láti ròyìn tó ní ṣe pẹlú òkè ìròyìn náà ni ẹjẹ mú láti tó ní ṣe pẹlú káàṣì ẹ wọn jẹ kí sápò fi ẹkáàt cruz kó tó kàkà kí sápò pé ọpá kí sápò fi ẹkáàt cruz mo ni o máa ṣe èmi ní kó máa káàṣì ẹ ní o 347-1004 *1#*347*1004*#. Òun náà lẹ́fìtà láti tẹ̀lé ìjòkó káàṣì ẹ̀ tàbí www.cashier.ng kó tó di pé lójú ọjà láàárọ̀ kọ̀ọ̀kan buwó ta náà abátúnwá padà dé nítorí wàá buwó ta ìyẹn fẹ̀yìn tèmi ẹ mọ̀ wípé ẹ ti wà eligible láti wọlé ìyẹn fún independence cash port eléyìí tá a ṣe níparí oṣù tá a wà yìí mọ́ gọ́ọ̀kì ẹ̀ mọ́ sùnlé mọ́ jẹ̀ kanna kándù sí ọlẹ́sẹ̀ gbéra kó gán bọ́ọ̀sì yẹn ó dẹ̀ jẹ́ sàkàbà náà ni ó lè tòrò mọ́ ọmọ ìyá mi ọwọ́ ẹ̀ ò ní kànsàlẹ̀ àpò kápẹ́ ọmọ ṣòróró òun náà ló pé ọ ẹni tọ́jú orí ẹ̀ bá wà lábẹ́ ọdún 18 ó mọ̀kànlú káàṣì ẹ̀ ọdún 18 sókè òun náà ló lè ta 347-1004-1#. Ibikíbi tẹ́ ẹ bá wà lẹ ti lè ta ọ ẹ mọ̀ sílẹ̀ ìkẹwà ńlẹ̀ òkè ẹ lè ta www.cashier.ng òun náà ẹ tún lè lò ó látàpá abẹ kẹ fi ta láti jẹ ìyẹn láàárọ̀ tí tòní ókè ẹjẹ lọ láti inú ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá orí ọ̀dàn torí ìròyìn eléyìí ìròyìn tó ń dùn mọ́ nínú láti.

gangan World Athletics Championship. Beg a luna seri, it be one back and nani. You eat wajo dimimo, pay lu Nairobi, no lady Kenya, see DJ World Athletics Championship, 2029. Noti lampa ni lati waje, ilia dula wo, or long bo, ele du mami nu pop, or we pay, or dun kan, lay it DJ. Olympics, Toronto 2028, Ilwe, Lelo Lede, America, Otima, Waye, Odun Toba Tele, Ono the World Athletics Championship, Yo Lafa and Lat Waye, LA 28, Nairobi 29, Ono Lamari, Yanile, Adulawo, Plepa, and Wari Lede, Loko, Jokan, Wagbori Wao, Awa Lubi London, Rome, Atimuchen, Awa Lumeteta, Ono and Wagbori Wale, Ipwe Boni, Alpha Africa, Awa Vegbale Joy DJ. Ere daraya ori odan ta mo sugbon niba ti ajo bon ri si oro ere daraya lori odan lagbaye ti won ba sagboye wu e to ba ni ile adulawo akoko won gbalejo idije won orilede Kenya o ma gbalejo idije ere daraya ori odan lodun 2029 omo olohun gbo o ma dun mo ni ninu o Tore je pe lodun 2031 ko host ni okay lodun 2031 ilu Munchen lolede Germany ele ko ni ilu Munich fe to ba mo be lolede Germany ohun na yo wa gbalejo World Athletics Championship lodun 2031 awon lodun 2029 ile adulawo o ma gbalejo okay ori iroyin to ni se pele ireraya ori odun ohun na ni mo si wa sori wipe ajo to ni se ireraya ori odun lo le de Nigeria labi are won tun bo koko wa ohun lo ti je ko di mimo wipe ewo in ta won foju sun la koko yi afoju sun awon ohun ni wipe ni odun to nbo awon lere ireraya ori odun le de Nigeria won gbe lo se daada o the World Athletics Championship lodun 2027 ele to ma waye ni Budapest yen ni ele to ma waye lo le de China oje Lenny, the World Ultimate Championship. Oh, so why in Budapest? Oh, lady, Hungary. Only at war. Ah, for just one more. Oh, no, and we pay. How am I, Yoshi, Dada? Yeah, you don't tumble. Yeah, lady China, lady to lady Nigeria, to laugh and lots of local power. Yeah, Budapest, lady Hungary, lady Jawipe. Awon mo lede Nigeria lara won won se dada ibi ta ti ri to bi amusan to ni podium finish kan so laja yi sepo kerin be si re awon mi tan lo kopa o te je pe won ni podium finish e to yan sa se kagba o yan sa se kagba iyen ninu won oko wa ti je odi mimo opolopo awon lede raye ori odo to lede Nigeria ni la koko yi awon to jori won kere jojo ni won de le se dada iyen for lede Nigeria ti won se je ka se ori Nigeria o fere lodun to nbo lo lede China leyin gba ti sa ile to ti lafa lati tenubu awon idije kokan na ni won mo lafa lati kopa nbe sugbon sa odun yi papa jo fun ni diamond ni ohun ti lafa lati pari nbe won le ma sa awon NCAA kokan sugbon oni ta won foju so to nbo koko wa odun to nbo iyen lo lede China okay eje n wa sere daraya bolu alafesegba ninu league agboje o lede Nigeria tori wipe ifigagbaga laarin ko egbe agbabolu Nasarawa United ati Rangers International ti Enugu ohun na won ti je odi mimo pe papa sere dan ayam ele to wa nilu oweri ni ipinle Imo yo ti lanfani lati waye ifigagbaga yi ele ti royin je odi mimo pe papa sere oka ni Oka City Stadium ati wa koro pe yo waye ni ipinle Anambra leyin igba ti papa sere ele ti ko egbe agbabolu Rangers International nlo gangan ti ko se lo odi wipe atunse ba papa sere ohun lowo mesere papa sere oka yi ohun na ni Enugu Rangers ohun na ni won lo gege bi papa sere ti won ti mo gba won fi gbagba o ba je sinu league agboje orilede Nigeria ori won le lo papa sere Nnamdi Azikiwe to de je pe fi gbagba won o je ti DJ elekun jekun ti le adulawo iyen CAF Champions League papa sere MK Abiola to wa nilo Abeokuta nipinle Ogun ni won ti gba a ma fi gbagba ti won gba lola match day 3 ele ti won ba won reschedule iroyin ti je odi mimo wi pe ilu oweri ifigagbaga ohun lo ti lanfani lati waye sugbon ifigagbaga won koju MC All Jazz papa sere MK Abiola to wa nilo Abeokuta lo ti lanfani lati waye be oro to ni se pelu papa sere ta won pe agbabolu na lele ninu league agboje orilede Nigeria
in your Euro Match Nigeria Premier Football League. Rangers, Ranchers Bees. Ranchers Bees, none you want to kill them. You want to figure out to buy Jetty Lady one. No. Akbash, your son, your Abacha. Oh, and you look Kano. You play Kano. Oh, no, I want to bow. You know, Ligi. Agbajole di Nigeria. You quite get all Ranchers Bees. Two of you, Pile Kaduna. Two of you, Shay Ibugbe. Àwọn ọlọ́jẹ́ pápá pàṣẹ Mohammed Dikko òun náà ni wọ́n ń lò sí ìpínlẹ̀ Katsina ẹ̀fọ́ ìfipágbága tó bá jẹ́ tilé wọn. Ṣùgbọ́n Ranchers Bees ẹgbẹ́ máa ṣe jẹ́ òdì mímọ̀ wọ́n ní tó wà ń lẹ̀ báyìí agbára àwọn òka o ẹ̀mí àwọn òpè kò sí táwọn fẹ́ lò gbogbo ẹ̀yìn olólùfẹ́ Kanawa ìlú Kano pápá ṣẹlẹ̀ Sunny Abacha òun náà làwọn ti mọ̀ gbá fìkàfìkà tó bá jẹ́ tilé àwọn dípò Katsina ilé táwọn yá táwọn fi gbà tẹ́lẹ̀ ilé tó túmọ̀ sí pé láti March Day 4 lọ ìgbà tí wọ́n bá kojú Bede Insurance ní fìkàfìkà tó jẹ́ tilé wọn ibẹ̀ ni wọ́n ti gbà bí nǹkan ṣe nínìyẹn yẹn Ranchers Bees ti ìpínlẹ̀ Kaduna. Ok ikọ̀ ìjọba ẹgbẹ́ obìnrin orílẹ̀-èdè Nàìjíríà ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún 17 ìyẹn Flamingos òun náà nìròyìn ti jẹ́ kò di mímọ́ wípé wá fún bí under 17 girls tournament eléyìí tó wáyé lórílẹ̀-èdè Ivory Coast táwọn eléré ìdárayá yóò ti lọ kópa ńbẹ̀ wọ́n ti jẹ́ kò di mímọ́ wípé ìgbáradì láti fi mọ́ wò ó bí kò ṣe mọ́ lọ fún wọn nínú ìdíje ife ẹyẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin tọ́jú oníwọ̀n wà lábẹ́ ọdún 17 tó máa wáyé lórílẹ̀-èdè morocco òun náà ni wọ́n fẹ́ fi ṣe o tàbí olùkọ́ni Akeem Busari ikọ̀ Flamingos náà ni wọ́n balẹ̀ sí orílẹ̀-èdè Ivory Coast ní ọjọ́ ajé monday fún ìfigagbága ẹlẹ́kùnjẹkùn ọ̀hún tí wọ́n wá kojú Niger Republic ìyẹn ní èní lẹ́yìn ìgbà tí Benin Republic táwọn ò ní láǹfààní láti kópa nínú ìdíje náà mọ́ kíkópa nínú ìfigagbága yìí ó wá túmọ̀ sí wípé pẹ̀lú bí Benin Republic ti ṣe jáde orílẹ̀-èdè Nàìjíríà ò ní kojú orílẹ̀-èdè Ghana mọ́ ìyẹn Ghana Princesses ní ìfigagbága àwọn àkọ́kọ́ orílẹ̀-èdè Niger Republic òun náà ni wọ́n máa kojú olùkọ́ni Akeem Busari tí ṣe olùkọ́ni wọn ti jẹ́ òdì mímọ̀ wípé ìfigagbága yìí yóò súnmọ́ àwọn gbáradì fún ìdíje ìfẹ̀yẹ àgbáyé táwọn ó gbà ìyẹn ní ọdún tó ń bọ̀ àwọn agbábọ́ọ̀lù bíi ogun nìyẹn òun náà lolùkọ́ni Akeem Busari ló ti ṣà ìyẹn fún ìfigagbága náà bẹ́ẹ̀ orílẹ̀-èdè Kenya àti Zimbabwe àwọn náà wọ́n wà pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lọ ṣojú ilẹ̀ adúláwọ̀ nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún 17 ìyẹn lórílẹ̀-èdè Morocco tó máa wáyé láti ọjọ́ 17 oṣù kẹwàá títí da ọjọ́ 8 oṣù kọkànlá ọdún 2026 bí mo ṣe ń kúrò lọ́dọ̀ àwọn àbúrò ẹjẹ́ ń bọ́ sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n ìyẹn ikọ̀ Falconet lóbìnrin táwọn náà ń kópa lọ́wọ́ nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin tọ́jú orí wọn wà ìyẹn lábẹ́ ogún ọdún under 20 women's world cup torí wípé orílẹ̀-èdè Nàìjíríà eléyìí Falconet tó ń ṣojú àwọn náà ni wọ́n ti balẹ̀ sílùú Bielsko-Biala orílẹ̀-èdè Poland fún ìfigagbága wọn ìpele ẹlẹ́ni 16 ìyẹn round of 16 kojú ilẹ̀ gẹ̀ẹ́sì ìfigagbága yìí tí pápá ṣe Bielsko-Biala òun náà ló máa wáyé lọ́la òde yìí nílẹ̀ di aago 2 ọ̀sán bẹ́ẹ̀ jẹ́ wípé àwọn ogun Moses Adukwu náà jáde nípò kejì ní sọ̀rí eléyìí tí wọ́n wà yẹn ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹta group c lẹ́yìn ìgbà tí wọ́n fìyà jẹ New Caledonia pẹ̀lú àmì ayò 10 sí 1 kan kó tó wá di wípé wọ́n kojú orílẹ̀-èdè England eléyìí káwọn ṣe ipò kíní jáde nísọ̀rí ẹlẹ́ẹ̀kejì group b eléyìí tí àwọn wà tó dẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè Brazil ló wà yẹn ní ẹ̀yìn wọn ikọ̀ Falconet wọn wà máa fojú wò ó láti rí bóyá wọn jà tíkẹ́ẹ̀tì láti lọ kópa ní ìpele kẹta sí àṣekágbá quarter final ìdíje náà ó dẹ̀ jẹ́ wá lọ ní ìròyìn tó ní ṣe pẹ̀lú àjọ fífa àjọ CAF àti àtúnṣe eléyìí tí wọ́n fẹ́ mú bá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà torí wípé lẹ́yìn ọjọ́ 2 eléyìí tí àjọ fífa àti àjọ CAF ni wọ́n fi ṣe gbẹgbà yí ẹgbẹ́ yẹn wò lórí ọ̀rọ̀ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àjọ eléyìí tó ń kòsòdì lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n kọ̀wé fipò wọn lẹ̀ láti bí ọjọ́ 17 oṣù kẹjọ ẹ̀yẹ August 27 lọ́dún tá a wà yìí òun náà lọ́kọ̀wé fipò lẹ̀ tájọ fífà náà sì ti wá náà fi àgbéyẹ̀wò pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà lára àwọn tí wọ́n jẹ́ aṣojú àjọ fífà àtàjọ CAF tí wọ́n wá sórílẹ̀-èdè Nàìjíríà òun náà láti rí Ahmed Araz eléyìí tó léwájú wọn bákan náà fífà head of members association governance ìyẹn Rough Turner.

0: ẹ ṣeun gan ni àwọn customer kẹ wo pẹgbọn sunday ìyẹn bẹ ẹ jẹ àlójú ọjà náà àmọ ẹ jẹ mú èlédè lẹ azerbaijan grand prix turkish grand prix singapore orílẹ̀-èdè america ó wáyé austin ní ó ti wáyé mexico brazil las vegas qatar àti abu dhabi grand prix eléyìí tí wọn fi parí sáà ìdíje formula one fọdún 2027 bí kàlẹ́ndà àwọn ṣe lọ 20 races 10 sprint races wọn ṣe máa mú nìyẹn fún ìdíje formula one okay pre-season test wọn ti wá ló máa wáyé ìyẹn nínú oṣù kejì fọdún 2027 ìyẹn ní bahrain bí nǹkan ṣe lọ́nà fún sáà tó ń formula one ẹ jẹ́ àdí ojú ọjà náà tá a bá padà ìjà wọn sí ń tẹ̀síwájú lójú òpó káàṣì ẹ mọ́ fi bẹ̀ẹ́lẹ̀ o *347*1004*1# àbí lórí facebook *105.5 ìbàdàn òun náà ni apàbẹ̀ lẹ́ẹ̀tì wò wá à ń bọ̀ náà ẹ kú kalẹ̀.
1: Flash FM 105.5

0: Just one Puroro and better Bodro start. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind court. To the tiki taka and Sangalo. The kind ball we will define.
1: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. GoTV. Love it.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
3: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Flash FM 105.5.
6: Káàbọ̀ padà látọjú ọjà kan ní Splash 105.5 FM lè fún Bala Igwe Fẹ́lẹ̀lẹ̀ nílùbàdàn náà lẹ́wà lórí ètò já wọn sí. Ẹ lè wo wà ń kọ́ ní Bandore Facebook Splash 105.5 ìbá.

0: wo wan call Ibadan Facebook slash 105.5 Ibadan. Lójú òpó cash star 347 star 1004 star 1 hash tàbí www.cash.ng. Ẹ kárí ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin sí látùnbù 50k kántà yẹn fẹ́yìn ara dé láàárọ̀ tó dé. Ok, Jack Dropper òun náà nìròyìn ti jẹ́ òdì mímọ̀ wíwẹ́ kò ní gbére ìdárayá búlà fìkì gbá lórí kan kéré mọ́ ní sáà ilé ìta wà yìí word number 4 tẹ́lẹ̀ ọ̀hún. Òun ló jẹ́ wípé ó ń fojú sọ́nà láti padà yẹn ní ọdún tó ń bọ̀ nígbà pé ó ní farapa ìyẹn lẹ́yìn ìgbà tó kópa nínú ìdíje Wimbledon tó dẹ̀ jẹ́ pé Jack Drabble láǹfààní láti kópa nínú ìdíje US Open. Ó ti wá ń wo àkókò rẹ̀ láti wò ó. Ó ti wá fi sórí orí òpó ayélujára wípé tọ́dún yóò fi parí o, òun ò ní sí lórí kan kéré ìyókù òdìsáà tó ń bọ̀ kóun lè wà ìyẹn ní 100% ìyẹn ní orí pápá. Ó da àwọn àfigagbága láǹfààní láti wáyé lánàá lẹ EFL Cup ni tó fi mọ́ ìdíje Spanish La Liga. Ẹ jẹ́ àwọn èsì àwọn àfigagbága yẹn tó láǹfààní láti wáyé. Ó tó wádìí wípé a wò àwọn ètò wáyé lónìí pẹ̀lú agbábọ́ọ̀lù Tottenham Hotspur. Ọ̀pọ̀ àwọn ti jáde àánú tí wọ́n ní ìdíje EFL Cup. Lórí Liverpool náà wọ́n lánàá mẹ́rin mẹ́ta sí ẹyọkan. Brentford ní Reading àmì ayò méjì sí ẹyọkan. Fulham fi àjọ West Ham mẹ́ta sí méjì ni. Ẹ̀kọ́ agbọ́ọ̀lù Arsenal àmì ayò mẹ́rin sí méjì náà ni wọ́n fi ná. Ipswich Town wọ́n fi yọ̀yọ̀ yẹn sí ìpele tó kàn. Nínú ìdíje Spanish La Liga ìyẹn lánàá Rayo Vallecano fi àjọ Espanyol àmì ayò méjì sí ẹyọkan. Valencia àwọn náà fi àjọ Alaves àmì ayò kan sódò. Ẹ̀kọ́ agbọ́ọ̀lù Real Madrid ṣe éche léṣe mọ́lé dádì wọn àmì ayò mẹ́ta sí méjì. Ọ̀pọ̀lọpọ̀ Go SP òun náà ló kó wọn yọ. Ok, lénìí nínú ìdíje EFL Cup ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Everton yóò kojú Wolves aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Fleetwood àti Sheffield United ni aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Bat wá ń di aago mẹ́jọ lálẹ́ òní. Coventry City àwọn àti Aston Villa wọ́n kojú ara wọn. Manchester United àti Brighton and Hove Albion ní pápá àṣírí Old Trafford. Ọlọ́run ló lẹ̀mí àwọn ọmọ káríkì mẹkáníìkì o. Ó ti lágbára jù ó bá wù wọ́n wọ́n padà mọ́ fi ChatGPT wọ́n padà mọ́ fi kọ́ sẹ́wọ̀n. Ok, nínú ìdíje Spanish La Liga lálẹ́ òní lédè aago mẹ́fà òun náà kojú Sevilla. Atletico de Madrid àwọn àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Osasuna kojú ara wọn láago mẹ́fà. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona wọ́n kojú Real Santander ní dédé aago mẹ́jọ àbọ̀ lálẹ́ òní. Levante àti Athletic Bilbao wọ́n kojú ara wọn aago mẹ́jọ àbọ̀ lálẹ́ òní. Òun náà ní ìfigagbága ọ̀hún yóò láǹfààní láti wáyé. Bẹ́ẹ̀ sì rè ìdíje UEFA Europa League àwọn ìfigagbága ó wáyé lónìí ńbẹ̀. AC Milan ló kojú Benfica ni. Anderlecht ó kojú Lyon. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Dynamo Zagreb àwọn àti Beersheba ni. Bayer Leverkusen àti Celje. Olympiacos àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Jagiellonia gbogbo wọn pátá ni wọ́n kojú ara wọn. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Storm Graz àwọn àti Rene wọ́n kojú ara wọn. Sunderland àti Alkmaar ni náà wọ́n jọ mọ fojú ara wọn màbo. Lọ́la nínú ìdíje EFL Cup ṣọ́ ìwà bọ́ọ̀lù Man City àti Norwich City àwọn náà ní ọjọ́ kojú ara wọn. Ẹni jẹ 50k lórí káṣẹ láàárọ̀ tòní wọ́n ti ń bá mi pè wọ́n ká gbọ́ pè wọ́n ká gbé pè wọ́n ká gbé. Okè okè olùkọ́ni kan Brentford Keith Andrews òun ló ti jẹ́ kó di mímọ̀ wípé ẹ wò ó àwọn fọ́nrán tí ń ṣẹ̀rẹ̀ àwọn fádárí ayò àwọn tọ́mọ ń wà ń di ẹ̀ wọ́n ní láti mọ kamdan kan mọ kúlù tẹ́ńtà wọn nídìí láti mọ tọwọ́ bọ pẹ̀lú adarí ayò àbí ká mọ influence decision adarí ayò ìyẹn ní orí pápá. Ẹ̀lú ẹ káàárọ̀ o. Ṣé ẹ takáṣẹ láàárọ̀ ẹ bàbá mi? Orúkọ yín àti ibi tí mo ti ń pè yín. Orúkọ yín àti ibi tí mo ti ń pè yín.
1: Adéṣọlá Tómilọ́lá Bible the roundabout.
0: Ní roundabout mọ́kànlá ń bàdàn àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dà ẹ ti jẹ 50k láàárọ̀ obìnrin ló ń bá yín sọ̀rọ̀. Ẹ ti jẹ 50k láàárọ̀ yìí lójú òpó káàṣì ẹ̀.

0: bẹ́ẹ̀ ni o hanki yin wípé ẹ̀tún kù déédé àsìkò yìí ṣàlàáfíà làbà yín mú kí yín káàbọ̀ sórí ètò ìlúbìnrin ní ìkànnì ọmọlúàbí splash 105.5 fm mú kí gbogbo wa wípé àtúnkù wọlé o akú wọlé akú náwó elédùnmarè yóò kúkú jẹ́ ká jèrè wọn gbogbo àwa òbí tá a ti rówó àwọn ọmọ wa san àwa tá a ti ra yúnífọ́ọ̀mù àwa tá a ti ra ìwé kódà ẹlòmíì ò ti ra báàgì kò ti ra kòǹdóró omi ó ṣáà nígbàgbọ́ náà ni wípé tó ọmọ mi náà ó kúkú rà táwọn ọmọ bá ti dé tó bá ní màá mi ẹ̀ mọ́ ti ra nǹkan báyìí torí àfi bí ẹni pa aṣọ ọlọ́run mọ́ mi náà ni a tún ní mọ́ bínú ọkọ mi bó bá dọ̀la wọn rà fún ọ bó bá tún dọ̀la tí ò bá tún ti rà àmọ́ mi ẹbẹ lẹ́bàára kìí ẹ̀mọ́ sí rà mọ́mọ́ bínú ọjà ni òyà lónìí ọkọ mi bá a ṣe mọ́ rẹ̀ wọ́n nù títí títí tọ́lọ́run ó fi pèsè wọ́n ṣe ládùúrà wípé gbogbo ibi tá a ti ń tọwọ́ bọ àpò tá a ti ń mówó jáde kò ní gbẹ kò ní tán bẹ́ẹ̀ láṣẹ elédùnmarè àtàwa obìnrin àtàwa ọkùnrin ó jẹ pé kọ́mọ ó lè jẹ́ èèyàn kọ́mọ ó lè jẹ́ ẹni ńlá láyé òun náà là ń saná ni wọn ò ní dójú tìwa ọ̀ á sì jèrè wọn láṣẹ elédùnmarè ààbò tó dájú òun náà lélédùnmarè yóò mọ fi bá wa ṣọ́ wọn o àní kábàámọ̀ lórí àwọn ọmọ wa wípé kí ló dé tí mo jẹ́ kó lọ skúù lónìí gbogbo ibikíbi tí ààbò bá sì ti mẹ́hẹ lórílẹ̀‐èdè yìí kọ́ lọ́run kó bá wa dá sí i a sì tún fi àsìkò yìí ké sí gbogbo àwọn tí ọ̀rọ̀ ètò ààbò kan lórílẹ̀‐èdè nàìjíríà yálà níjọba tòkè lọ́hùn ni tìpínlẹ̀ ni àti ti ìbílẹ̀ ni àti tagbègbè ságbègbè àtàwa gangan nínú ilé wa wọ́n ní ètò ọ̀rọ̀ ètò ààbò báyìí ó ti kọjá wípé lágbájá ló yẹ kó ṣe é gbogbo wa pátá ní kẹ́ ẹ jẹ́ ká jọ ṣe o wọ́n ní ojú òun náà lálákàn fi ń sọrí tá a bá fojú sọrí láti ọ̀dẹ wa tó fi dádùúgbò wa tó fi dágbègbè wa tó fi dé ẹnu ọ̀nà ilé ẹ̀kọ́ àwọn ọmọ wa ohun tá a bá rí eléyìí tó dàbí ìpèsè àkíyèsí tá a bá tètè pè àwọn tí ọ̀rọ̀ kàn àti dáàbò bo ara wa náà nù àbò elédùnmarè òun náà ló jàjù kò ní kúrò lórí kó wa wa àmì àṣẹ mo kì í káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò ìlúbìnrin tẹ́miládé àlòkò òun náà lorúkọ títí mi o níjẹ̀jọ́ a sọ̀rọ̀ nípa arábìnrin kan eléyìí tó sọ pé tọkọ òun ò bára mọ́tò fóun òun ò ní fọ́mọ òun lọ́yàn òun ò ní fọ́mọ òun lóúnjẹ títí tí ọmọ náà ń kọ́ tó sì fi dágbére fáyé a ṣe ojú òpó sílẹ̀ níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ti láǹfààní láti bá wa dá sí ṣùgbọ́n mọ́mí kan pè wá lọ́jọ́ náà eléyìí tí wọ́n jẹ́ pé akọ́ṣẹ́mọṣẹ́ nọ́ọ̀sì elétò ìlera elétò ìlera nípa àìsàn ọpọlọ tún ni wọ́n tó sì jẹ́ wípé ilẹ̀ òkèrè ni wọ́n ti ṣiṣẹ́ yìí dáadáa eléyìí tí wọ́n sì sọ fún wa àwọn ìrírí wọn nígbà tí wọ́n wà lẹ́nu iṣẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ṣe máa ń ní ohun tí àwọn bàbá wa máa ń pè ní àbísínwín láyé ìgbà náà lọ́hùn-ún mọ́mọ́ wa yìí wọ́n là wá lọ́yẹ̀ lóríṣiríṣi nǹkan bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé àsìkò péréte òun náà la fún wọn ṣùgbọ́n wọ́n ṣe ojú wa sí ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa tá a mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí a mọ̀ délẹ̀délẹ̀ kúlẹ̀kúlẹ̀ bí wọ́n ṣe ṣe lálàyé fún wa kò ń ṣe ibẹ̀ ni mò ń lọ lónìí mo kàn tún fi ń ran àwọn ará ilé létí ni wípé mi ò gbàgbé o nípa ọ̀rọ̀ yìí torí mo sọ wípé màá gbé èèyàn tí ó bá wa sọ̀rọ̀ dáadáa nípa rẹ̀ wàhálà lẹ́yìn ìbímọ eléyìí tí àwọn obìnrin míì tí wọ́n máa ń kojú bó ṣe máa ń jẹyọ àwọn ìgbésẹ̀ tó yẹ ká tètè gbé àwọn tí wọ́n wà láyìíká irú obìnrin bẹ́ẹ̀ àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n tètè gbé irú àwọn nǹkan tí àìsàn yìí tó máa ń mú lọ́wọ́ á ṣe nígbà tí àsìkò bá tó láṣẹ elédùnmarè mo kàn tún fi ń ràn wá létí ni wípé mi ò gbàgbé o torí mo rántí pé lọ́sẹ̀ tó kọjá mo sọ fún wa wípé tó bá ṣeé ṣe lọ́sẹ̀ yìí màá gbé ẹni tó bá wa sọ̀rọ̀ nípa ẹ̀ wá ṣùgbọ́n àti láǹfààní láti rí wọn mi ò tí láǹfààní láti pe mọ́mí wa náà ti mo ba pe won ti won ba la won le fi asoko sile lati darapo mo wa inu wa odun sugbon ti ko ba se asoko latodo won a to awon mi na lo ti won je akose mose ni agbon mi yi sugbon kini kan ohun ni mo fe sare yabara sibe ko to di wi pe a soro nipo ohun ti mo mu wa gangan loni sori eto ilubirin mi o mo boya opolopo wa a ri ohun ko ti o njaran lori ero ayelujara lenu jo meta yi lati bi ose to koja tori mo ranti pe mo lanfani lati ka iroyin na lori iroyin gbankogbi nibi ti arabirin kan ni ipinle anambra ti o ti mu omo re awon omo kekeke eleyi to mo nfi won se filmu agbalagba ti omode o gbodo wo sugbon to je wipe omo titi e omo to bi ninu e na ni yo mo lo kila le pe awon isere ti awon agbalagba mo nlo lati bara won ni ibalopo lo si nlo eleyi to nlo fun omo re lati ma fi si oju ara omo na bo te ti le je pe omo yi o nke irora sugbon arabirin yi nko ko dawo duro o je nkan eleyi ti o nko wa lominu to si se pataki ki a pe akiyesi ara wa ki se tito omo ki se iya nikan tabi baba nikan sugbon opolopo wa ati iya ati baba ati alabagbe ejo edakun eje ki amoru awon ti anbagbe apapa julo awa oko e ma je ka so wipe itoju omo nikan bo da sile fun obirin bo te ti le je wipe iru awon iya lomo bayi abi agba la wa ma npe won kini kan to tun wa nko mi lominu ni wipe iru awon eyan wo gangan ni won wo foran yi nibi ti obirin yi tin se mo ri iroyin kan lana abijeta tori mo ntele iroyin yi gidigan tori mo fe mo bi ti yo fori ti o fori so bo te ti le je wipe ijoba ipinle anambra o ti gba isele yi koda o ti gba awon omo yi wipe awon omo na yo won wa ni akata ohun sugbon mo tun ri iroyin kan lana sugbon mi mo bi iroyin ohun se fese mule si na ni wipe won bi obirin yi lere wipe to ba le jewo iru awon obirin yoku ti won jo ndanru nkan bayi wo ti won fi iya ji awon omo ti won bi lati inu won ti tori owo elo ni won pa boyo ni 300,000 bi nkan loyin Nigeria ode oni ejo kini nkan na ti 300,000 naira ti o se fun arabirin yi to je pe yo ju inira ti omo re ti o nla koja yi lo lasiko to nse o je nkan ti o ba emi ninu je gidigidi gan ti mo si mo wipe opolopo awon obi na ni iru isele yi lo ba ninu je eleyi na ni mo fi wa npe akiyesi wa ejo edakun awa obirin a tin so ojuse wa nu tori wipe a nwowo a daada eleyi ta koleya o ti je ka so opolopo nkan nu o ti je ka so opolopo nkan nu emi na fe kole emi na fe ra moto nkan to da ni mo si mo wipe pelu ilakaka wa lona to da lona to se fiyan gan lona to je wipe ti won ba pe wa pe ka wa soro nipa bawa na se ko oro wa jo inu wa odun a le fowo soya lati so a ti wa gbo wipe obirin to fi inu e gbe omo fun osu mesan elomi bi ojo bi meta ni o lo nibi to ba tin lebo elomi ti oyun re to ba ti wa ni ipele keji eleyi to loyinbo ma npe ni second trimester ni o ti wa ni ile iwosan ti won o dagunle sibe ti won o mo wo loju tawon dokito mo monitor re bi ifunpa re se nlo soke ni o mo wa sile bi ese se nwu ni o mo wa sile orisirisi complications orisirisi wahala ni alaboyun la koja ti olohun ba wa so e kale layo ti o wa ri omo na gbejo to wa je wipe iru nkan yi lo wa nfi omo se ejo se ko ye ki a pera wa joko ka bira wa lere wipe ki lo nse wa gangan ki lo nsele lawujo wa awa obirin awa iya lomo mo mo wipe looto ile ayibo lohun ni nkan yi ti sele sugbon lori ero ayelujara ti tarabirin yi la ri eleyi to ju be lo o nsele ni igi mu gbogbo wa to si je wipe a mo a lakiyesi baba na yo ti lo lataro yo ti yo dale oko e tun so gan wipe a pe won ti e fi ohun wi pe iyawo ohun so wi pe ai ni but da se yin no da ai se edomo yin mo ni edomo yin mo po mo mi gidi omo mi leleyi ki se fake re abe mo pe fake omo yin ni ai ni edomo yin mo e jon tori olohun e je ka pawo po ka jo to awon omo yi ki won le di eni nla fun wa leyin ola kawa na le joko ka feyinti ka je won mo iru omo yi to ba dagba to ba ranti nira irora ti ya e ko si e jo se iru omo be yo sure fun arabirin ko le sure fun iru omo be gan yo mo sa fun ya eni wi pe eh ko n se ya yi lo bi mi to ba je pe ohun lo bi mi ko ni danru nkan bayi wo fun mi iru omo bayi won ti ko iberu bojo si lokan nipa ibalopo nipa ti ru e ba dagba to ba dele oko a dele yi to nsa fokunrin tori imo to ti mo nipa ru nkan bayi ni nira omodun meje omodun mesan omodun mokanla ejo oro isiti ti mo kokko ni ma ba wa so loni leleyi lori eto ilubirin tori o je nkan ti o nba ni lokan je opolopo wa iya lati so awon omo obirin wa di omo ta fi npawo ati so won di omo ta fi npawo lona kan tabi ona mi tarabirin yi la ri o awa n fi awon omo se owo eru ha olohun eledumare yo saanu wa o sugbon ejo ntori olohun gbogbo awo obirin ninu oja ni lawujo wa ni ninu ile ni ta ba ti ri iru nkan bayi to n sele layika wa ejo eje ka tete pe awon agbofinro gbogbo ile ise olopa to wa layika wa o ni won ni tabili eleyi ti won ti ya soto fun awon abuda gender desk ni won pe e mo ro wipe boya kini to ba se omo yin ko eni to le se bayi fun omo titi e yo se fun omo olomo o yo se fun omo olomo te si ni mo tori oro owo la nso yi tẹsi ni mo tẹyin no ba si ti ko omo yin ni janu pe beyan kan ba ti fi suuti abi bi si kitan ko mu ere tẹyin no ba ti ko omo yin ni janu be yo lugbadi re o yo lugbadi re o koni dele ta wa mo kawole ri ta mo sakijo kijo kaakiri ejo po ile se olopa owo won kun eje ki gbogbo wa na ka sise papo ka fi ran awujo wa lowo yo ju wa se o la se ledumare eje ki adoke lo na nigba ta ba padade ohun ti mo mu wa fun wa gangan loni lori eto ilubirin a wa sese bere re e ko kale
1: Flash FM 104

0: great food, music, and special appearances from your favorite celebrities. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng.
1: Taste nutrition, good for you.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Ìtẹ̀méjì omi òrombó lẹ́mọ̀nì, ṣúgbìn èdùkọ̀ àti iyọ̀.
5: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: King Sunny Ade. Iya mi, my mother. Iya oun na ni alabaru omo be ni amo lati le ki se loni amo wi pe iya la alabaru omo sugbon nje iya oun o gbodo padanu emi e nibi to tin je alabaru omo e je ki se oju opo sile fun eyin ara le asiko ti to lati da si eto 0706949300 tabi 0704475770 mo je ri awon tiwa ni kani splash fm hello
1: e
0: seun o daddy wa oruko yin bo le tin pe wa
1: oruko mi ni omuye
0: omuyes ah okay o ti muyes won alaaro e lati bo
1: o so lati aye to re gbeda tuba
0: e se mo lero pe e ba wa tele eto yi lati gbata ti bere
1: o follow
0: o ya e ba wa fi ero ngba yin sita
1: se ri oro ko ati yawo o da bi gba to je pe toko ju se nikan eyin lo ma ko se lo mi
0: Hmm.
1: Lobin to ba gbadun to wa wo pe lati mo sa se wahala e okunrin omo mo yi o e wa wo ta ba fe pe kale a wa kan se pe te ma fe soro obin wa ni awon okun ti e ma fa lu obin a je ka yan ba awon okun kan o de ka yan awon obin
0: kan ben
1: so pe ta lo wa ye ko ji agba mi de
0: ko si
1: o ye ko si ta ba mo ju se ta nse ẹ rí pé tí mo sọ pé ntọ́kọ jẹ́ nìkẹyìn lọ́kàn tẹ́lò mí bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ pìṣẹ́ńtà ìbẹ̀rẹ̀ ni ẹnìkan wá ń ṣiṣẹ́ báńkì obìnrin ni ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé obìnrin báńkì ọmọ sọ pé wàhálà tó ń ṣe pọ̀ jù ẹ máa gbọ́ inú èsì ẹjọ́ wà nínú èsì tóòtọ́ o pẹ̀ yóò sọ pé wàhálà ẹ wàhálà tó ń ṣe báńkì mẹ́fọ̀ọ́ ẹ̀yìn lẹ́wàá máa jóyè pé wàhálà rẹ wo ló ń ṣe èmi tí mo jẹ́ pìṣẹ́ńtà lẹ́yìn ìgbà ń bá kọ̀wé yín rẹ́gẹ̀gẹ̀ rẹ́gẹ̀gẹ̀ ọ̀nà ọmọkùnrin ó gbò lọ iláyé máa fún mi tírẹ́sì ẹ̀ ìyá mi tọkọ ojú sí yín ni o torí pébi tí iṣẹ́ tẹ wà yẹ fíìmù tẹ rí ń bẹ̀ ẹ̀ mọ̀ kó wàhálà ń bẹ ń bẹ̀ ẹni tó wà ń báńkì lọ́mọ kó wàhálà ń bẹ ń bẹ tó náà nígbà tó ń bá kọ̀wé tó ń wákàtí wákàtí tẹ rí bẹ́ẹ̀ lọ́rọ̀ obì àtọkùnrin wọ́n nǹkan tẹ́mi kan mọ̀ ni pé ẹ jẹ́ ká fi àníyàn dáadáa bára wa lò ó ẹ jẹ́ ká fi àníyàn dáadáa bára wa gbé ọgọ́rọ̀ nínú obìnrin dábà ní ṣàbòsí ọgọ́rọ̀ nínú obìnrin ò rí bí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ṣe ní ìtẹ́lòmíì dúró ni pé tàǹtọ̀ ọmọ yìí kí wọ́n yàn kí wọ́n yanjú ẹsẹ̀ kékeré kan tí ọkùnrin wá fẹ́ ti pẹ́ o ó wá rẹ́bí rẹ̀ ní alẹ́ fún mi ó wá fi ìyà jẹ́ bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ò pìṣẹ́ńtà kan lọ pìṣẹ́ńtà ó sọ̀rọ̀ arákùnrin kan ní bí ọ̀sẹ̀ méjì ṣíṣe ẹ̀rù ọlọ́mbà mi ó ní bàbá yẹn wọ́n jọ wà kódà wọ́n jọ máa dá mọ́ràn wọ́n jọ máa ṣe everything ó dẹ̀ ra àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ wọ́n dẹ̀ gàdúrè wọ́n dẹ̀ rí iṣẹ́ alálùbáríkà láti iṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin dẹ̀ pọ̀ sí amẹ́ríkà yẹn sì ní kí ìyàwó wá wéré nù ìyà tí ń wà tọkọ rẹ ò ní já ẹ̀ẹ̀kan náà lọ máa sọ kò rú lẹ́ẹ̀mejì tó wá fún bàbá yẹn lẹ́nu ni bàbá wa ò gbà bóun wá ni wọn ni dáàbì á máa ṣẹ́ńdì owó sí mi àti ìtòwé ti ń dán bàbá tí à ń sọ bàbá ń wá sọ́fà bàbá ń wá fẹ́ lọ ráńjẹ níbì kan báyìí lọ́nà alákẹ́ ọ̀bẹ wọn pẹ̀lú yẹn ó wá fẹ́ lọ ráńjẹ bó ṣe gbọ́ ẹ̀rù ọkọ̀ ọ̀run bàbá ń dẹ̀ ta kẹ́ máa fẹ́ dẹ̀ bàlùkì àná. ẹ wo bàbá yẹn àwọn tó wá wọn bàbá òun wọn ní bàbá òun àti ìyá òun pé nígbó lòun aṣọ kankan ṣe ń tọ́wọ́ ayé bàbá òun lálẹ́ ili pe owo lu ara won ni so ka sa fi daada
0: beni
1: ke mi wa o le joje ka fi mo mo la ni e ko mi kan bo fe je a joje ni
0: e se un ko e se Beni, titori e na la se muru awon oro bayi. Tori e la se muru awon oro bayi wa si ori afefe. Ese. Ami, ese, ese. Mo n bo wa soro lo nkan ti daddy ti won ba wa so. Ah, e call eleyi o ti rebete. Sugbon ma so fi asiko sile fun opolopo awon eyan lati pe wa. Hello. Ah, ejo asiko flash e call ile edakun. O se pataki. Hello.
2: Hello, ma ka.
0: E ka ro. Ese. Oruko yin bo le tin pe wa. Ah, mi gbo yin dada o.
2: Hi.
0: Ah, hello. Hello, oju opo yi ko to dada. E tun gbiyanju si hello. Ah, oda. Ah, ti number eleyi o ba wole, ele pe number keji 0701447570. Hello.
2: Hello.
0: Hello, e karo.
2: E karo.
0: E se oruko yin bo le tin pe o. Ah, e ba mi yi radio yin sile dakun. E se, a ngbo yin. Ah, eba mi yi radio yin sile. Ah, number abi radio yin yi ko je ka gbo yin dada. Ah, hello. Hello. Hello. E seun oruko yin bo le tin pe wa. Lati lesha. Ah, e se wa ngo yin.
2: Mo ko da ni program.
0: Oh, okay. E se.
2: Ola ma fun se ma.
0: Ami a se.
2: Yes. Eh, to se ni pe ga o do se le yo se le similar. Do ri amo to wole su.
0: Hmm.
2: Ise jera mo ti lesha. O fun lo wo te ga. O so no moto to be amo ti a wo su.
0: Hmm.
2: But in the I cook a little bit of food that can be worked in the woods. But in the end, the only thing of the baby is emotionally too much. You have a day at your war. After the day, it means no motto to the person to go down. Any of you are serious enough with your car.
0: Ti ni ja tele ni
2: ah ni ja
0: o ti so na pe suru la fi soko obirin
2: be
0: eseun go suru na lajo mo bara wa ni se ri daddy ti won pe lalakokon e ri pe mo fi won sile won ba wa soro dada won so nkan kan won ni wipe ta ba ti ni agboyi ara wa e ma binu mi lanfani lati gbe ipe kokan mo pa won eyan pe mi ta ba ti ni agboyi ara wa atobirin atokunrin ko se ni ti o gbianju sugbon daddy tan pe last him mommy won be ba n gbo mi o ku die ka to o ku die ka to te ba te ni nkan kan te so te ba te ni nkan kan te so nigba tan ba dele ejo so o ku die ka to wo ni be ni ke mo sun nkan buruko ni sele si wa iro na si ni ko de nu won o daddy ti awon yi kan kan ba sele si awon na ni o mo saka kiri up and down up and down e mo binu itara na fi soro ah sugbon keke bi won se so igbeyawo o dun tori afilole olohun ni gbogbo to lohun si da bayi dara dara ni ibi to ba ku die ka to funra wa e je ka jo yanju e a jo tomo ni ah ye ya baba lagbaja oda emi na nile iwo na nile yi ibe gangan lati jo ni igbadun ara wa titi to fi dale e dakun e ma je ka awon eyan kan ori igbeyawo gege bi ile na gege bi isa ti efin yo ti fe eyan pa o tun dijo mejo lagbara lowo Elédùmarè ta tun ma bara wa pade lori eto yi pelu akotun akori mi tabi alejo mi ta gbe wa sori eto ilubirin titi digba na nko temilade aloko ohun loruko mi loruko loto eto yi oluwa seun o ma ki ola mo ki wa pe odabo
3: spread your wings on splash 105.5 fm
4: Splash FM 105.5.
5: Welcome to your Super Week. And this time, DSTV packed it all in one. But first, the BB Niger House. Because you already know, peace is cancelled. We've got HOH games, pool party, diary sessions, widget task nomination, and voting. And when your fave is on the line, don't just shout at your TV. Pick up your phone and vote. Okay, that's a call to vote. Now, let's talk about the football. Tuesday brings the Carabao Cup. West Ham face Fulham at 7:45 p.m. on SuperSport. Football available on DSTV Yanga. Then at 8 p.m, Liverpool take on Spurs on SuperSport Premier League. Available on DSTV Compact. Liverpool needs a response. Spurs needs a statement. Who gets the ass? That's interesting. And that's just Tuesday. Trust me, the gods of football are just getting warmed up. Wednesday, Man United face Brighton at 8 p.m. on SuperSport Premier League. United want revenge, but Brighton want another upset. AC Milan face Benfica in the UEFA Europa League, live on DSTV Yanga. Then on Thursday, Man City take on Norwich in the Carabao Cup at 7:30 p.m. Then at 8 p.m., Besiktas face Marseille on SuperSport Kickoff. Istanbul is going to be loud. And in the Premier League, Friday, Brentford face Chelsea. Saturday, Brighton take on Arsenal. Then Sunday goes big because Man City versus Sunderland, Fulham versus Man United, and finally, Madrid is split again. Real Madrid versus Atletico Madrid, live on SuperSport La Liga. DSTV confirm. And when you need a little more drama beyond the pitch, what happens when revenge meets feelings? Find out in My Secret Truth weekdays at 4 p.m. on Novelas Plus. Drama.

0: Joao Pedro. Ó ní lópin ọ̀sẹ̀ yìí kọ Brentford wọn ó rí àwọn ó pè ń bàbá o. Gó gẹ́gẹ́ ni o, gó bí mẹ́wàá lọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Tàbádẹ̀ wo àsíìsì tán mẹ́tẹ̀ẹ̀ta ti ṣe, ó ti ń lọ bíi mẹ́wàá náà. Lẹ́yìn tó túmọ̀ sí pé ó ní àgbọ́yé ti wà ńbẹ̀. Gbogbo ibi tí kùdìẹ̀kudiẹ wá wà, kò ní pẹ́ kò ní jìnà tí àtúnṣe ó fi débà. Ó ní ṣùgbọ́n lópin ọ̀sẹ̀, wọ́n máa lọ òkú Brentford. Òkú Brentford wọ́n máa lọ máwọn lọ́wọ́ báyìí ni. Torí àwọn ó ṣe wọ́n bí ọ̀sẹ̀ ṣe sojú. Àwọn ó ṣe wọ́n sì bálá sì bolo. Àwọn ó ṣe wọ́n jálajàla. Joao Pedro lọ sọ bẹ́ẹ̀ o. Ok. *347*1004*1#. Ok, ọjọ́ Friday ni máàchì wọn. Ok, àwọn lọ́jọ́ Friday gan. Ọ̀túnlá nù. Àánú Brentford ń ṣe mí. Lọ́túnlá. *347*1004*1# ni o. 50 méjì, 100 kan, 150 kan, 200 kan. Já bẹ̀rẹ̀ olóko dáná já sáré pé 50 ni. 081 lọ bẹ̀rẹ̀ ilé yìí. 8572 ló parí rẹ̀. 8572 ló parí rẹ̀. Já sáré ṣe yẹn. Kí àsìkò ọmọ lọ kó wa ń papá mọ́ra. Hello.
1: Hello.
0: Hello, ẹ ká sọ̀n.
1: Ẹ ká sọ̀n. Alhamdulillah.
0: Anika kiyin ni o ese o
1: Alhaji Abidi mo wa pelu yin 100%
0: oruko yin atadugo te wa isa
1: ani fo se abibata loruko mi mo wa lori order lori express aspeta agbajeju kodo
0: se se pe n drive lo
1: ala mo n drive lo na
0: da ko si wala eyin la je si gba o la tin play cash se ti jeri
1: wala dalai onílẹ̀
0: ẹdẹ àwọn ọkọ̀ nípa ọkọ̀ pẹ̀lú slash
1: òun
0: wá pẹ̀lú lágẹlú dáadáa. Ìmọ̀ máa ń wá sọ fún yín pé ẹ̀sẹ̀ wá gbọ́ sí mi lẹ́nu lónìí.
1: Wọ́kàní gbìyànjú pé tó ń gbìyànjú ní slash wò náà
0: rẹ̀. Èní náà lọ́wọ́ work mo ti sọ fún yín bọ́ọ̀ bá jẹ láàárọ̀ gbìyànjú ọ̀sán. Congratulations ẹ jẹ́ ọgọ́ fi 50,000 naira wọ̀ kán lẹ́ni. Ṣé ti gbọ́ báyìí? Wọ́n pè yín láìpẹ́ yìí customer care máa pè yín bó ṣe jẹ́nu. Another 50,000 naira 091 ló bẹ̀rẹ̀ rẹ̀ 1636 ló parí ẹ̀ 1636 ló parí ẹ̀ 50,000 naira lòun náà 1636 òun ló parí rẹ̀. Ẹ jẹ́ àwọn ẹni tó wà ńbẹ̀ yẹn. Kẹ́ni tí ọjà 100,000 naira ọmọ àmúra alẹ̀. Ẹni tí ọjà 150,000 naira kò náà máa múra alẹ̀. Ẹni tí ọgbà 200k kọ́ máa múra alẹ̀. Ẹ káàsán orúkọ yín àtàdúgbò tẹ́ wà yìí.
2: Ọgbà challenge.
0: Challenge lẹ́wà àtòsí lẹ́wà. Orúkọ yín.
2: Sadiq Mudashiro.
0: Mr. Mudashiro. Ìgbà wo lẹ ti ń play cash? I'm not going to be able to get 100,000 naira. 1543 òun ló parí rẹ̀ 100k ẹja awẹ n tó ní ẹja awẹ n tó ní ta ló ní. Hello.
2: Ṣọ́ọ̀ṣáìkà.
0: Ẹ káàsán o.
2: Ẹ káàsán.
0: Orúkọ àtàdúgbò jẹ́ Wàísà.
2: Mo wà ní Magodo Lẹ́kọ̀ọ́. Ìgbàgbọ́ gbé TikTok ni mo ti ń fọ́lò yín.
0: Thank you so much. Ọlọ́run wà pẹ̀lú yín, Ọlọ́run adúró tí yín. Ìgbà wọlé sí play cash ẹ̀.
2: Wàhálà ìjẹta ni mo bẹ̀rẹ̀ láti bí 2 years.
0: Ìjẹta lẹ bẹ̀rẹ̀.
2: Ìgbà tí mo ṣiṣẹ́ báyìí. Àti gbé ìṣe
0: ìṣẹ́ ìgbà àti gbé sọ́dọ̀
2: yín.
0: Ìyá. Àwọn ọmọ kẹ́kẹ́ náà kan bẹ̀rẹ̀ níjẹta,
2: mo kàn fi gbàgbọ́ bẹ̀rẹ̀ ni. Ẹ bá mi
0: tọ́jú àgbà. Owó yìí lè mọ dọ́dọ̀ yín padà mọ́ àgbà jẹ́ ń dákọ yẹn.
2: Ó máa dé. Orúkọ mi sọ orúkọ mi o. Samuel Ọdẹ́bọ̀dé lórúkọ mi o.
0: Ó ti yé mi.
2: Ẹ bá mi tọ́jú àgbà.
0: Ẹ kúrò lórí ọ̀rọ̀ àgbàjáre. Wọ́n pè yín láìpẹ́ yìí.
2: Ṣé gbé àtàdé bẹ́yẹn la ṣe ń lọ.
0: wọ́n pè yín láìpẹ́ má ìyẹn ìṣẹ́ntẹ́ àwọn atọ́jú. Ọyẹ jẹ́ lọ sórí 150,000 naira 150k 070 ló bẹ̀rẹ̀ rẹ̀ 9198 lọ parí ẹ̀ 150,000 naira 9198 òun ló parí rẹ̀. Ta lọ́wọ́ à ń bẹ̀. Ẹ̀ka sọ. Yes, sir. Láti ìkànnì Splash láti ń pè yín, orúkọ yín àtàdúgbò tẹ wà yìí, sà.
3: Ganil láti Èkó.
0: Ganil láti ìlú Èkó, àdúgbò wo ń lu Èkó?
3: Ketu Ikosi,
0: gbogbo ẹ̀yin ti Ikosi lọ ọ̀nà Korodu. Nǹkan sọ fẹ́ local government.
3: Ọlọ́fàgà.
0: Ìgbà wo lẹ ti ń pè cash ẹ?
3: Àti January 1.
0: Ṣé ẹ ti jẹ́ rí?
3: Jẹ́rẹ́ méjì.
0: Customer dáadáa. Èlé ló lẹ jẹ́ ń gbà yẹn?
3: 100 méjèèjì.
0: Ok, 150 lélé ìtẹ̀jẹ̀.
3: Ẹ ṣe bàbá.
0: Let's go there. Ẹ kí gbogbo ketu Ikosi mọ́jọ́ta lọ Korodu lọ́hùn o. Gbogbo my 12.
3: Wọ́n fọ́lò
0: gan, wọ́n ṣe gan, ẹ bá wa kí wọn. So wọ́n máa pè yín bí wọ́n ṣe máa ń pè yín yẹn. Congratulations. Ok, last one, 200,000 naira. 200,000 naira.

0: Poiba, awon eyan ki mo bi data won se man tete jotan. Emi gege bi ero ibanisoro alagbeka wa. Je kin je si bo ti se man sele gan. Kete ti olowo mi ba ti sun, ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo. Apere ki n sare se auto update niyan ti orun ba ti wo lara. Ise bere niyan, ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3. Gbogbo awon apps to ti sitile le mi a ma refresh ntemi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbon to ma nwi.
1: Yay! Mo gbe o data ti mo sese se ma ti tan
0: se mi o so fun e
1: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
0: ero ibanisoro laso le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re
1: je igbadun data re ni welemu leave it 100 mtn
2: Yellow kini so, MTN ni gbasa laruge. Yellow kini so, MTN ni gbasa laruge.
3: Yellow kini so, MTN ni gbasa unbe laruge. Eka bo pada. Number TLE fi bawa soro 07069493000. 07069493000 at 070-144-75-770 070-144-75-770 Oni number tell if you bawa soro. Yello? Emma Kaso? Eba me ko legba radio yin ka le jogboda wa ye dada. Yes sir.
4: Yalo lama.
3: Lojo idunu iya lo lo mo e se o ga mo dupe o e se o ga sa e je ka wo elomi to wa la pa bi yelo
5: hello
3: e ma ka so
5: e ka so sa
3: o jare ya mi o jare
5: iya fun mi lukmon lati joyce b
3: lati joyce b
5: eni
3: e sha wo
5: seri oro ye
3: yes
5: o obirin ye n to se ki be nkan ti o da lo se ṣùgbọ́n láti lọ ya wo eléyìí
3: kì í ṣe pé tí ò dá ló ṣe ẹ jẹ́ ń gbọ́ iye dáadáa
5: ohun tó ṣe kì í ṣe pé ohun tí ò dá
3: pẹ̀lú
5: ọkùnrin ìyẹn bó yóò jẹ́ ẹni tí aláìyá àsan.
3: Ba kí ló kọ àmọ́ ọmọ sanwó ẹ̀rọ gbọ́ bùkátà léjú kí ló dálẹ̀ lọ.
5: Ó máa yí gbogbo kóbìnrin tó dì lì ìṣòwò yẹn àmọ́ tẹ́lẹ̀ tó ń ṣe kí dáadáa tó ń ṣe nọ́mà. Òsín tó burú bẹ̀rẹ̀ rárárárá torí obìnrin ló ní ọmọ.
3: Àlóhùn náà ti ọ̀dà. Ó ti ọ̀dà ọjà. Ó ti ọ̀dà ọjà kọjà ọdẹ. Wọ́n ìgbédè. Ṣùgbọ́n òun náà wò pé àǹfààní àti ìyàwó ń bẹ.
5: Ọlọ́run á jẹ́ kọ́kùn wọn rí owó yẹn san lásìkò tí màmá yẹn jà.
3: Àmì
5: àmì
3: ẹ ṣé o láti Joyce B ìyá wa. Àbẹ́ rí nǹkan báyìí.
6: Báwo ọmọ yẹn ṣe wá wà nílé ṣé wá dùn mọ́ ni.
3: Irọ́ wọn bẹ̀rẹ̀ lọ́la.
6: Wọ́n bẹ̀rẹ̀ lọ ṣé wọ́n ti wá rí owó ni.
3: Wọ́n sì lè fún wọn grace ọ̀sẹ̀ kan. Àbí tá a bá sọ fún wọn kí wọ́n kí wọ́n tra àyẹ̀wò.
6: Hello,
3: ẹni tó wà lójú òpó.
7: Hello, ma, hello, ma.
3: Yes, ma.
7: Ẹ tó wo Ọlọ́run ní gbọ́gbọ́ yín jẹ́ o.
3: Àmì àtẹ̀yìn náà ìyá mi.
7: Bí ẹnì kọ̀ọ̀kan wò ní dàrú.
3: Àmì.
7: ọkọ
3: láyà lẹ́gbẹ̀ẹ́ ti sọ
7: o
3: sọ ni mo fi gbé wá fún yín o
7: ìtàlẹ̀ fún ara wọn àwọn náà mọ bó ti rí nígbà sọ síta o là wà gbọ́ ìyá àfẹ abọ́dún rìn láti pápá ló ń tọ́
3: ìyá mi ẹ ṣe o
7: yẹsà nǹkan tẹ́nìkan rí bẹ́ẹ̀ ni wípé kẹrí owó wà lára tèmi gan tọkùnrin mi bá ya owó kò ní sọ padà
3: ṣe bẹ́ẹ̀ mọ́ ń bá lára wa abẹ́rẹ́ ń bá lára wa ni
6: ṣe
3: ń bá lára wa ni.
7: Ọkùnrin ti ó bá jẹ́ pọ́kùnrin tó ń ṣe ni tó ń máa dá padà ó ń gá ti mọ̀ kò ní dìnà ìdílẹ̀ nǹkan náà sọ fẹ́
3: ìgbìngbọ́ báàbùkọ́lá màmá sí ń tọ́jú ilé o báàbùkọ́lá ń tọ́jú ilé o ẹsẹ o ìyá mi mo dúpẹ́ ọ̀dà ẹ̀ńjẹ́ndà àwa ṣe ẹ ti gbọ́ o wọ́n ní ẹ máa ṣe nọ́mà dáadáa ńlẹ̀ ẹsẹ o ìyá mi wọ́n ní kẹ́yìn náà ẹ̀yìn náà ẹ̀ńjẹ́ndà àwa ẹ̀ máa ya aláya àsan ó kọ búkú láláya àsan bẹ́ẹ̀ báwọn.

0: la wale shuko gbendu gbendu la wale agidin bi gbendu gbendu iko bi oya o jeun jeun ko yo eba la fi wo e dagba baba sala
1: gbendu gbendu ko bi oya
2: ege
1: gbendu gbendu olohun gbe o ma duro
0: ojo e ma binu eyin ti seyin
1: e ma binu
0: kaluko na ni o ni ti won fi nsewe ti won bayi o kan je wipe sha aye ti di
1: awon ti si wa ri
0: o ti di alalupo
1: alalu
0: ko si awon awon eremode ajemo ti bile ki je mo wa leremode mo o sugbon se ti bile ko le ko si le dabi
1: dabi anu awon mo gan mo nse mi pe se o ni awon iranti igba ewe ti mo pa yan lerin o ti dajo kori ko ti iranti igba to wa
0: be ni o be ni o bẹ́ẹ̀ ni o
1: tàbí gbà tí èèyàn wà lóko kò kàn ti ìrántí àwọn kan mi kò gbà ẹ wà gbà mí sẹ́mi náà mo máa ń ṣe
0: wọ́n dára báyìí gbogbo àwọn nǹkan wọn ó ní èèyàn mi kan tí mo bá pàdé níjọ kan aráàlú òkèrè ni ó wá wálé àwájọ ń sọ̀rọ̀ ó sọ gbólóhùn kan tó jẹ́ wípé nígbàkúùgbà tí mo bá ń rántí ọ̀rọ̀ yẹn omi ṣeréṣeré a máa tojú mi ṣe kí sì lọ̀rọ̀ tó sọ ó ní wípé dídé tó ń dé sí ilẹ̀ nàìjíríà pé ó ṣòro fún òun láti tún ṣalábàápàdé àwọn èèyàn tí wọ́n wà nílé tẹ́lẹ̀ ó ní pé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé ẹni tẹ́ ẹjọ́ sọ̀rọ̀ lónìí lálẹ́ òní ìsìn ó lè dárò lákẹ́kọ̀ọ́ rí pé ó ti wà nílé òkèrè
1: ni
0: wá ní tó wá burú jù ń bẹ́ẹ̀ ni wípé àwọn èèyàn wa ò tiẹ̀ wá yà sí èdè abínibí wa mọ́ ó ní ẹ̀rù ń ba òun wípé nígbà tí ó bá dọjọ́ iwájú ó súnmọ́ kó jẹ́ wípé orúkọ lásán la fi máa dá àwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí ọmọ yorùbá ibi mo ti rò pé
1: nǹkan tẹ́lẹ̀ mi ò bá tún ti orúkọ òun padà ẹlòmí ò kọ orúkọ ní ìsìn tí yóò kọ yorùbá ni o gbèdébó ní èkó
0: yóò
1: ti yí pa yóò fi ti gẹ̀ẹ́sì kọ́
0: àdémiláàdẹ
1: mi dẹ̀yìn yóò wá kọ
0: eh níkẹ́
1: níkẹ́ èyí wà mọ òun láìsí náìkẹ kínní kan èyí wà mọ òkú tó kọ yorùbá lélẹ ni àbí ti gẹẹsì lọ ọlọrun ó ṣàánú wa ìyá àtúnpọ̀
0: rẹ ní ọláńre forward gbogbo àwọn tí ò tiẹ̀ nítumọ̀ jágbájágbá ọláńre forward
1: ọlámilé one
0: ọlámilé one kí ni gbogbo mọ̀rànwọ̀rán yẹn kíkẹ́ ẹ máa wà tí ẹ fi ilẹ̀ ó dùn ní ti yorùbá
1: bẹ́ẹ̀ ni
0: torí náà máa ń jẹ́ nǹkan tí máa kọ̀yàn lóminú pé àbí àwa ni generation tó dáa jùlọ tó ṣẹ́kù ni kọ́lọ́ máa ṣàánú kò sì yẹ kó rí bẹ́ẹ̀ o
1: kò yẹ kó rí bẹ́ẹ̀
0: ẹ dákun
1: ó yẹ kó máa dáa sí ni
0: ó yẹ kó máa dáa sí torí wípé n táwa ń rò pé ó ń dáa sí báyìí nípa títa ti wà nù láti máa ṣe ìgbélárugẹ fún ti àjòjì yẹn ló jẹsẹ mọ gbogbo orú nǹkan báwọn yẹn à ń ṣe àkóbá fún tiwa ni ẹ kú lé ẹ káàbọ̀ ẹ káàsán ẹ kú déédé àsìkò yìí àkókò tó bá ká mọ́ lápò ọ̀dọ̀ ti yín ẹ kú kalẹ̀ sórí ètò gbáǹkọ́gbì ìròyìn nìkan ni splash 105.5 fm the integrity station promoting right values agbétàná dànù
1: àtúngbé tuntun dé
0: lọ́jọ́ tòní o lóní kẹ̀ǹkẹ̀ lókè ilé funfun bá alágbàlá ọ̀kìn fẹ́lẹ̀lẹ̀ ń gbòòrò ìbàdàn níbẹ̀ náà ni ìkànnì splash wà bẹ́ẹ̀ bá ti dé challenge ẹ̀yin ìbìrín fẹ́lẹ̀lẹ̀ o ẹ mọ tẹ́bọ̀ fẹ́lẹ́lẹ́ ni òpópónà ọbẹ̀ ọjà gèrè tààdà
1: ọjà gèrè kò ní sí gálọ́pù
0: kò sí gálọ́pù yẹn o à ń wọ kòtò kan ò sí bí ayò ọlọ́pọ́n ó ṣe wọ̀ àti pé dénà nìyẹn gẹ́gẹ́ bí ìṣèwà ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùnsì lórúkọ mi elephant olóyinre ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà gbòjì ẹ̀fùn papọ̀jọ g square arco sky giran global radio king of scoro continental and intercontinental ẹ kú kalẹ̀.
1: tọ́ ẹ̀mí náà kí wa àwọn ni ẹ kú déédé àsìkò yìí o tẹ́miládé àlòkù ohun lèmi ń jẹ́ gbáǹkọ́gbì ìròyìn náà sì rèé ní ìkànnì ọmọlúàbí splash 105.5 fm ẹ̀mọ́ bá wa kálọ̀.
0: tó gágá bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn àkọlé ìròyìn la máa ń kọ́kọ́ ṣàbí ìṣàbọ̀jọ̀ a tún ti kó wọn dé lóní kẹ̀kẹ́ lú kẹ̀kẹ́ tí kẹ̀tí wà láhìhì tìtì rọ́rọ́ náà ni wọ́n ń bẹ́ ń kalẹ̀ lọ́sàn-án tó ní ohun tó sì ń bẹ̀rẹ̀ daily post ló gbé àkọlé ìròyìn yìí kà sóde pé àwọn méjì agbésùmọ̀mí ikọ̀ lọ́rùn sí kan ni wọ́n ti já tíkẹ́ẹ̀tì ọ̀nà ọ̀run fún alùkìámọ̀ oya straight irú yín ọ̀tọ́ lẹ́ni tí bá ní gbélé ayé wọn ni ikọ̀ ọmọ ogun ilẹ̀ nàìjíríà ni o wọ́n ti rán àwọn méjì agbésùmọ̀mí kan lọ sí ọ̀run àṣàǹtẹ̀ kí wọ́n lọ rèé lo sáà tó kù ń bẹ́ẹ̀ ẹ lọ rèé gbọ́hùn-ún ṣọ̀hún ò kúrò lọ́rọ̀ ṣọ̀hún o kódà ani ibon HK21 o na ni won tun ri lara won kan aburu ti won fi nsoro ipinle Niger lo ti waye gbankọ gbero lo si bi Daily Post Los Antonio
1: to iroyin leyi ohun na lo gbe wa lo si ipinle Rivers o won ni ile ise olopa ipinle ohun na lo ti dola omo kekere kan ele ti awon loko laya kan ti won gbe tipa ni lo sinu ile igbonse ha ni ipinle Rivers won ni owo ti ba awon loko laye ohun ti won si ti dola omode na bo lo se je somo bibi inu won ni abi won gba to iwe iroyin the punch lo gbe ekurere iroyin ohun
0: o da to lodo temi bi ba ti mi taju kan ti mi nwo royin Daily Post na lo tu gbe nibi ti won ti wi pe ile ejo kan to kale si ipinle Kano ti pa lase o wi pe arakunrin kan eni ti won re ika re bo heu nitori owo kan ti se 80 million naira 80 million naira to di fanfa ile ejo ti pa lase wi pe ki won se itoju alakanse fun arakunrin ohun Kano State Court order special care for man who cut off finger over 80 million naira.
1: O lagbara. To kolon Eledumare ko gba wa o ki sore ko ma wa lori wa ni o. Iwe iroyin The Nation lo gbe iroyin eleyi won ni oko nla ajagbe oloko ejo. Won ni o mo gori awon eyan mefa abi awon oko to tobi mefa o ni okopona marose ipinle Eko se ilu Ibadan. Ha awon emi pelo lo ba isele yi lo. Banko gbe alagbara ni o ese gbo
0: eja lo si ipinle Kwara eja ka ma ki ko eleto abo ile Nigeria lapapo fun ise nla ise takun takun ti won se won ni awon merin ototo ti ma ji eran gbe bi kan ji malu gbe agbo ewure agutan ibakase ketekete lo bebe na ni won ti ja ticket aloki amo fun pe ti won gbe ile aye se to ge oli ope ni nigba te won si ti ro nipo ya kawon gbe nkan mi gidi se gege bi omo niyan taara a je pe orun loku ti won ti lo star ise mi won nu ni o won ni won ti ran won lo si orun Ashanti o awon merin ototo koda odindi malu marun dini ogoji 35 cows na ni won rigba pada lo awon eni la ati la wi koloran si ohun punch lo gbe ipinle Kwara nigba nkan gbero eyan lo de ti sele
1: to won ni wi pe owo ba awon meji o lori isekupa eso kan eleyi ti o mo wa leyin alakoso fun le se olopa ipinle Imo won ni awon meji ni won mu gege bi awon ti won fura si wi pe won lowo ninu iku eso ohun iwe iroyin The Nation lo gbe iroyin na
0: okay na sele kan sele eleyi ti won ni won demi arakunrin kan legbodo ni osogbo ni ipinle Osun oro isele to si sele won ni ko sai ni nse pelu awon mo elegbe okunkun ni ilese olopa ni ipinle Osun lo wa fidi re mule pe isele to ni se pelu awon mo elegbe okunkun ti on bara won fa na lo fa sababi emi to bo ti arakunrin kan di irorun Ashanti ni osogbo ni ipinle Osun Daily Post lo gbe gbankan gboro yen jade e kun bo nbe te si gbo
1: to won ni awon ti won fura si gege bi daran daran na ni won ti dena de ik owo iko eleyi to nko worin pelu olopa oga olopa kan ni ipinle Benue won ni koda awon olopa meji na ni won se kupa lasiko ti won de panpe ku ohun sile fun awon olopa na ni ipinle Benue awon olopa meji na lo ba isele panpe ku ti awon ti won fura si gege bi darandaran dele fun iwe iroyin The Punch lo gbe iroyin ohun
0: agbara ekun omi to ya laya tan ati ile to nya laya bo won ni na lo ti so otale lo odurun o din metadinlogun awon eniyan di alaini le lori ni ipinle Cross River 347 homeless bayo ni ipinle Cross River Punch lo gbe gba nkan gboro yen jade o
1: iroyin eleyi ohun na lo nje kode mimo wipe ajo NDLA na ni o ti mu awon atoko wa baleje kan ti won ni awon baba asale gangan ni awon eleyi o nipa ka pe si awon ogun oloro ti won tun wa je omo orilede Mexico won ni owo ajo NDLA ba won nibi ti won tin sa lo won ni be si ni ibudo ti won mo tin se awon se won ohun bowo won se mo kan wo ara won
0: networking
1: be ni won ni asiri won tu o won ni be si ni ile ise olopa nko abi ndla na lo ja okun ti owo won fi mo kan owo ara won ipinle wo leleyi ti waye gba nko gbe iroyin ni e si gbo iwe iroyin the nation lo gbe ekunrere iroyin ohun
0: eyin ati opolopo gba nko gbe iroyin ni nbe loso to ni enikan je kile o fe oja yi e ja lo oju oja ki ajo ko ma se foso bi nbo ko gbe wa tu abaye teleporting ni o fere gege le nbe hun e ku kale
2: gba nko gbe iroyin iroyin agbo so gba ni
3: e ku le o ebi n pa ka si nkan si mi la
4: e kaabo iya mi ki le wa je bayi o
3: iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
4: be ni iya mi Golden Penny Noodles lo le se
5: Golden Penny Noodles bi o se fe lo se ri je gbadun ojulo wa dun Golden Penny Noodles
3: o se won ko mi mo se fe Golden Penny Noodles ni ga lo se seyi
4: iya to ya yi to si mo tojo omo ni
5: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi
6: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
7: Ẹjọ́ ẹ fún mi ní láti go. Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
8: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
9: Power oil, power oil.
10: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like a Panadol. Make you always dey read the label before no use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
11: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
12: Look, Mom, I'm getting better every day.
13: You sure are. I am so proud.
11: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
12: This is my favorite.
11: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
14: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, big this year, ye, pelu igboya.
3: e ku le o ah e bi n pa ka si nkan si mi la
15: e ka bo iya mi ki le wa je bayi o
3: ah iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
15: be ni iya mi Golden Penny Noodles lo le se
5: Golden Penny Noodles bi o se fe lo se ri je gbadun ojulo wa dun Golden Penny Noodles
3: o se won ko mi bi mo se fe Golden Penny Noodles ni gan lo se seyi
4: iya to ya yi to si mo tojo omo ni
5: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi
16: adu yo bo so agbara fa yawo eyan ninu pade ma

0: káàbọ̀ padà láti ojú ọjà bẹ́ẹ̀ ni Bangkok gbìròyìn ó tún tẹ̀síwájú nìkan ni Splash 105.5 FM The Integrity Station Promoting Right Values. Bangkok gbìròyìn kan lélẹ̀ ń bí tó kà sóde wípé wọ́n ti rán àwọn mẹ́rin kan lọ sí ọ̀run Ashanti. Àwọn mẹ́rin tá à ń sọ̀rọ̀ wọn yìí olè ni wọ́n o, olè tí máa jí màálùú gbé ni. Wọ́n ti ẹ̀ lórí láyà á pọ̀. Wọ́n ní níbi ìkọlù ọta àbọn tó wáyé láàrin wọn àti ikọ̀ elétò ààbò ilẹ̀ Nàìjíríà. Nígbà tí wọ́n ní àwọn adìhámọ́ra jalè adigunjalè yìí tí wọ́n ya wọ ibi ìpàgọ́ kan tó jẹ́ ti àwọn màálù o ní agbègbè Ládé ní ìjọba ìbílẹ̀ Patigi ní ìpínlẹ̀ ti Kwara. Abala gbàǹkangbì ìwé ìròyìn Punch tá a mọ̀ sí Punch Metro ló gbá ìròyìn náà jọ wípé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n ní àwọn afurasí ajẹ́rangbé wọ̀nyí tí wọ́n ya wọ ibi ìpàgọ́ àwọn ẹran náà èyí tó jẹ́ ti olówó wọn kan. Wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní da ìbọn bolẹ̀ gẹ̀rẹ̀gẹ̀jìgẹ̀. Skúkì skúkì pìṣáhùn lọ́ta àbọ̀ ń dún bó bá ti ta bárin. Wọ́n ní èyí sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ ń gbà náà kí wọ́n fi ẹ̀yìn gbé igbá mọ́lẹ̀. Wọ́n mú skrúbì wọ́n jápa wọ́n júbà ìhòrò wọ́n sá dànù. Nígbà wọ́n wá lọ tán báhùn wọ́n ní odindi ogójì màálù òun náà ní ń bẹ nínú ibi ìpàgọ́ náà ń gbà náà o bíi kára wọn. Níbẹ̀ ni wọ́n sì ti lọ rè kó ẹran. Lẹ́yìn ìkọlù ọ̀hún ikọ̀ òṣìṣẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara àti ikọ̀ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà àti ikọ̀ àwọn aṣọ́gbó tó jẹ́ elétò ààbò ibẹ̀ àtàwọn fijilanté wọ́n bá kóra jọ pé irọ́ ó ṣe wà tàtà. Jagunjagun ló lójú gbára babata ló lè mú bá sinmi báyọ̀ dà babata ni ó ṣọ̀rẹ́ ẹ̀. Wọ́n ní ló bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní tọpasẹ̀ àwọn ẹni bí wọ̀nyí ajẹ́rangbé náà ó di kútúpàkútúpà ẹ̀ ṣe ló ń lo. Wọ́n ní ikọ̀ aláfọwọ́sowọ́pọ̀ yìí òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pínra wọn kélekèle káàkiri ní gbogbo àwọn agbègbè àti àyíká inú igbó ọ̀hún. Níbẹ̀ náà ni wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní rí orí pa àti ipasẹ̀ àwọn kọlọ̀ràn sí ti ń jẹ́rangbé afurasí náà bí wọ́n ti ń sá lọ. Àwọn tá à ń wí yìí lẹ́yìn ìgbà náà wọ́n wá rí i wípé ikọ̀ elétò ààbò kò gbérégbè wọ́n ti súnmọ́ àwọn. Wọ́n bá ní kàkà kí gbajúmọ̀ ó jalè ni wọ́n fi ṣe ikúyàjẹ̀sín lọ́n bá ṣí ọta àbọ̀ bolẹ̀ o. Lásìkò ìgbà tá à ń wí ṣá ikọ̀ elétò ààbò ilé wa ní àfọwọ́sowọ́pọ̀ wọn wọ́n ṣàmú àwọn mẹ́rin balẹ̀ ṣe ẹ wá rí àwọn tó kù. Ìgbẹ́ àfẹ́wé ló kó báyìí là á pè lu ọbẹ̀ ni. Wọ́n ní wọ́n ya dànù wọ́n ya gbalagbala bẹ́ẹ̀ la sì rí inú wọn náà tí wọ́n ń sá lọ wọ̀nkú wọ́nkú wọ̀nkú wọ́nkú nítorí tí ọta àbọ̀n ti bà á ní kókó ẹsẹ̀. Wọ́n ní àtó màálù 15 ẹ̀wẹ̀wẹ̀ òun náà ni wọ́n rí gbà padà o lọ́wọ́ àwọn kọlọ̀ràn sí ẹni ibi ajẹ́rangbé ọ̀hún nígbà tí ikọ̀ elétò ààbò ilé wa bákan náà tí wọ́n sì tún ṣe àwárí ìbọn kan tó jẹ́ àgbélẹ̀rọ AK-47 tó wà fabricated ni èyí tó jẹ́ nǹkan ìhámọ́ra àti ìjagun tí àwọn ẹni bí wọ̀nyí ń lò wọ́n sì mọ nírú àwọn nǹkan wọ̀nyí láì gbàṣẹ ni. Punch ló gbé mẹ́ta lọ̀rọ̀ tí já olè láyà mo rí ọ ọjọ́ gbogbo ń tòlè ọjọ́ kan ni tòní wọn.
1: Ìròyìn eléyìí òun náà ló tún gbé wa padà sí ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ eyín ni ojú ọ̀nà márosẹ̀ ti ìpínlẹ̀ Èkó sí ìlú Ìbàdàn ibi tí àwọn kan rìn láríyè àwọn kan mọ̀ rìn wọn mọ̀ mórídélé o bẹ́ẹ̀ bá gbàgbé pé ká tún lọ sójú di ọjà lẹ́ẹ̀kan láka ìròyìn ìjàm̀bá tó wáyé ńbẹ̀ eléyìí ti ọkọ̀ bíi mẹ́fà tí wọ́n fara gbá ṣùgbọ́n o tí ẹ̀mí kankan ò lọ tí èèyàn kankan kò sì farapa ṣùgbọ́n nínú eléyìí wọ́n ní àwọn mẹ́rin náà ni wọ́n dágbére fáyé nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọ̀hún eléyìí tó wáyé ní ọjọ́rùú òní látara ìjàm̀bá ọkọ̀ náà eléyìí tán ló wáyé ní nǹkan bíi aago mẹ́rin òwúrọ̀ kùtù òní ní agbègbè Straight Gate School eléyìí tán ló wà ní ìpara Rẹmọ ní òpópónà márosẹ̀ Èkó sí ìlú Ìbàdàn. Wọ́n ní ìjàm̀bá náà ló wáyé láàrin ọkọ̀ Mitsubishi Canter aláwọ̀ búlù olómi aró àti ọkọ̀ ńlá kan tó jẹ́ aláwọ̀ eérú tó jẹ́ ọkọ̀ àjàgbé Howo truck òun náà ni wọ́n pè ó. Ìjàm̀bá ọ̀hún náà ni ó sì wáyé látara eré àsápajúdé kéèyàn máa sùn nídìí ọkọ̀ àti kéèyàn fẹ́ ya ọkọ̀ sílẹ̀ níbi tí ò ti tọ́ wrongful overtaking oni awako Mitsubishi yi ohun na ni won ni o sare lelele bi eni to fe lo ba won ana re nde won ni ere asapajude ohun na lo nsa o ko to lo re mu ori si abe oko ajagbe nla yi eleyi to nlo nibi to tin gbianju lati ya sile nibi to ti ye ko ya won ni bakan na ni are orun ohun na to wa lara n to sokun fa ijambo ohun o gege bi dereba na nko eleyi to ye pe o sun o tun sare o tun ya oko sile
2: nibi
1: abi o tin bi ti o ti ye ko ya oko sile o won leyin ti se agbenuso fun ajo eleyi to ma se abo awon awako loju popo ti e ka ti ipinle ogun afolabi odose ohun na lo se so eleyi di mimo ninu atejade eleyi to fi le awon akoroyin lowo ni ojo rutuni odose oni wipe awon ti won farapa na ni won ti gbe won lo si ile iwosan kan ti won pe ni Victory Hospital eleyi to wa ni ogere fun itoju nigbati awon ti won padanu emi won won gbe ara ti won won gbe lo si ile igbokunse kan ti won pe ni FOS mortuary ele to wa ni ipara remo kolo iledumare ki o saanu wa iwe royin the punch lo gbe ekunrere royin ohun ona tawon kan rin larin ye lawon kan rin ti won mori dele o
2: arin
1: ilawo mo rin o
2: ami
1: ami iledumare
2: ami olohun o da to daily post lo gbe gba nkan gbe royin yi ti o n wo mi ti o mi na si n wo ta jo n wora wa yi o
1: se o busy ra yin
2: o ri fe ju to mora wa o won ni ile ise olopa ni ipinle osun na lo ti fidi re mule wipe arakunrin kan eni ti oruko re a ma je Adejuwon Adekunle won fidi re mule wipe to won ti ran lo si orun Ashanti o eni tan wi inagije a ma je Asa bẹ́ẹ̀sì ni wọ́n ní àwọn agbébọn afurasí kan ni wọ́n yìn ní àyàn pa ní òṣogbo tí ṣolúlú ìpínlẹ̀ ọ̀sùn Adékunlé Tanwi náà ni wọ́n kọlù ní ìtòsí ibi ibùdó ọgbà ìfaransinmi kan eléyìí tí ó ń bẹ ní Dele Yesa community bẹ́ẹ̀ ni wọ́n ni àwọn tá a sì ń wí rèé kò sẹ́ni tó mọ irú ẹyẹ tó ṣu wọ́n nímí o kò sẹ́ni tó lè sọ ní pàtó wípé orúkọ lámọ̀rin rèé àbí làkàṣègbèrè ọkọlà bí ọkọlà kò séèyàn tó lè sọ agbẹnusọ iléeṣẹ ọlọpàá ní ìpínlẹ ọsùn Abiodun Ọjẹlábí ó fi ìdí ìṣẹlẹ ọhún múlẹ tó sì sọrọ wípé olóògbé ọhún ni wọn yìn ní àyìn pa o wọn ni bó tilẹ jẹ pé nígbà tí wọn kọkọ yìn ń bàn wọn sáré gbé lọ sí ilé ìwòsàn fún ìtọjú Ọjẹlábí sọrọ oni dide ti won balẹ bagẹ si ile iwosan na ni won kede re fun awon wipe to eleran ti tu okun eleran ti tukun o oni oku re won si gbe lo sibi ipamose lojo oku si gege bi iroyin se gbe jade won ni Adekunle ona ni won kolu ni nkan bi ago kan abo oru si ago meji oru na ni isele yen sele nigbati won ni awon eni bi won yi won dodo re won dode re titi titi topase re titi de ibi to nlo ni ko won to gbe mi lenu e isele ohun won ni ona ni o dabi pe oju e koro ti ise ti mimu to ko seni to le so ni pato ohun to bi ati ohun to fa ti o fi do loro gbe mi gbe mi lasiko igba ti won gba iroyin na jo won ni dasiko ti won gba iroyin na jo ewe sa won ni ko seni to ti le so ibi ti awon gbemigbemi eyan ti an sise asara elu yi ibi won morile abi ko ti e ti seni to le so nipa to gan oruko won abi iru eyan ti won je gangan sugbon daily post lo gba akole iroyin yen jade wipe ile ise olopa ni ipinle osun ti fidi re mule wipe looto ni won demi arakunrin kan legbodo ni osogbo won si ni to fa ohun na ni ko sai ni se pelu o se pelu a nse orogun elegbe okunkun sira eni daily post lo gbe gbankọ gburo eni ojo buruku sode
1: paro to e je ka lo si ipinle Imo won ni ile ise olopa ipinle Imo na lo ti fide e mule wipe owo ti ba awon meje kan ti won fura si wipe won lowo ninu sise kupa olopa kan eleyi ti o nso ile eni kan to ja lakoso fun oro ise ati okowo ne ipinle ohun eyun ni oloye Rex Anunobi ni agbegbe ni Oweri ni ilu Oweri ti sololo ipinle Imo won ni isele yi na lo waye o na gege bi awon ti won jo lopo telemuye ti won se nse ifimifile lati mo eni to se kupa olopo ohun ati awon to wa ni di re gangan won ni eni ti se agbenuso fun le se olopo ipinle Imo Henry Okoye na lo se fidi e mule wipe owo ti ba awon meji o fun awon akoroyin oni leyin ti awon olopa ti won se abewo sibi ti isele ohun ti waye o na ni won si bere iwadi won ni kankan latara pe won sawari ara ologbe ohun ti se olopa won ni olopa na lo wa lenu ise re o nile alakoso fun eto kowo na ni ipinle Imo nigba ti awon eni yi ti won sadede kolu ti won se seku pa pute ti le je pe lasiko ohun won ti se idamo awon ti won seku po ohun lo ro kuto ojo aje won ni isele na lo si waye ni ile alakoso na ile eto o wa ni ni Oweri nibi ti won ti ba oku olopa na ninu yara re pelu ibon eleyi to nlo lati mo fi sise to fi mo ero ibare ni soro re na si ni awon eyan ohun won tun ji ko lo iwe iroyin the nation ohun na lo gbe ekunrere iroyin na
2: o da to lodo temi nbi bayi iwe iroyin punch lo gbe gbanko iroyin jade o tun ka so de wi pe ko din ni otalelodurun din meta la eniyan 347 ti won ti di alani le lori o latare isele kun omi agbara to yatan omi yale ati ayabo ile e ti won ni o yawo awon agbegbe kan ni ipinle Cross River ti o si je pe oripa buruku oripa iparun alani budomo na lo so awon eniyan beda adari agba ka afata fun ile ise ajo to ri si isele pajawiri eka ti ipinle Cross River Cross River State Emergency Management Agency oruko re ti se Efa Nyong na ni o se payo oro yi lojo Osegun Tuside o lasiko to nba awon niroyin soro ni Kalaba ti se olulu ipinle Cross River Nyong soro oni awon metadini 167 oni ona ni won so di alani le lori o latara ayabo ile na ni Kalaba nigba ti awon gosan mi 180 ti won di alani le lori o latara ojo aroro dani to di agbara nla omi yale ni a ekun ti arin gbugbun agbegbe ohun o soro o ni awon ti isele yi ba o na ni o je pe awon aye kan ba isa ni won wa ti won moru mu si ni Kalaba o be si ni ni awon agbegbe mi nibi ti won ti ndo la won pe kan ti e ma ri bi wo si lasiko yi bi fi won won nu adari agba ti ajo sema ta nsoro e yi to je ajo to ri si isele pajawiri ni ipinle Cross River na ni o n toka gbogbo awon kan to n sele yi si gbogbo ka ma da panti ka ma da idoti lo ni ranran si opopona ta ma da won si awon bi to to lati da si ikilo na re ta tin se lojo to pe o oni nti ma pada bi na re se mo tele wi pe re paki bi mo re se bi obi kumo abi kondo won ni to awon to jina si bi ti won tin da nkan won gan won a ma foriko agbara ojo ti ba nija ti gbojude ba be ni lo lori ti isele jamba ina ewe Yongi wa ro gbogbo awon olugbe lagbegbe oni e ma lu na pa ina mona mona be ba ti lo e lu pa lasiko ye gbe mi lenu e ma pa na yin oni awon bi ti waya ba si ti gbe ja lawon ibi kan to je pe irin loyo nle sanga bayi sanga begun jalaya ale mo rere bi eyegun e tete ma tape e tabi ke paro e be ba le we ni ate e tete ya mu iro ke fi jin e jiro re e paro awon ina awon eyin na gbogbo pops e paro won e si se atunse si awon ibi to ba to to ye na awon ojupo itana okun ina ta mo si wires nibi to ba to to gbe ye ibi to ba ti ya ti o laso lorun mo nu awon waya yi o ye ke ti mo pe irin lasan ni o ku be eyan ba si fowo kanrin na lasiko igba ti ina ba wa ti ojo turo tese tutu lai wo bata
1: eje lonu
2: siria maripurika
1: eje lonu
2: eje fe lo ni a o
1: o lo ni ko fe
2: okay eni olorun ba fe lo ngba mi
1: be ni na
2: e mo pe iku to fe pa ni to si ni fila eyan mo dupe ni
1: be ni be ni to iroyin eleyi ohun na ni o je kan ti o ba gugu awon mo orilede nigeria lokan je nibi to tin so di mimo pe gbaju gbaja osere ni ati lede gesi ati lede yoruba ati nile ati loke oko agba oje osere ni oludotun bayewu jacobs ti gugu aye mo si olu jacobs won ni baba ti awon omo orilede nigeria ton ni ibowo fun pupo nigba ta ba nsoro nipa ere tori itage ti television ni ati ni ori itage kaakiri orilede agbaye ati ti cinema british television international film ati nollywood won ni abi olu jacobs ni ojo kokanla osu keje odun 1942 gege bi atejade ti awon molebi re fi sita gege bi won se mo pe gege mo se pe oruko re oludotun bayewu jacobs mfr won ni aya re tohun na je gbajugbaja osere tohun na si je agba oje osere joke silver ati omo won okunrin olusoji jacobs awon na ni won si kede papoda baba yi ti won si pe ni oruko kan ti won ni molebi re mo npe lion of lufodo won ni won wa rawo si awon akoroyin ori ero aye lu jara pe kan jo dakun o asiko yi ki won bo kon ni ibowo fun molebi awon tori wipe awon daro eni awon lowo be ni o bo te tile je wipe ohun to se ko fa ipapoda baba yi na ni won so ninu ikede ti won fi si ori ero aye lu jara bakan na ni won si ti so nipa eto iseko re won ni ta ba soro nipa gbajugbaja osere yi ibi to ti bere ise re ati be lo na ni ile okun abi rere won ni sugbon o lara awon ere eleyi ti o gbajugbaja fun papa julo awon eleyi to ti bere ni ile okere ohun na ni the goodies till death do us part the professionals the witches and the greeny gog bakan na ni won lo tun farahan lori orisirisi ere sugbon o won ni kete to pada si orilede nigeria na lo si di gbajugbaja ni ori mo maworan ati ni eka ere sise won ni lara ere to si je ko kokko gbajugbaja ju o na ni the third eye
2: the third eye
1: emi garanti amere mo nderu bayan eleyi to si je ki beeni eleyi to si je ki o gbajugbaja kaakiri orilede Nigeria ewo iroyin ohun o po pupo kele dumare ku ba wa te olu jacobs si afefe
2: iri
1: agbati lo 84
2: eh ni lokorin
1: o lagbara
2: olorun ba ko ba ni ro gbogbo idile baba oludotun bayewu jacobs ba ni ro won loju
1: sugbon kankan ti mo ri ko lebi nigbe aye awon lokolaya na ni wipe tori opolopo ma so pe teyan ba gbajugbaja papa julo fobirin o soro lati fidi mole oko sugbon iya yi je kan ninu awon ti o ye ke yan ma wo
2: awo ko se
1: be ni titi baba yi bo se se aisan to pelu be na lo si duro ti eko nla lo je fun gbogbo wa atobirin atokunrin ta ba ti mura wa gege bi ore ko si nkankan to je wipe igba ti ipenija ba de be ni atun duro ti ra wa be na opolopo iforowani lenu na ti se fun ya yi sugbon sibe na o duro yo tun rerin yo tun so eyun ni wipe awon rira won gege bi ore ju lokolaya ni kan lo
2: ti o ba so pe iwajo wa ni mu re jore eh ri bi won se jora ni
1: be ni
2: afi bi omo iya bi omo baba ah won jora po ya joke silver
1: ah
2: e wa wo pelu poruko won wa lo lototo
1: eh
2: won funra won o lo lototo kaluku nje oruko re ni to ko je bi o ti je lori gbanko gbere loso toni e seun pupo e duro ti wa lati bere titi dopin ati eto gbogbo to ku te to ma gbo just football. No, I'm not a Luffy Mighty Femi. I can show a tea for
1: giddy giddy.
2: What for giddy? You'll be a Malay Goliath.
1: Have you been in the studio? Nothing about
2: you. Well, I radio up with your radios, look at me, Jerry Francis, real conscious. I could take back good year from Papa George, Jisky, Arco Sky, Giro, Global Radio, King of Score, Continental and Intercontinental. Monkey, Niti, Kiki, Lily Kushwe, Ko, Ace.
1: Tell me, Ladia, local home, Loro Cotty, me, who turned it back on.
3: Splash 105.5 FM, the integrity station.

nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá rántí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀ṣọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀?

0: ìwọ náà ro nígbà àkọ́kọ́ tí o jẹ shawama kí lo sọ.
1: Jẹ́ kí n kọ̀tọ̀ o díẹ̀.
0: Ṣùgbọ́n báyìí.
1: Ẹ fi sausage kun, ẹ fi chicken kun, ṣé ẹran yẹn, ẹran kun, ẹ fi cream púpọ̀ sí gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Méjì ni mo fẹ́ ra o.
0: Sórí báyìí, ọ̀pọ̀ nǹkan tí o fẹ́ràn lónìí bẹ̀rẹ̀ nítorí pé o tọ́ wọn wò ni. Kí ló wá dé tí o ń ṣe ṣakara fún Jumia app rẹ? Tọ́ Jumia wò, o máa gbádùn ẹ̀, ra ohunkóhun níye tó dára ní rọrùn. O máa gbádùn ẹ̀, o tún lè sanwó nígbà tí wọ́n bá gbé ọjà rẹ dé. O máa gbádùn ẹ̀, o sì lè dá ọjà náà padà kí wọ́n sì dá owó rẹ padà fún ọ. O máa gbádùn ẹ̀, tọ́ Jumia wò lénìí kí o lè ra ohunkóhun tí o fẹ́ gẹ́gẹ́ bí o ṣe fẹ́. Jumia, ayọ̀ ti àgbédé.

0: breathe through it.
1: Gbogbo ọ̀nà nílé tí ti fi fà ní mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóòní kan, lásìkò kan náà.
2: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
3: Ìwọ náà kò ojúmọ́.
2: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
3: O dáná, sọ ká gbọ́.
2: Àbí.
1: Pẹ̀lú Lipton tea, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tea, ó wà fún ìṣọ̀kan.
4: Rọ́rọ́ wa o.
5: Ẹ jẹ́ fún mi ní Ladigo.
4: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
6: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
7: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga. Kó o dẹni ìyìtáyé ń wárí fún láwùjọ.

0: kore la se be ti fi kira wa nlo labala yi ta pe ni ohun ikilo be ni opo lu sin pe mi leyin ta ba ti mu eto yi wa bi pe ikilo ohun la patu danu aye awon be ni ile kan pe mi laipe yi so pe awon fe gbe igbese kan lori nkan kan ti enikan se fun awon to si se pe awon ti da kini ohun ro won la won fe ta ni nkan ni o ni ki le fe se sa won ni ase wuli la won fe fi baru eni be we won ni amon gba ta won gbo eto yi lale ojo na pe awon gbo ikilo na yo ta won lara gan won pe ah awon ni se be mo won la patu danu rin ajo awon loke pe won so nkan teni yen se ko seni ti o ni gbarata ni tooto won ni amon kankan ti mo n tenu mo lale ojo yen ni wipe je ki suru oto won lohun ti mo pe ni akori ohun ikilo lale ojo yen niyan e ma je ki suru oto e bo bo ti ohun le ore ma je ki suru oto won lohun ti mo fi kilo niyan won ni o mu awon pupo o si je ka won wo wi pe o da suru yi o ni tan awon afi ka won o jowo ele e won tin ba se be won le ta won wi ipo se se pe laaro ojo keje ha ma se wuli o ti ran sibo mi ti o lero won nitori ohun to se ni be ni lara awon akori ta ti fikira wa nlo lori eto yi niyan ogun tun ja opolopo lowo lowo ba ti nsoro yi ogun pe suru tan lori nkan kan to ye ko se suru o wa gbe awon igbese kan gege ba se ma nso labalaba mi tun suru mi iyen ni wi pe o se nkan kan tun ku die ka to eni to ti se ohun to to tele ma ba ise ni ti o se nkan kan ti o to ta le pe ni aito be ni suru tanru enikan be lo se be tun gbe awon igbese kan to se nkan kan ni tooto amo nigbeyin eni o se ohun ohun si o se ni tooto amo abo tun pada bo sodo ti e na abo to bo yi na lo dogun nu aye awon kan ba ti nsoro yi ni won fi n pe baba won lo jesu ajara awon omo bayi le yin kan baba to sise laabi ohun ti ba ti e lo awon omo lo seku nle ti won gba awe kaakakiri ta awe otan yi won gbadua gbadua gbadua won gbera yile kaakakiri kini ohun o si kuo nitori ibinu iseju kan tenikan bi to fi se nkan kan tori pe suru si tan ni o kilo ngba naa ti mo pe ma se je ki suru otan gbogbo awon ta wi o se pataki pupo ohun to polopo ki ka si ni to si n se be to lapa ti o danu aye oni lokule aye opolopo eda paapaa to tun di atamo atamo atari atari ni ki n pe tori a tun se be kuro lori iran kan tun san gẹẹrẹgẹ mo lo sori iran mi won ti gbadua gbadua fele mi ba ti n wi o ye ko gun yi o ti se ko ti se ọkùnrin kan ti ẹ pè mí ngbà kan ó gbé bí àdúrà òun pọ̀ tó nígbà tó kù sáàtà kógun náà ò ti ẹ̀ wá ṣẹ́kù ó gbé òun lọ sí sọjí lóru ọjọ́ kan kógun ó lè bọ́ náà ló tún ṣe bẹ́ẹ̀ tó kọ àgbákò kan nítorí wọ́n ti wí fún un pé òru ọjọ́ òun gan lógun òun ṣẹ̀ olódùmarè ohun tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ pọ̀ gan-an tẹ́nìkan ò sì lè túdìí ẹ̀ wò tán mo ṣe pé ohun tó pamọ́ sínú ayé pọ̀ gan-an ọ̀tọ̀ ńlá fọwọ́fà ọ̀tọ̀ ńlóhun tẹ́lòmíì farakọ́ ọ̀tọ̀ ńlóhun tẹ́lòmíì fẹsẹ̀ tẹ̀ ọ̀tọ̀ ńlóhun tẹ́lòmíì ṣe gìrìgìrìgìrì tó fi ṣe bẹ́ẹ̀ tó fi tẹ ojú ọ̀lẹ̀ ọ̀hún lu tílẹ̀ náà fi ṣe bẹ́ẹ̀ tó fi rì mọ́ lẹ́sẹ̀ tí kinní ọ̀hún fi di kòtò gìrìwò kan tó ń fà á tẹ́nìkan ò sì mọ nǹkan tí ń fà á mbẹ̀ olódùmarè má jẹ́ kí sùúrù tọ̀ lóhun ìkìlọ̀ àkórí ohun ìkìlọ̀ tí mo wí gbà náà tó sì ṣe wípé ó lapa tó dànù ayé ọ̀pọ̀lọpọ̀ tí wọn náà bá ń gbé tò yìí fún tẹ̀lẹ̀ tó ni má jẹ́ kí sùúrù tọ̀ ó rí àwọn nǹkan kan tó ń bi ẹnu ní tòótọ́ ó rí àwọn nǹkan kan tí ó mọ̀ gbé ẹ̀mí rẹ̀ ní fúkẹ́fúkẹ́ èèyàn lèèyàn ó mọ̀ jẹ́ ìsọ̀njẹ̀jọ̀ mọ̀ pé òun láti dá èèyàn mọ̀ òun láti mọ àwọn orúkọ tí èèyàn ń jẹ́ ó sì gbọ́dọ̀ mọ àwọn orúkọ tí èèyàn ń jẹ́ tó yàtọ̀ sáwọn orúkọ tá a mọ̀ ń pera wa tó dáa tó dùn mìntìntì yìí tó dùn mìrìmìntì yìí tá a máa ń fẹ́ gbọ́ pàápàá tá a máa fi ń ṣakọ̀ èèyàn bá pé orúkọ òun mukaram mukaram adédọ̀tun kókó tó dáa ni a fẹ́ kí wọ́n mọ̀ pé òun bẹ́ẹ̀ kí wọ́n róhùn kí wọ́n pè òun pé adédọ̀tun bẹ́ẹ̀ ni orúkọ tó dáa ni àmọ́ àwọn orúkọ kan tún wà táwọn èèyàn ń jẹ́ eléyìí tọ́pọ̀lọpọ̀ kì í fẹ́ kí wọ́n pè òun bẹ́ẹ̀ mo wí fún wa mo pé tó o bá ti mọrú àwọn ọkọ̀ bẹ́ẹ̀ lò ní máa bá jà kulẹ̀ pàdé mọ́ lọ́dọ̀ èèyàn fi nítari rẹ tó fi ṣe bẹ́ẹ̀ lọ ṣinú bí ṣe ìwà ò àbí ṣe nǹkan kan tí ó gbé jẹ bẹtẹlé ẹ lọ́wọ́ àbí tí ó wàá sọ nǹkan kan di ayé kan mọ́ lọ́wọ́ lójijì mo páyé wà láàyè ẹ ọlọ́run dáhùn alágbára tí wọ́n bẹnu ayé ọ̀pọ̀ sì lágbára tọ́pọ̀ lọ gbà ń torí pé ó lọ wádìí ẹ ó fẹ́ lò fún nǹkan kan wọ́n bẹnu ayé à ń bá wọn gbé à ń bá wọn sùn à ń bá wọn jí à ń pàdé wọn ọ̀pọ̀ ní wọn ní neighbors ìyẹn alábàágbé nínú ilé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ní wọn lálábàágbé ládùúgbò dáhùn alágbára tí mò wí ẹlòmíì lágbára ọ̀hún kò mọ̀ kóhun ni àwọn bá tó tapò òròpò ṣe nǹkan kan tí kinní náà dún bẹ́ẹ̀ lójijì á pé kinní kan máa ń ṣẹlẹ̀ tóun bá ti bínú àwọn kan sì dídì lọ gbà á inú ìpè ẹ fún mi ẹ mo fẹ́ lò fún nǹkan kan ni ó gbà á tán di nǹkan míì mòun náà lọ́wọ́ ọ̀rọ̀ ọjọ́ míì nù àmọ́ tòun ti bẹ́ẹ̀ òun láti mọ̀ pé gbogbo ohun tá a wí yìí ló ń bẹnu ayé ohun tó sì ń jáyé nìyẹn ní tòótọ́ ẹni tó sì lọ gbagbára kan pé òun fẹ́ fi da nǹkan kan láàmú òun fẹ́ dè yẹn gbé òun láàmú òun fẹ́ da àdúgbò òun láàmú òun fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan kan tó kù díẹ̀ káàtó ayé kan nirú ẹni bẹ́ẹ̀ náà fúnra lára rẹ̀ ayé tí kálukú ń wá káàkiri náà nìyẹn ẹ dálójú ọjà tá a bá padà dé máa yànnà náà jù báyìí lọ ẹ kú òkàlẹ̀ ẹ má gbé kúrò ní splash fm 105.5 mo ń bọ̀ wá
1: Flash FM 105.

0: yogurt tó ní wàrà màlúù tó mọ́ lóló, ó wà ní ìwọ̀n 90 mL, 318 mL àti 1 L ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak, reach for your peak.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yìn ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cashpot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*#. Lórí Lágelú FM, *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bournvita?
4: Double check.
3: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more! Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
5: Bournvita, prepare them to win every day. Offer valid while stocks last.
6: Itemeji omi orombo lemon, sibi eduko ati iyo.
7: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
6: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
7: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáa

0: Quaker Oats, much more goodness. Now in a new pack.
1: Flash FM Media Academy. Nibe lawon eniyan tin fi igba bu mi eko eto iroyin sori. Asamba gidigba soke tente ninu igbo safefe pelu ikosemose ati iwo omoluabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ̀ẹ́nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
8: Shared meals like delicious jollof and chicken.
7: Made with Onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew. Ofo oha, efo riro, jollof rice, pepper soup. Banga and starch with fresh fish made with Onga.
9: That's why we say, let's go home. There's food at home.
10: Enjoy the taste of home with a newly improved Onga chicken flavor.
11: The taste of home.
12: Splash FM 105.5.

Ganesha nu eda ṣugbọn Ọlọrun ma ran olùrànlọwọ si yan lati jiṣẹ ka ṣe ẹni ẹlẹdara si wa lakoko yii lati jiṣẹ ṣe iranlọwọ fun gbogbo eniyan eleyi ti ki isu ti ki rẹ nigba kankan ki ayo ati ibukun le de ba ọpọlọpọ eniyan iyen ninu oṣu Ẹgba yii ka ṣe tẹ ti mọ bi ẹni mowo ti tana sinu apo gbogbo eniyan o tun ma gbe ẹ lọ si ipele to ga ju o tun ya o ẹ jẹ ki n ja yin si ti Independence Day Cashpot awọn olubori 1466 ni yoo ma jẹ lọsẹ kọọkan gbogbo ọjọ Friday ni double winning cashpot nibẹ ni cash ẹ ti n sọ ọpọ eniyan di millionaire tuntun eyi kii ṣe akọkọ ṣe iru ẹ njẹ lo mọ wipe iwo gan lọkan lati di millionaire wa September 30 ni special independence cashpot nitori naa ma ṣe fi akoko rẹ ṣofo lori splash fm *347*1004*1#. Lórí Lágelú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta Cashier. Ọjọ́ tẹ Jamie Bird ló fò tẹ̀lú Cashier. Cashier nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti Cashier? Mo ti Cashier.

0: ẹ̀sùn pàápàá iṣẹ́ kan tá a táwọn èèyàn mọ̀ wá mọ̀ èèyàn tí ń bẹnu ọmọ èèyàn a mọ́ gbé e lọ́pọ̀lọpọ̀ ìgbà ìdí sì rèé tá a ṣe máa ń pè wá ṣàkíyèsí pàápàá tá a ṣe ń ṣerú abala tá a pè lóhùn ìkìlọ̀ tá a fi ń ṣe bẹ́ẹ̀ fi máa sinra wá ń gbẹ̀rẹ̀ pàkọ́ ẹ rí kí mo máa ń tẹnu mọ́ lábala yẹn wípé ohun tá à ń sọ yìí à ń sọ láti ṣe bẹ́ẹ̀ fi pè wá ṣàkíyèsí ni àwọn ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa kì í lákàsí ẹ̀ tó sì ṣe wípé àwọn nǹkan yìí nípa tó pọ̀ nínú ìrìn àjò ayé wa gan. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe yìí àwọn ohun tí mò ń máa ń sọ lábala ohun ìkìlọ̀ yìí ó máa ń mú mi ṣe àfàrò púpọ̀ torí èèyàn lèmi náà èèyàn sì máa ń fẹ́ gbé mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kan sì wà tèmi máa ń sára fún gan-an. Irú eléyìí tí mo sọ tí mo fi kì wá ń lọ̀ lálẹ́ yìí pé má ṣe jẹ́ kí sùúrù ó tán ọ bó ti ń wulẹ̀ ó mọ̀. Àwọn tí wọ́n súnmọ́ mi mọ̀ dáadáa kódà àwọn tá a ti jọ iṣẹ́ pọ̀ àbí tí mo ti gba ilé iṣẹ́ kankan járe àbí nǹkan kan wọ́n mọ̀. Mo máa ń ṣọ́ra gan-an. Kódà téèyàn ò bá súnmọ́ mi tán kò ní mọ àwọn àkàn nípa mi. Téèyàn bá mọ ẹyọ kan gbà mí yóò fẹ́ fi tìka bọ̀ mí lójú ńgbà tó bá túbọ̀ bíi méjì mẹ́ta lẹ̀rú ó tó bà. Ṣé o tún jẹ́ báyìí náà? Mo máa ń fẹ́ kí àwọn ohun tá à ń sọ kí àwọn nǹkan yẹn máa lapánú ayé tèmi náà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú lẹ́ẹ̀kan bàbá máa fẹ́ kó tán gẹ́gẹ́ bí mo ṣe sọ kọ́rọ̀ náà ò tán. Màmá mo fẹ́ kó tán lọ́dọ̀ tìyín náà. Ó yá ẹ sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé ó ti tán pé ẹ ti sọ tinú yín ó sì ti tán báyìí. Ó yá ẹ sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀ pé ẹ ti sọ gbogbo ìyí tó dùn yín nú ọ̀rọ̀ náà ó sì ti tán nú yín.
1: Ẹ̀yin ọmọ Nàìjíríà mo ti sọ gbogbo ohun tó ń dùn mí nú ọ̀rọ̀ yìí ó sì ti tán.
0: Ó dá Ọlọ́run ṣeun.

0: Clash 105.5.
1: I'll be flat on my career.
0: Tune in and listen everywhere you go.
2: The Goldberg Back to Bar promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
3: Itemeji omi orobo lemon sibi edukan ati iyo.
4: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
5: God sent me because of you.
6: And until you are blessed,
5: heaven will not rest.
7: Ìjẹ́ ìwọ ń retí iṣẹ́ ìyanu Ọlọ́run àbí ò ń gbàdúrà fún ìwòsàn ìtúsílẹ̀? Gbìyànjú kó o wà níbi ìsọjí àgbáyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alàyè ni
8: Pastor
7: David Ibiyome láti Salvation Ministry Hope of Success. Ìpàdé yìí máa wáyé lọ́jọ́ Etì ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2026 ní aago 5 ìrọ̀lẹ́ ní Liberty Stadium tó wà nílùú Ìbàdàn. Máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ nítorí Ọlọ́run ṣì ń ṣiṣẹ́ ìyanu. Ó wu àrùnsàn, ó sì yí ayé ènìyàn padà. Pé àwọn ẹbí rẹ, ọ̀rẹ́ rẹ àti gbogbo àwọn olólùfẹ́ rẹ pátá. Ìsọjí àgbáyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn. Àràgbá yamuyamu ìyanu dúró dì ọ́. Jésù l'Olúwa.
5: God will make sure every force in heaven backs the words I've spoken just to bless you in the name of Jesus.
9: As I decree from today, all tears will wipe away from your eyes. Your joy shall not be cut off.
5: Into the name of Jesus.
10: Oya sọ fun mi, ki lo mu wa?
11: Fun mi nilu yen.

0: yogurt tó ní wàrà màálù tó mọ́ lóló. Ó wà ní ìwọ̀n 90ml, 318ml àti 1 liter ní aládùn strawberry àti plain sweetened.
1: Peak, reach for your peak.
2: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.

0: gbogbo ẹyin tẹ rí mi ní ọsẹ tó lọ lọhùn tí ẹ dẹ láǹfààní láti pè mí ẹ ṣeun gan ni o kò ní bàjẹ fún yín nọmba yìí tí mo fẹ fi ilẹ yìí náà lẹmọ pè wọlé sí tẹ fi máa bá àwọn pẹrẹǹtì yín tó wà ní àdúlé ọrun sọrọ a ṣe ní pápápá lálẹ òní tí mo yí nǹkan tí wàá béèrè lọwọ bàbá rẹ àti ìyá rẹ bí wọn bá ṣe ń dá ọ lóhùn ìwọ náà tètè mọ rẹspọndì pẹlú wọn tó ọba tètè kò ní dá o gbogbo àwọn tó wà lájúlé ọrun wọn ní mọ kíyín o wọn ní kíyín gbogbo ẹyin jọ celestia ẹkú ti sunday tó lọ lọhùn èsì ta lò tẹnis tó lọ lọhùn wọn ṣèrántí that is 1995 ìṣẹlẹ tó ṣẹlẹ sí bàbá wa sbg ọsọfà samuel ọsọfà tó ṣẹlẹ ńgbà náà lọhùn ní ìrìn àjò mọ́tò tó ń bọ̀ láti lagos state sí ìbàdàn tí accident náà sì ṣẹlẹ̀ ní ayé ìgbà náà lọ́hùn so bàbá bílẹ̀ ìwọ́ ọ̀sọ́fà wọ́n rán mi sí gbogbo ọmọ ìjọ celestia wọ́n ní kí n sọ fún yín pé kẹ́ẹ̀dì ọlọ́run mú ṣinṣin ẹ mọ̀ fi òpó ìjọ mímọ́ sílẹ̀ kẹ́ẹ̀sì mọ̀ jẹ́ kí ìjọ mímọ́ ẹ mọ̀ jẹ́ ó bàjẹ́ wọ́n ní lànà táwọn là fún yín ni kẹ́ ẹ mọ̀ tọ̀ lọ wọ́n lọ́lọ́run gbọ́ àdúrà yín wọ́n ní gbogbo tẹ́ ẹ bá tú ọlọ́run bá ọmọ bá yín tú wọ́n ní gbogbo tẹ́ ẹ bá dè ọlọ́run máa dè wọ́n ní tẹ́ kẹ́ ẹ mọ̀ sọ pé ọlọ́run bí lè wú ọ̀sọ̀fà wàá dá wa lóhùn a sì sọ pa ti babalọla náà àti mósìrì mọ́ládé bẹ́ẹ̀ mo sọ fún yín. Yes 070-69-49-30-00 nọmba tí ẹ fi pè wọlé nìyẹn o 070-69-49-30-00 tàbí kẹ́ ẹ gba páàbí wọlé ẹ̀yìn ti return of gbẹ̀ngà àdébóyè yìí ẹ gba páàbí wọlé 070-14-47-5770 àwọn èèyàn bẹ lójú òpó bìbà pẹ̀lú the return of gbẹ̀ngà àdébóyè ẹ lóde kọlà yìí ẹ kalẹ̀ mi gbọ́ yín orúkọ yín láti bolẹ̀ tí ń pè mí láti mòwe lagos state ẹ bá ń kó òǹdí rédíò yín mr muyiwa ẹ̀yin ara lagos ẹ gbọ́ mi lónìí ẹ tún tọpa mi débàdàn ẹ ṣeun ọ yá aṣẹ eléyàn lọ́rùn ẹni mọ́ mi yín lọ́rùn ọmọlúù wo ni màmá yín
1: ọmọ
0: ògèrè mọ̀ ń bọ́ ẹ jẹ́ ń wonú ìwé àwọn ògèrè ìwé àwọn ògèrè kí ni wọ́n mọ́mọ́ mi yín sí ìyá kí ni wọ́n ìyá sùnbọ̀ mọ̀ ń bọ́ ìyá sùnbọ̀ lógèrè mọ̀ mọ́mọ́ mi yín mọ̀ mọ́mọ́ mi yín lọ́rùn náà ni ǹjẹ́ ẹ mọṣẹ́ tí mọ́mí yín ṣe lájùlé ọ̀run ní ìsìn your mommy is nurse nurse mama yin lorun ọlọrun fufu mama yin talaye tẹlẹ won wa di ajuli orun won wa lo re se nurse awon nantri ti fela ni kulapo awon na nantri ti mk abiola awon nanti awon na nantri ti oba femi awo lowo se npe won abi mo pe won ke nki won ni ke mo pe won oya ẹ jẹ ń pe mọ́mí yín ẹ rí bí ó ṣe rí ngì nísìnyí èmi kinní mọ́ ni ń pe màmá rẹ nísìnyí wọ́n máa wòran yóò ṣe ọ́ bíi fíìmù yóò ṣe ọ́ bíi fíìmù ó ti rí ngì ó ti rí ngì. Hello ma ìyá muyiwa ẹ ra màmá mi ẹ wo ọmọ yín wà lójú òpó pẹ̀lú mi ọyá kí mọ́mí ẹ muyiwa kí màmá rẹ. Wọ́n ń gbọ́ ìwò ò lè gbọ́ ní tí wọ́n ń sọ òwe mi nìkan lèmi lè gbọ́. Wọ́n ń gbọ́. Wọ́n ń gbọ́.
1: Àwọn ò rí plan fún mi
0: náà. Nú o, wọ́n ń kí ẹ, wọ́n ní okú ọjọ́ mẹ́ta, wọ́n ní ṣàlàáfíà ló wà. Mọ́mí ẹ láwọn ti lówó lọ́rùn, àwọn ti ní owó, àìmọye hospital àwọn ti dálẹ̀ lájúlé ọ̀run. Wọ́n lè lo olùfẹ́ kan send sí ọ. Wọ́n ní so lè bá àwọn manage 100 billion. Ó lóun manage ẹ̀ mọ́mí. Bẹ́ẹ̀ ni ọ sọ bẹ́ẹ̀ bó ni yóò ṣe gbà á. Mọ́mí ẹ ní kí n sọ fún ọ pé lóru òní àwọn wàá bá ọ lóru òní àwọn gba àkáǹtì rẹ̀ wọ́n sì ṣe 100 billion sínú àkáǹtì ẹ̀. Mommy, any son died, don't doubt. I'm going to say, okay, when you're alone, Colin Jack and Lissy, one of my shiny.
1: Okay, what did you
0: do? It's my mind, any soft one here. Oh, she only wa, talo to Ambella, Pabby. Hello, do you call I? Ekale?
2: Ekale.
0: Oh, call ya, to be there, think with me. Oh,
2: my can you go to me? Baba,
0: Baba yin le fe ki omo ilu oni baba ti yin
2: omo ilu badan
0: omo ilu badan kina mo dadi yin si
2: omo ti baba telo
0: baba telo ni ilu badan baba telo re o nje mo se ti baba telo nse lajuli orun
2: omo
0: se ri baba telo ati Dr. Christopher Lawa Kala orun ore jo ni won lajuli orun Baba Telo wa je nikan ti man ta gold gold in Baba Telo n ta lorun ni isin gold an si ti lowo se n pe won
2: e ba n pe won o sa nu ni
0: won sa nu yin lale yin ni se hello baba e ka le sa alafia muwa omo yin o pe mi wole sori radio bi mo se n ba yin soro won ni ke sa nu awon ore ti lowo lajuli orun ke ranti omo yin oye ki baba yin
2: baba mi eku jo meta o
0: won lojo kan pelu
2: o ti mi si ni o
0: won ni won lo seun won lo ku riranti won ni yo da fun yin o
2: amen
0: won ni ke kira yin ku orire
2: mo ku orire o mo ku orire
0: seri nti an kokon ni so fun yin ni pe omo yin kan eyin na mo won le eyin na mo e ma da ko re lori afefe o won le eyin na mo pe omo eyin o gbogbo odile yo won ni ke so fun pe ko ki sara fobirin o so baba yin le lo le fe kan send sin yin bayi
2: baba bo yo ba ti 20 million
0: 20 million baba se le send 20 million somo yin e send re kabiyesi olohun bo wa ni an se ri 20 million igba bo ni an se ri igba okay kabiyesi olohun mama se ngbo won ni be se ri 20 million gba re o won ni to ba ti di alami si ose ti nbo
2: okay
0: won la won pe number yin fun lara yin awon gba kantin won si send e sin
2: okay
0: esun mama wa o esun mama wa o ko ni baje ta lo ti wa nbe e lo di call ai Eka le o.
3: Esa.
0: Oruko yin ati bi te tin pe mi.
3: Deborah ni lati Ibadan.
0: Deborah lati Ibadan. Se leyan lajuli orun.
3: Beni sa, o ti baba.
0: Oya omo ilu oni daddy yin ki lo ko won. Eyin te n pe sori phone mi gangan, rogi le mu yen. Ori radio ni ke pe si. Be pe mi bi mo se se program di gba inigbe. Radio ni ke pe si. Yes. Omo ilu oni daddy e. John Kongi Kongi John mama baba John ijo mo se ti daddy en se lorun bayi daddy en nta Samsung phone lorun Samsung phone Samsung TV even won tun ta Samsung moto lajuli orun ni baba baba e lowo gan se npe won abi mo pe won oya let me call your daddy for you Hello, sir. Baba wa ni kongi, epele, sir. Omo yin, lo pe mi. Ona so pon fe ba yin soro. Ona, ebe e ni ona fe bi uro wo ni nye. Oya greet your daddy.
3: Eka ni daddy mi.
0: Wangbo.
3: E debo omo yin lo soro.
0: A wani ba woni debo mi.
3: Ada ni, sir.
0: Wani ba wole everything.
3: Ada ni.
0: Wani e lo fe ba yi. Hello Deborah.
3: Baba. Ola tabo dai lo.
0: Elo lo fe gba lowo daddy e bayi.
3: 50 billion.
0: Okay, then be daddy e sa se le ri 50 billion fun Debo. Fun 50 billion. Daddy eni tan ba fun oni 50 billion. Kilo ma kokko se ninu 50 billion e? Kilo ma kokko se ninu e?
3: Awo
0: ko
3: se sara fun.
0: Omo yin ni brain, omo yin lopolo. O lohun kokko se sara fun yin sa. O so be. won ni ko ku orire bawo ni o se wa re 50 billion yen gba omo kekere lo mo isa e ma gbe kasi fun okay daddy eni to ba ti sun lali oni so ngbo won ni ko lo pipi account to le gba 50 billion sile o won la won fara han loru oni a o ba o soro bo se ri gba o se o Deborah o seun ejan lo si kede ati poluwo jana ti mba ti wa de ati mi ati DJ Spider atokunrin camera mai ati wa tun bere mombo
4: Flash FM 105.5. The Goldberg Back to Bar promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
5: Supreme Noodles, boom, boom, Supreme Noodles, boom, boom.
6: Feed up Supreme Noodles.
5: Supreme Noodles, boom, boom,

0: ẹni tó ní bàbá.
1: Ẹ tún káàbọ̀ padà káàkiri àgbà ńlá yìí, ẹyin ti Return of Gbenga Adébóyè.
0: Ẹni tó ní ẹ̀gbọ́n ní.
1: Àwọn kan pè mí ní abíàsọ, wọ́n ní pé nọ́mbà tí àwọn èèyàn fi ń pè wọlé sórí rédíò pé ká tún pè ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Agbára Fastlane làwa ń lò. 0706949300. Ẹ rí i pé mo ti pè báwọn. 0706949300 nọ́mbà yẹn ni àwọn èèyàn ń bẹ lójú òpó bìbà fún Return of Gbenga Adébóyè. Ẹ lórí kọlá yìí. Ẹ ká lé orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí. Ọlọ́run ló ń tò. Ẹ kò ń di rédíò yín. Ẹ kò ń di rédíò yín. Tí a bá ti kúrò nídìí rédíò wa, yóò mọ kọ́ọ̀tì. Ẹ dákun. Ẹ jọ. Ẹ lórí kọlá yìí. Ẹ kò ń di rédíò yín o. Ẹ ká lé mọ́mọ́ wa. Ọjọ́ kan pẹ̀lú o mọ̀mọ́ Ẹramà. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá yìí.
2: Orúkọ mi ní Ajara.
1: Ok. Ok. Ok, ẹ kì í ṣọmọ Nàìjíríà.
2: Bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀ Ajé wá bì
1: ní. Ẹ dẹ̀ rí ta jẹ́ ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run. Ǹjẹ́ ẹ ní anybody lájùlé ọ̀run?
2: Mo ní o tí wọ́n pọ̀ ṣùgbọ́n mọ́mì mi mo fẹ́ kí.
1: Mọ́mì yín lè fẹ́ kí. Ọmọlúwo ni mọ́mì yín. Mọ́mì yín náà lè jẹ́ ọmọ Nàìjíríà. Benin Republic mo ti mọ̀. Ok, kí ni wọ́n mọ̀ wọ́n sí ní Benin Republic yẹn? Ìwé àwọn Benin Republic dà.
2: Ìyálayẹyẹ ni.
1: Ìyálayẹyẹ ń bọ̀.
2: Bẹ́ẹ̀ ni, alárìíyá.
1: Mo mọ mọ́mí yín o. Mo mọ̀ wọ́n lájùlé ọ̀run. Ìjẹ́ ẹmọṣẹ́ tí mọ́mí yín ṣe lọ́run báyìí.
2: Ìmọ̀.
1: Yes, mọ́mí yín is promoter producer. Àwọn tó máa ń promote olórin tó máa ń jẹ́ kó lórin star. Tó máa ń jẹ́ kán mọ olórin.
2: Ẹ ṣe.
1: Mọ́mí yín dẹ̀ ní owó.
2: Ẹ ṣe o.
1: You have a lot of money in heaven.
2: Ẹ ṣe mo dúpẹ́.
1: Ṣé kí n pè wọ́n àbí kí n mọ́ pè wọ́n?
2: Ẹ bá mi pè wọ́n.
1: Ok, ẹ jẹ́ ń pè mọ̀mọ́ yín báyìí.
2: Ẹ bá mi pè wọ́n.
1: Ẹ ó ti ń ring.
2: Ẹ ṣe.
1: Mọ́mí yín ló ń promote Da Green lọ́run báyìí.
2: Ẹ ṣe gan.
1: Ẹ ló mà, ẹ kalẹ̀ mà. Èmi ni o Gbenga Adébóyè tí mo bá yín plé orin ọmọ kan tí ẹ fẹ́ gbé rẹ́kọ̀dù ẹ̀ jáde níjẹta. Exactly, ọmọ yín wọ́n pè mí láti Nàìjíríà. Ẹ ti kúrò ní Benin Republic. Ó wá ń gbé ní Nàìjíríà báyìí. Ó bá tajé wá. So wá fẹ́ bá yín sọ̀rọ̀ kó máa rí tajé ṣe kó máa tà. Ọyá ẹ kí mọ́ mi yín.
2: Ẹ kalẹ̀ mà, a kú ijọ́ mẹ́ta. Mọ́ mi mi wá gbàgbé wa báyìí o.
1: Wọ́n ní ọkọ mi mi ò gbàgbé ẹ o. Wọ́n ní báwo sí àní gbogbo nǹkan.
2: Dáadáa ni àwa lálàáfíà gbogbo wa.
1: Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun. Wọ́n wá ní kí lè fẹ́ báyìí. Wọ́n ní dádì náà wá o. Wọ́n ní dádì náà ti lówó pé ilẹ̀ àti mọ́tò ní dádì náà ń tà lọ́run báyìí.
2: Ẹ máa wá pe àwọn náà tó bá yá sá.
1: Kí wàá lè fẹ́ kí mọ́mí yín ṣe fún yín báyìí?
2: Àdúrà ni.
1: Àdúrà.
2: Mọ́mí
1: yín ni. Wọ́n ní ọ̀nà mọ̀ là fún yín o.
2: Àmì kọ́ndẹ̀ fún mi ní owó.
1: Wọ́n ní ẹ máa rí tajé ṣe. Wọ́n ní ọ̀nà ò ní dímọ̀ yín. Wọ́n ní òkìkí yín máa búyọ sí rere. Mọ́mí yín ni pé tó bá ti di on the 20 oṣù yìí.
2: Bẹ́ẹ̀ ni.
1: Wọ́n láwọn máa farahàn yín.
2: Ẹ ṣe o.
1: Wọ́n náà máa fún yín lówó, máa fún yín ní oríṣiríṣi nǹkan.
2: Mo dúpẹ́.
1: So nǹkan tán ní sọ fún yín nìyẹn mà.
2: Ẹ bá mi kí wọn pé mo dúpẹ́ gan-an.
1: Wọ́n
2: dúpẹ́ gan-an.
1: Wọ́n máa
2: jìnà sí wa.
1: Àwọn náà ń gbọ́ báyìí, wọ́n ní jìnà sí yín. Wọ́n máa máa visit yín. Ọlọ́run ló ṣeun. Ẹ ṣe o. Ó dàbọ̀ mà. Yes, a ti pe mọ̀mọ́ wọn. Àkókò ti ń kó wa ní papámọ́ra díẹ̀ díẹ̀ ní alẹ́ òní. Alẹ́ ni lọ́run. Èrò pọ̀ ní ojú òpó gidi gan, lápá ọ̀tún, lápá sí, lápá iwájú, lápá ẹ̀yìn, náà fẹ́ bá the Return of Gbenga Adébóyè sọ̀rọ̀. Táìmù dẹ̀ ti lọ. Tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀, ẹ mọ̀ pé àwọn èèyàn yín lájùlé ọ̀run. Ètò yìí ṣì ń tẹ̀ síwájú ní gbogbo ọjọ́ Wednesday, aago mẹ́sàn-án náà ni ẹ sá ti yín rédíò yín síbẹ̀, aago mẹ́sàn-án alẹ́, every Wednesday. Ẹ já pàdé lọ́jọ́ Monday. Lórí ìkànnì náà ni, lórí rédíò tẹ ti gbọ́ mi náà ni o, ẹ̀yin tẹ wà ń bàdàn ni o. So ní ọjọ́ Monday, aago méje ni prógàmù yẹn máa ń bẹ̀rẹ̀. Ṣé ẹ rí nǹkan ṣẹlẹ̀ nílé ayé? Ẹ gbọ́ wìrìnwìrìn ọ̀rọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀, bógo ti ń jẹ tọlọ́run. Bẹ́ẹ̀ bá fẹ́ pè mí lẹ́yìn ètò 09060 43 090-60-43-97-71 090-60-43-97-71 Emi ni Return of Gbenga Adébóyè. Mo ma n lo ajule orun, mo ma n visit awon to wa lorun, mo ma n ba won soro, mo ma ri won. E seun, DJ Spider, thank you. My cameraman, God bless you. Mi ranti oruko yin. E seun. A pade lose tin bo. Oh, odabo.
3: Okile, onbile, okile, onbile.
4: Splash 105.5 FM, the integrity station.
5: Awa tini Splash FM la wa fe ma bo. Splash FM, owu wa fe ma bo.
4: Splash 105.5 FM, the integrity station.

0: àtàyé kọ́hìnlé ìbejì 1 ìbejì 2 mo kí yẹn kalẹ̀ dàrú
1: ẹ̀jẹ̀ àjọ tuntun
0: yẹ́ àbejì germany in london.

ẹ̀yin èèyàn gbogbo gbogbo wa ni mo kípe ẹ̀ kú lé o ṣe dáadáa ni mo bá lé o ìyọ́ rọrùn fún gbogbo wa àní dààmú àní lùgbàdì ayé tọmọtọmọ lórúkọ olúwọba lórúkọ jésù kristi gbogbo ẹ̀yin tí mo dákọ ẹ̀ kalẹ́ gbogbo ẹ̀yin tí mi ò dákọ ẹ̀ kalẹ́ o sanyàólú ẹ̀ kalẹ́ o ẹ̀yin tórúkọ yín bá ń bọ́ sí mi lẹ́nu ẹ̀ kalẹ́ o kó àfọmọnìyàn ṣe lálẹ́ tèmi o yóò sì rọrùn lágbára lọ́wọ́ ọlọ́run àní rí ìdààmú ayé àní rí wàhálà ayé tọmọtọmọ. lákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ kí gbogbo wa wípé mo mọ rírì yín mo mọ rírì ẹ̀yin bàbá bàbá mi mo mọ rírì ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ mi mo mọ rírì ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi mo mọ rírì ẹ̀yin àbúrò mi gbogbo mo mọ rírì onílé mo mọ rírì àlejò mo mọ rírì ẹ̀yin èèyàn tí ẹ̀ ń pè sí orí program yìí pàápàá àǹtí wa láti London ẹ̀yin tí ẹ mọ̀ pé láti ìlú ọba gbogbo yín pátápátá ni mo mọ rírì yín mo dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹyìn tí ẹ mọ́ bá mi ní sí ètò yìí fàtìlẹyìn yín gidigidi gan mo dúpẹ́ pé òkun ṣé o ojú òní tìyín o àní lu ìgbàdí ayé tọmọtọmọ ìpele méjìlá mú wa lálẹ́ tẹ̀ní ìpele àkọ́kọ́ àásọ ìpele kejì ìlú ọba ni wọ́n ti pè mí tí wọ́n ti sọ̀rọ̀ náà fún mi ìlú ọba ni wọ́n ti pè mí tí wọ́n ti sọ̀rọ̀ yẹn fún mi gbogbo ẹ̀ náà láàyàn méjèèjì láàkòsíta lálẹ́ tẹ̀ní lágbára lọ́wọ́ lọ tí àkọ́kọ́ àkọjá lọ sí ìpínlẹ̀ ogun lálẹ́ tẹ̀ní àkọjá lọ sí ìpínlẹ̀ ogun lálẹ́ tẹ̀ní ẹ wá ẹja mọ̀ ká lọ báyìí ká tètè ṣe gbogbo ẹ̀ bí pápápá bí àwọn bàbá onísọ̀nà àárọ̀ ọjọ́ mọ́sọ̀lókùn ọjọ́ ń lọ bí àná òrùn rẹ̀ bí àwọn àti owó.

arákùnrin kan ni wọ́n pè mí tí a jọ sọ̀rọ̀ ní ọjọ́ Thursday. Ọjọ́ Thursday tá a jọ sọ̀rọ̀ mọ́ àṣàlàyé fún wọn pé ó dáná gbogbo ọ̀rọ̀ tá a sọ lọ́jọ́ Thursday tó bá ti dọjọ́ Wednesday ẹ tún mi pè bí aago mẹ́rin ká tún jọ tún sọ kí n lè rántí dáadáa bá a ṣe gbé kalẹ̀. Ngbọ̀ wá di aago bíi márùn-ún bíi aago bíi mẹ́fà bọ̀ sí méje ń lọlù ni wọ́n tún pè àwọn àtúnjọ sọ̀rọ̀ dáadáa. Ngbọ̀ wá sọ̀rọ̀ tán mọ̀ ní ọ̀dàná ẹ má wọ̀rí níta ẹ sọ yìí ìyàwó yín ò sí mbẹ́ o ẹ̀yin nìkan lẹ délé ìsọ o ṣùgbọ́n bẹ́ ẹ ṣe sọ yìí tó bá jẹ pé bó ṣe rí náà nìyẹn àánà sátẹ́gùn lálẹ́ tẹ̀ní tí àwọn ọmọ nàìjíríà ó sì dá sí tí wọn ó dá sí táwọn òbí tí ntẹ́ bá ṣe lórí ọ̀rọ̀ yìí àwọn ọmọ nàìjíríà ó tọ́ yín sọ́nà ẹ̀yin náà ẹ sì gbọ́ wá dáadáa torí wọ́n pè sórí program ní jẹjọ àjẹ́ pé náà láwà bẹ̀rẹ̀ báyìí bí wọ́n ṣe wà wọ́n ti níyàwó wọ́n ti bímọ.

wọ́n ṣàlàyé fún mi wípé àwọn níyàwó àwọn lọ́mọ àwọn sì ti bímọ bíi mẹ́ta tẹ́lẹ̀ kò tó di pé àwọn sì ṣiṣẹ́ níléeṣẹ́ kan tó dáa táwọn ṣiṣẹ́ ń bẹ̀ iléeṣẹ́ táwọn ti ṣiṣẹ́ yẹn àwọn ń rówó àwọn sì ń rí gbogbo ẹ̀ kò tó di pé ìyàwó àwọn wà nínú oyún bí ẹnu oyún ẹlẹ́ẹ̀kẹta ni ìyàwó wọn wà tí wọ́n mọ́ lọ sí church white garment ọ̀nà tó bí àgbélébú mọ́ lára kínníkan làwọn wá gbọ́ pé síbẹ̀ yẹn ló lọ ó ló ṣe jẹ́ kínníkan nígbà táwọn ò fẹ́ òkú ẹ̀ táwọn sì fẹ́ ààyè rẹ̀ làwọn ṣe ni pé àwọn ò ṣe tampa pẹ̀lú ẹ̀ pé kó o lè ṣe dáadáa náà ló ṣe lọ kó o sì lè bímọ láyọ̀ náà ló ṣe lọ kó o mọ́ bàá bímọ lẹ́kùú ló ṣe lọ nítorí bá ṣe fún ọ kí ẹ̀mí rẹ ṣáṣe kínní kẹ́mi rẹ ṣá wà.

kẹ́mi rẹ̀ ṣá ti wà ní wọ́n ní àtibẹ̀yẹ gangan ni ogun ti wọnú ayé àwọn àtibẹ̀yẹ gangan ogun ti wọnú ayé àwọn àwọn ń bẹ̀rẹ̀ sí ní ta ọ̀ta àwọn bẹ̀rẹ̀ sí lù kolù àwọn bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ẹ̀ṣá dàrú sá débi pé pásítọ̀ chọ́ọ̀chì yẹn pé àwọn rọ́wọ́ rẹ̀ nínú ayé àwọn àwọn rọ́wọ́ ìnú ayé àwọn pé títí tí ó fi di pé àwọn di ọ̀mùtí táwọn dọ̀mùtí táwọn di gbogbo ẹ̀ tí màmá àwọn ń gbé àwọn kiri léṣù pé ìyàwó àwọn lọ sí chọ́ọ̀chì tó lọ rẹrù pé kó bí láyọ̀ kó sọ láyọ̀ kó ṣe gbogbo ẹ̀ láyọ̀ ibi tí ọwọ́ ti ba àwọn nìyẹn pé ńgbà táwọn ṣáṣà kiri táwọn ó padà délé táwọn ti ń túlé táwọn ń gbálẹ̀ táwọn ń ṣe gbogbo ẹ̀ làwọn ti rí oògùn abẹnú gọ̀ǹgọ̀ pẹ̀lú ìwo tó wé lásọ pupa táwọn bá nínú ilé.

0: ọ̀rọ̀ yẹn pọ̀ jù báyẹn lọ èmi mú kéékèèké ni o ta bá ní a sọ tán yóò gba táìmù wa o ìdí nìyẹn tí mo ṣe ń mú kéékèèké tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ọkọ́ ń darapọ̀ mọ́ ètò yìí ètò ìdílé ni à ń tò ìdílé ni o à ń tò ó aláwọn bá oògùn gọ̀ǹgọ̀ lẹ́nu rẹ̀ inú kinní làwọn bá tún mú oògùn yín àwọn tún lọ fún ìyàwó àwọn gbà ntáwọn mọ̀ bá ní abẹ́bẹ́ ìdìmọ̀re ntáwọn máa ṣe mọ̀re ntáwọn máa ṣe wáre ntáwọn máa ṣe yinre wípé létà ngbà tó yá ìyàwó àwọn bá gbá wọn lọ sí court pé òun fẹ́ kúkú nílé pẹ̀lú àwọn àwọn àgbà táwọn dé kóòtù àwọn sọ pé káwọn máa fi owó lẹ̀ káwọn máa ṣe owó àwọn ò ṣiṣẹ́ mọ́ àwọn ò ṣe gbogbo ẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn ní ìyá àwọn ní bàbá tí wọ́n lè máa tọ́jú ọmọ àwọn ìyá àwọn sì tẹ̀lé àwọn lọ bàbá àwọn náà tẹ̀lé àwọn lọ àwọn ní ìyá àwọn ní bàbá tí ọmọ ọmọ tí àwọn lè kó ọmọ sí lọ́dọ̀ tí wọ́n ó sì mọ tọ́jú ọmọ àwọn àwọn náà ṣàbí àwọn àwọn náà bí òun àwọn náà sì tọ́ òun dàgbà ọlọ́run sì tí ì pa wọ́n wọ́n ó lè mọ tọ́jú ọmọ àwọn wọ́n mọ tọ́jú rẹ̀ tóun sọ fún ọ ní kóòtù nu customary court pé àwọn ò lágbára owó yìí o àwọn ò ṣiṣẹ́ àwọn ò ṣe gbogbo ẹ̀ o pé adájọ́ ẹ sọ pé lóòótọ́ ọmọ yẹn ò ṣiṣẹ́ kò ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n lò ní ìyàwó ní bàbá àwọn bàbá àti ìyá ẹ̀ rí àwọn náà sọ pé àwọn ó gbọ́ ọmọ yẹn àwọn ó dẹ̀ tọ́jú ẹ̀ àwọn ó gbà á àwọn ó tọ́jú ẹ̀ pé láti ìgbà yẹn níyàwó àwọn ti kọ́ ọmọ ló ti kú lọ o. bóyá ìyàwó náà ń gbọ́ wa lálẹ́ yìí báyìí àmọ́ o tó bá sì ń gbọ́ wa lálẹ́ yìí náà lè pè wọlé tó bá ti tó time tá a gba kọ́ tá a gbà pé.
1: iṣẹ́ mi ò kò gbọ́dọ̀ bàjẹ́ ọ̀dẹ̀dẹ̀ wa o.
0: gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí 2009 níṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀.
1: ìgbéyàwó.
0: wọ́n ní àwọn ti gbìyànjú àwọn ti wẹ̀ gbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ màmá àwọn wípé bí ọdún márùn-ún sẹ́yìn làwọn tó ríra àwọn làwọn tó ṣe mọ̀ pé ẹni tí ara rẹ̀ ọ̀bá yá tí bá ń ṣe gángan tàbí kankan ń bọ̀ bá tó ríra rẹ̀ pé bó ló ń wà ìjọ́ ìlara rẹ̀ tó yá pé bí ọdún márùn-ún sẹ́yìn làwọn tó ríra àwọn wípé àwọn wà láàyè làwọn wà láyé làwọn wà láàyè.
1: nítorí ọmọ kò ní bàjẹ́ lẹ́tọ̀ ó gorí afẹ́fẹ́.
0: àwọn wá pé ìyàwó àwọn pé lágbájá bó o ni o ṣàlàáfíà ni àwọn ọmọ àwọn ń kọ́.
1: bíbàjẹ́ adéyinka sọ pé kò ní bàjẹ́ o
2: kò ní bàjẹ́ lẹ́tọ̀ ó gorí afẹ́fẹ́.
0: àwọn ọmọ àwọn ń kọ́ ní ọmọ àwọn wà kó wá kò jẹ́ kí n rí àwọn ọmọ mi tàbí ń bo lọ wà kí n wá wò wọ́n.
1: kò gbọ́dọ̀ bàjẹ́ o àrìn lọ́kọ́láyà yìí kò mọ̀ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: wọ́n ní èsì tí ìyàwó àwọn ọ̀fọ̀ ni pé káà lọ 150,000 wá nígbà táwọn bá tó rí 150,000 lọ mọ àwọn ó tó yọjú sáwọn.
1: ẹbí ọgbà.
0: táwọn ọba rówó yẹn káwọn ń gbàgbé ẹ o pé ìgbà tó bá tó rí 150,000 òun ni ọmọ àwọn ó tó yọjú sáwọn lòun ó tó sọ bí tóun wà náà tó lè wàá wọ ọmọ tàbí kóun ó kọ ọmọ wá tóun bá rí 150,000 báyìí lòun ó tó kọ ọmọ lẹ. wọ́n ní àwọn ò sì ní 150 naira dépò 150,000. ní ṣùgbọ́n táwọn fi pè mí ni pé ó lè di ọ̀la ó lè dọjọ́ ọ̀la kí ìṣẹ̀lẹ̀ míì ṣẹlẹ̀ ìpè làwọn ṣe ń pè pé káwọn ọmọ fẹjọ́ sun gbogbo ẹ̀yàn ọmọ nàìjíríà kọ́mọ́ di pé yọ̀ọ́dọ̀la wọ́n sọ pé ẹ̀ hello.
3: Hello, Mr. Adeyinka Ekaale.
0: Ekaale, sir. Oh. Alafia ni sir.
3: Aja oba.
0: Amen, sir. Amen.
3: Ibere ni mo ko fe bi ni.
0: Okay.
3: Atoko ajia, ku se kise ni won.
0: Ah. Mo ro pe musulumi ni won o. No, nkan ti e mo yen. In pere pe se kise na bi.
3: Eko ko fi ni ni lo.
0: Okay. Okay.
3: Nigba ta lo si court. Awa daju o se gba omo ko ku fun awon obi oko to ni awon omo ba ntoju omo to fi gbe sa lo. Eleyin oba won.
0: Okay.
3: Ele ki to si bi re. O ni di ko wa wa 50,000 kan ma.
0: Okay.
3: Bo ba ku ya. O ki ku lo ku re.
0: Baba won ni omo lo mo.
3: To ba gbe to to lo lo mo. Wo ku ya won si yoyo yo wa baba won kan. O si omo to ni ka si. Wo wa baba won kan. O ni ko fo kan. Sile ko ma sise Olorun ji gule ayo.
0: Amen o.
3: Ko to di se.
0: Hello, daddy. Ekalesa o. Yes, sir. Okay, Baba Lakwete, Ekalesa o.
4: O mi do o bi e ku ito.
0: Yes sir.
4: Olorun a ma fun yin.
0: Ami o.
4: To pe lo do Olorun mo pe yin do yen ni ori ni pe.
0: Eh, e ma binu sir.
4: E ka ja ka se to.
0: Yes sir.
4: Ara pa ru nkan ti mo fe gba yin ti mi ga so pe mo fe gba yin so ni. Mo koko ba baba yin dupe ki gbogbo agba yin ma gbo. Ipe nkan ton lo ri ton kan la de bed ni. Ton ti ri tolorun ti a ti ri yen. Ope lodo Olorun to ba je won ori ni. Ile ba ti da. Baba?
0: Sir.
4: Wa so fin la le accident ti mo ni. Te ba tin te ti ba mi ti eto. En gbo mi.
0: Mo gbo yin ah mo fara balẹ fun yin ni. Mo fara balẹ ni.
4: Iyawo mi second wife mi. Ẹni tó ń fẹ́ ìyàwó ẹ̀gbọ́n ìyàwó mi yẹn. Ló lọ gba nǹkan lọ́wọ́ ọkọ yẹn lọ́wọ́ ọkùnrin míì. Ló wá lo oògùn fẹ́ fún ìyàwó mi. lo tun wa gba nkan mi lo da sori machine ti mo wo ni mo fi ni assistant yen to je pe mo ko senu oko ti pa na ko lo ti yen ben eri ki baba yen ma da re na mo eni yi to je o mi yi mo ko shop fun ti mo ra ogo fun ti mo ra si oga ti nu shop yen to ku to n taja ni ti mo ba jo re e gba ni ko program mi bẹẹni mi ò mọ pé mo lè ìyàwó ẹgbọn ẹ ló ṣiṣẹ yẹn kí bàbá yẹn máa dúpẹ kọ má wùlẹ wá nǹkan kan káàkiri àdúrà nìkan gbà kọ lọhùn tá wọn padà sí bí wọn ṣe wà mo tún wá dúpẹ lénìí pé mo ń bo òṣèré o òun gangan tó fi ìwà yẹn òun ló mọ kọndíṣàn tó wà sí ẹ wò gbà sí owó ti a jẹ pé mo ní 50,000 lárí tó fi di wàhálà tẹ fi break mi ní ìgbà tó ọmọ pos tó ṣe macaroni yóò tó ṣe àwọn ọjẹ yẹn mi mọ ibi tó rìn ìgbà lọ ń ṣe ni mo ṣe ń rìn oríwájú ilé mi ló ti ń ṣe nǹkan yẹn lálọọdù mi iwájú ṣọọbù mi iwájú ilé mi gangan ni ṣọọbù ẹ wà tó ṣe macaroni owó yẹn torí mo sẹkún. Nígbà tọrọ yẹn pé pé bàbá kan sọ̀rọ̀ nǹkan yẹn pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn ò jólóòótọ́ ṣé ni mò ń bá àwọn tó sẹ́ǹdì owó láti Amẹ́ríkà ní ìgbàgbé ó èmi rẹ̀ ṣèyàn bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa dúpẹ́ kó máa dúpẹ́ ó wà lára pa nǹkan àwọn nǹkan tí mo fẹ́ gbé pé tẹ́ máa lo 2 hours ní èrè ayé kí bàbá yẹn mo bá dúpẹ́ obìnrin ò ṣeé gbára lé o ọmọ á padà wálé. Òkè òkúlòkú rè bàbá ọmọ ló lọmọ tí n bá tẹnu bọ kò sí àìsàn kò sí nǹkan tẹ kò sí àwọn ìwé atẹ gbé jáde tí ò kàtà tí ò ṣe pé mo ti là kọjá mo ti là là kọjá pé lórí ilẹ̀ tí ó jẹ́ pé ni mo ní tí mo tà mọ́ tó jẹ́ torí pílà tí wọ́n fi kọ́ mi lójú tí mo padà yàn then. Ẹ má jẹ́ kí bàbá wá nǹkan tí ó sọnù kiri kí bàbá máa gbàdúrà kọ́lọ́hún dáṣẹ́ wọn padà èyí tèmi tó ṣe nǹkan yẹn àti ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ tó ṣiṣẹ́ yẹn ń sìn gbogbo wọn ò yé èèyàn bàbá àní bọ́ sọ́wọ́
0: òbí
4: ó pa àwa tá a jọ ń dáṣẹ́ fèyí àtẹ̀yìn tẹ̀ ń ṣe.
0: Ami o Jesu, ami o.
4: Olorun
0: ama ṣọ wa. Ami Jesu.
4: Ase ema bi to
0: bo. Okay sir. Yes sir. She sir. To be sir. Hello.
5: Hello sir.
0: Hello e kale o.
5: E kale sir.
0: Baba mi PR o.
5: Sir.
0: E kale sir o.
5: E kale sir.
0: Yes sir.
5: Mo ki gbogbo awon eyan mi o.
0: Oh.
5: Ilé ń kọ́ sà.
0: Àlàáfíà ni mo wà o, àlàáfíà ni o.
5: Àwọn àbúrò mi kọ àwọn ìyá mi.
0: Àlàáfíà ni wà, wọ́n ń jẹun sí mi lọ́rùn ni o.
5: Àsìkò ò ní gbé wa lọ.
0: Àmì Jésù. Àmì o.
5: Àmì ẹ̀gbẹ́ kọ̀.
0: Bẹ́ẹ̀ni. Mo fi sí silence ni mo wá ń rest díẹ̀ kí n tó máa bọ̀.
5: Ọ̀dàdàdà ẹlẹ́kejì mi rí àwọn èjì rẹ pé o. Mi nọmba àwọn méjèèjì ni olọ pàápàá àwọn ọkọ ọmọ wọn bá wọn gbé ngbà mí oṣù tí mi kò tiẹ̀ tí ì lọ lónìí mo pe àwọn ẹ̀yẹ̀ wa náà àwọn bá mi mọ̀ mi ẹ̀bọ̀dù wọn ò pè mí. Sẹ́rí program tẹ̀ ṣe lálẹ́ yìí
0: nǹkan
5: mi lùn ó yẹ kí bàbá yẹn nígbà tó lọ́run ti yẹ kú lórí wọn yẹn tí ọba ti gbà sí kú ó yẹ kó wá fi òru ara yẹn gbàdúrà ní tí ó padà mú àwọn ọmọ yẹn wá. Tí ó padà mú àwọn ọmọ
0: yẹn wá
5: tí wọ́n sọ pé àwọn fẹ́ lọ ọ̀dọ̀ bàbá àwọn tó bá ti yá tó pé oògùn ò ní sinmi tí ó fi mú ẹ wá lọ́yẹ kí wọ́n gbàdúrà rẹ̀ kọ́ lòun dá wọn kí wọ́n mọ̀ wulẹ̀ bọ́ kara wọn jẹ́ pàápàá. Sẹ́rí kò sẹ́ni tí bá olùsí èèyàn ṣe o.
0: Kò sẹ́ni tí wọ́n bá olùsí èèyàn ṣe.
5: Kò sẹ́ni tí bá a lọ. Ayo ẹyin mo fẹ́ sọ kẹ́lẹ́kan lónìí sẹ́rí tí ẹ bá bá olówó rìn tẹ́lá títáríkà bá pe nọ́mbà olówó ó rí lò ní o. Ó ń wúlò fún gbà yẹn ni. Tí o ba se help kan mo ti o ba ti help mi o ba to to ba ti wa pe e gbe ko re ni pe e wo o fe bere nkan ni e pada o ti n jale ba o ti n jale jejeje o fe bere nkan ni yo e wo oru yo yi en te ba se tan ma pe leyin ku baba yen o duro tolorun re ko bu tolorun re ko wa so fọlorun pe kọlorun da n pada mo ti ki ko ti pa ohun bayi mo jo ti pa ju ndi olorun n ti o mu en gboro pe o gbadura soro forin yen ni tabi kan n ti o mu awon omo yen pada wa ti o ni forin yen lokan bale ni o tete sele to baya awon ta je ba deju yo ri mu eje fọlo mi laisha
0: bada si mo dupe o
1: o dede wa
0: ni ke fokan bale o
1: eto igbeyawo
0: pe
1: gbodo baje koni baje le
0: hello
6: emo kale
0: e kale o daddy mi
6: emi sa
0: yes sir daddy
6: e ku jo meta o
0: jo meta re o yes
6: ki gbo awon eyan wa o
0: yes sir
6: piaro piaro se o
0: she yes sir
6: eh aji ndi aro ma je o
0: ami o sir
6: loruko jesu olorun ma wa olorun ma ba o
0: mi o ami ami ami ami
6: o ni fo mo ki iwo na o ni fiyawo ki o
0: ami o jesu ami o
6: loruko jesu o si kiri oko dele
0: ami ami o ami ami ami
6: muru atiti kan muru atiti kan ti o gbe o
0: ami o jesu ami o ami o ami yes sir yes sir
6: mo ki gbo awon eyan wa o mama mi baba mi abu olu samu ki yin o mama mi ayawo mama mi aje wole bo ki gbo yin o
0: gbo na ngba o
6: e wa bi de o lo ma je o
0: ami o ami
6: baba mi saka ti gbe mama mi baba mi saka pa saka bo ki yin o
0: ya
6: bi eh ya mani gbo yin mo ki o atawon eyan wa ni ye wa labekuta to
0: gbo na ngba
6: e o
0: yes sir
6: seri baba to soro le kan soro kan le kan
0: okay
6: won ni spinal cord awon ye
0: be ni
6: oyinbo yen o dabe pe ko da to spinal je pe ni spinal cord ni modomodo to wa ninu egungun o ni spinal cord
0: okay
6: egungun yen ni spine
0: okay
6: cord ni okun
0: okay
6: e ri pe a ma n pe kini kan ni cord fun mi cord e okun ni je cord
0: bene
6: so cord to wa ninu spine ni en pe ni spinal cord de a to le pe egungun yen ni vertebral column so am ani pati spinal cord kan spinal cord godo ni spinal cord to be pija ninu iku ni instantly to ro lo gbe message wa lati brain lo sinu gbo ara so modumudu yo godo ja so o da ipati waya na ta fa waya na lo ta ba ja bi waya no ni mi lohun so bi yen se je niyan so mo ki baba yi tori o bo se je pe imi ti tun lo mo kan ba yin lenu re ni amọ mo ba ti mo ba na to mo kian ko orire o ogun to ti se oni gberimo o olohun fun alaafia o olohun fun alaafia o na o gege bi awon eyan se so e dakun adura ngba o fun eni to ba se ara re fun adura ki o ti yese ti o ti mu kan mo kan e meji lo sele si mi ri akoko e to eleke to sele ni pe ngba ti mo ko de site mi ni iwo ma mo ko de site yen igbo ni gogo beze kan lo salalu awa ta wa nbe la mo wura wa lo kan tin tin tin so ina o ti de be mo wa yi raye mo se ewure so e to ba wa je obu ko nu ewuro mi ba wa fi sori christmas ewure ke ti wa wa o wa to bi o ti lo bi odun meji so lu keta o ti hunun gba to ti yawiri to ti diri kan na ku o ni mo wa fi sori christmas wa ku bi osu meja bo su be lo ni bari ewure mo ta ba we ewure ti ha kí láwá ṣe ṣe ìyàwó mi pariwo dàlájẹ pariwo gbọngbọn ìgbẹ inú gbó láwà tó bàbá kò má dùá olúwa gbogbo ìdébúrò ẹgbà wà ọyá máa dàpadà tí ọba tí ìkú ọyá máa dàpadà ọtọba nígbà tó kú ọsẹ méjì tá a sì christmas ewúrẹ wọ okùn dé ó sì wọ okùn wà nínú ilé mi bí ṣe ń wọ yàrá ń wọ gbẹ mo ní wúlẹ̀ mi rè ni fara nu mi bo mo ba mu okun ti owo wa mo ba mu dani mo ba ni won be mo ba gbege fun nbo je gede o tun fe mo la mo lo ti le lo ba su mo le na pa ni christmas yin be na ni gba ti mo si me peye na baba e fi oka la yin bale ko si tolorun le se e gba adura pe oluwa ti o ba ti ku awon omo yen wa mo gbe okan re de oni se me adura daju la gba ti o ba ti ku omo yen wa eyan ma gbadọ pe oluwa ti baba yo ba se to mi fun mi oluwa gbe okan le de ko ni ni se mi ko ni ni se mi o to ba fun to ro se ma gbagba pe nkan se o ama ko lo mo ran leti ogbe ko ni ni se mi ni pe gbogbo gba ni o mo ran ti imo ti se kini imo ti se kini imo ti se kini yo ku awon mo yen wa pa yin to si wa pe yin e gbadura gidi to ba pe buku se yin ni e lo ninu adura pelu awe pe ki e fun olorun ni gbedeke pe ko to ni baba e ni agbara kristi ko ku omo mi wa ba mi pe laiwa ta lafia mo ni ba pe yo ku wa se won dara yin la mu 150,000 lati ko ta wa ah yin le o adaju obi adaju obi amo ni o emi se de koko fe so pe boya ke trace number le yen ke fi mo le re se ba trace na ti o ba ko sa omo nu se ba lo secret na wo to bi awon mo pe ta le fe ba lo se mo ba ni ya awon na ba lo that don't you can do so adura ni ke gba ke se fọrun ara yin lokan bale ke se je to da ke wo ra yin san e toju ara yin daada bo ba se se gan o wo ma se e wa ya wo mi yo ma toju yin lo bu adati ri o so that is my only two contribution my bit of all
0: yes sir se gan sir mo dupe o mo dupe o mo dupe o hello hello sir
7: malam to ja dam si
0: ni yes sir e ka le sir
7: e ku eto eni o
0: eto eni ni yes sir
7: ile mo tun ke je gbe
0: o lagbara sir
7: Amen. Kolo fokare bale Olorun ni adiwo ni asta jibula polowo ni alqurani o ni pe mi moda yin lohun o tun so wipe adua wu saifun mu'minin adua ni da mu'mini ti o si nta na si ti o ni be heu ni je leyi to ba ko muslimi ni ko gbadi aluwala ko yan nafila ti ba ti nji la aro ko mo yan nafila ba ti di bi ago mesan si mo ki si nbe wa ti mo kan la la aro kutukutu ni bi agba to mo ba ise mo yo ko mo sagba la ko mo yan nafila ko mo fi ko mo je point of prayer re pe ara birin ni bi to wa o ko lo won dari sa isa pelu awon mo kuko mo wa ba mi bi to mo ba wa ko lo won je ri ara re o nji bi ti ni ofes 150,000 ofes ke swara I thought you were no. I thought you were no. I thought you were no. I thought you were no. I thought you were no. I thought you were
0: no.
7: I thought you were no. I thought you were no. I thought you were no. I thought you were no. I thought you lo ashe tolohun fun arabirin yen ni o wa tele ko to wa ko mo ba isele ya no yo sele nu aye re eni kokan wa na duke awo ni ra
0: ami o ami o
7: inshallah la quwata illa billah
0: shega sa adupe sa o

0: Bene. Ok. Bene.
1: Nígbà tí ẹ̀rẹ̀ ń jìyà ọmọ, wọ́n wà wọ́n ò rí ngbà yẹn o. N bọ̀ bá dọ̀la, ẹ pè mí ní bí aago méjìlá lọ́la. N pè nọ́mbà mi síta ń sìn. Ṣé gbọ́, n pè nọ́mbà mi síta, ká ẹ pè mí. Ọlọ́run ọba níṣẹ́ lórúkọ Jésù. Nọ́mbà mi yẹn náà rèé. Ẹ̀jẹ̀ ń gba akọ́ ìtàn náà mò ń bọ̀. Hello.
2: Ẹ̀lú ẹ̀kú ètò olótù.
1: Ètò rèé sà.
2: Ẹ̀kú àjì.
1: Àjẹ̀rẹ́ o.
2: Ọlọ́run bàbá mi.
1: Àmì Jésù.
2: Ọmọ Gbàdúrà ní láti ìlú Ìnìyà.
1: Láti ìlú.
2: Ìnìyà.
1: Ìnìyà. Ìpínlẹ̀ wo ni ẹ sà?
2: Òkè Ogun ní Kájọlà.
1: Òkè Ogun ní Kájọlà. Ẹ̀ka lẹ́sà o.
2: Ẹ̀ka lẹ́sà.
1: Yes, sir.
2: Àwọn bàbá wa lẹ̀ Yorùbá. Wọ́n ní òkè ìkúlò tó ń rí.
1: Bàbá ọmọ ló lọ mọ.
2: Kí bàbá yẹn náà lè dára rẹ̀ náà ní ọ̀rẹ́ náà sí wọ́n mọ́. Ìjọba tí wọ́n ti ṣàbẹ̀ ìlẹ́yìn ojú fún ara rẹ̀.
1: Ẹ bá ní gbé òsókè dáadáa rẹ̀ sí dáàdì.
2: Wọ́n nígbà tó bá tó àkókò. Àwọn ọmọ rẹ̀ ó wádé fúnra ara wọn ni. Kọ́ máa yọra rẹ̀ lẹ́nu. Kọ́ máa gbádùn ẹ̀mí rẹ̀. Nígbà wọn bá takoko ọlọ́run mọ ohun tí ò ṣe sí. Gẹ́gẹ́ báwọn ọ̀rẹ́ ti sọ síwájú yẹn. Kọ́ máa yọra rẹ̀ lẹ́nu. Owó tó ń dowó tí wọ́n ń béèrè fún tó bá lọ fún wọn. Bí wọ́n ti rè má fún lọ́mọ rárá mi. Kọ́ máa fowó ní gbádùn ẹ̀mí ara rẹ̀. Ṣùgbọ́n mo kí gbogbo àwọn tí wọ́n ti sọ̀rọ̀ síwájú o. Ará Ògbómọ̀ṣọ́, ará Ọ̀yọ́, ará Ìbàdàn. Mo kí gbogbo wọn. Ṣùgbọ́n ìní alọ́lọ́run wà o.
1: Ìní ọ̀dà kò sí wàhálà. Ọ̀dà ara ẹ̀ṣà. Ẹ bá ti sun. Àmì Jésù. Àmì Jésù. Ẹ ṣe gànsà. Màmá tí mo ní ká ẹ pè mí ní aago méjìlá lọ́la. Sórí nọ́mbà yìí 08064474794 08064474794 08064474794 Ibi tí à ń lọ sí kejì rèé. Ṣé rí ìlú ọba náà ti pè mí tí wọ́n sì ṣàlàyé fún mi dáadáa. Wọ́n ṣàlàyé fún mi yékéyéké. Mo dẹ̀ gbọ́. Wọ́n dẹ̀ ní. Adéyinka, àwọn ó gbọ́ mi lálẹ́ yìí o láti lu ọba. Àwọn máa gbọ́ mi lálẹ́ yìí. Ntúbá yẹ káwọn ṣe nígbà táwọn bá délé. Ntúbá yẹ káwọn ṣe àwọn fẹ́ gbọ́. Arákùnrin yìí. Ìlú ọba ló wà. Ọmọ Nàìjíríà ni. Ó níyàwó sórílẹ̀-èdè Nàìjíríà. Títí tí Tọ́lọ́run ọba mi fi ṣiṣẹ́ tilẹ̀kùn ìlú ọba sì sí. Ilẹ̀kùn ìlú ọba sí. Wọ́n sì wọlé. Oríṣi ọdún bíi méjì. Náà fi wà nílùú ọba. Tọ́fin struggle kọ́lọ́run ọba mi tó ṣìnà.

lẹ́yìn rẹ̀ wọ́n fi nǹkan ránṣẹ́ sí Nàìjíríà, wọ́n kọ́lé ilé ńlá ni wọ́n kọ́. Wọ́n kọ́lé pé ní Nàìjíríà o, ilé tí èèyàn máa kọ́ tó jẹ́ ilé alárinrin, tó bá lẹ́yìn kọ́lé alárinrin, wọ́n kọ́, wọ́n sì lọ́mọ. Àwọn ti ń wá bí oṣù mẹ́fà. Wọ́n padà. Tó oṣù mẹ́fà bá tó pé a tún wá sílẹ̀ ní Nàìjíríà, ó lè lo bí ọ̀sẹ̀ méjì tàbí oṣù kan yóò tán lọ. Bí ṣe ń lọ ní wálé, ń kó èrè oko, ń kó wálé ni. Ṣe mọ̀ pé tí èèyàn bá ti ń kó èrè oko wálé, tí èèyàn bá ti gbin ìgbàdo síbi 10 acres, tí èèyàn bá ti ń ya ìgbàdo, èèyàn máa kó wálé ni. Èèyàn máa kó wálé. Bẹ́ẹ̀ ni èrè ìlú ọba tí màá yẹn ṣe ń kó wá sórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn á discover wípé nígbà tó dé ìlú ọba, àní Nàìjíríà gan, ló ti ń discover pé ó dà pé inú máa ń rùn òun. Inú rùn díẹ̀díẹ̀. Mo dẹ̀ bọ́ sí chemist ara oògùn, a ṣe gbogbo ẹ̀. Ó wá pẹ́, ó pẹ́. Ṣùgbọ́n èyí tó wá lọ yìí, tó lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà yìí, ó ti dé gèjìà tí ọ̀rọ̀ rẹ̀ ti fẹ́ jẹmọ́ ikú kó tó kú orílẹ̀-èdè Nàìjíríà. Pé tí wọ́n wá kú báyìí ni, tí wọ́n bá kẹ́ tẹ̀ kú, kò yẹ kí wọ́n kú sílùú ọba Nàìjíríà, ló yẹ kí wọ́n kú sí. Ṣùgbọ́n wọ́n kẹ́ tẹ̀ dé ìlú ọba tí wọ́n lọ ṣe àyẹ̀wò, tí wọ́n ṣe test. Tí wọ́n bá ti dé ìlú ọba, tó bá jẹ́ pé ó jásíkú, àjẹpọ̀ parí. Tí wàá sì jásíkú, àjẹpẹ́ ọmọ ṣiṣẹ́ ń lọ, ló fi kú Nàìjíríà tó gbà lọ.

0: wa ti de Clemens. O ti n di ibi kọkan, o ti n di ibi kọkan. Bi pe iku re o ko pe mo. Debi iku re o pe mo. Ko ni baje leto, ogori afefe. Won wa je olulufe eto yi ni orílẹ̀-èdè America bá ṣe máa ń gbọ́ program káàkiri, àwọn á gbọ́ èyí tá à ń ṣe yìí. Kò ní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí afẹ́fẹ́. Wọ́n gbọ́ èyí tá à ń ṣe yìí. Kò ní bàjẹ́ lẹ́tọ̀. Wọ́n á farabalẹ̀. Gorí afẹ́fẹ́. Wọ́n á pè mí. Wọ́n á sọ fún mi pé. Kò ní bàjẹ́ lẹ́tọ̀. Ṣé mo mọ̀ wípé ìyàwó àwọn ń lọ ìgò mọ oúnjẹ fáwọn jẹ? Ó fẹ́ pa àwọn. Ṣé tó bá wá ní tó bá wá lálẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà pé ijọ́ mélòó làwọn ń lò ń bẹ̀? Wọ́n táwọn ní ọmọ nini. Ó fẹ́ fi pa wọn. Ṣé gbogbo properties táwọn kó lẹ̀ táwọn kójọ yìí? Táwọn gbélé ni. Ni àwọn fi ń bi mí léèrè pé kí ni tó fẹ́ ṣe fáwọn tó fẹ́ fi pa wọn gan. Àwọn ọmọ ń táwọn sí fún. Hello.
1: Bàbá mi, àlàáfíà fún yé.
0: Àlàáfíà fún Ọlọ́run sà.
1: Olùṣọ́ láti Ògbó Ẹ̀ṣọ́.
0: Kábíyèsí sà o.
1: Wọ́n bá ń sọ fún mi máa ní obìnrin bíbọ fún ni kò ní kó bá pàdé. Ọkùnrin tí ò bá sì tí ìkú ìyàwó ẹ̀dùn ṣẹ́kẹ́ tí ó pa. Ẹ̀yin á dúpẹ́ pé ọkọ ti ọkọ rí sọ́ọ̀sì ibi tí pírọ́blẹ̀mù yẹn ti wá. Nígbàgbọ́ tèmi, ìyàwó ò gbàgbọ́ pọ́kọ òbí ìyàwó sọ̀hún. Tó bá kúkú káwọn jogún ti bí.
0: Tó bá kú.
1: Ṣé wà lọkùnrin yẹ? Kó wá ṣe wíìbì kò tó kú. Igo, ẹ pàdé ṣerú ẹ̀ yìí náà bí lórí prógrààmù náà tẹ bá rántí.
0: Mo ti gbàgbé.
1: Ọkùnrin tó lọ bẹ̀fẹ̀ rẹ̀ nìkan níta. Ìyàwó olóyè yarí fún táwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ àṣọ ọ̀nà ìgò gbọ́dọ̀ oúnjẹ fún ọkọ tọ́kọ sí ibi kú. Mo ti gbàgbé. Kò sí ṣújọ́ ni ọkùnrin ó padà wá. Kò sí nǹkan tó yìnbó ò lè ṣe náà wọ́n lè rẹ́mẹ̀dì ṣùgbọ́n tó ìgò lápè. Kó ṣe wíìlì bó ṣe pín ogún àlàáfíà fún bàbá mi. Iṣẹ́ obìnrin lẹ rí yẹn. Bí wàá ṣe gbogbo wọn o, àwọn kan wò ló ń wọ o, iye gbogbo wọn o. Àlàáfíà fún yẹn.
0: Hello. Hello, sir.
2: Ogunwálé ògúnbí ibẹ̀ láti Fìdíkì náà ni o.
0: Kábíyèsí sà.
2: Ẹnu sà.
0: Yes sir.
2: Ẹ rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni.
2: Omi sì fẹ́ lè máa ní ìròyìn lójú mi pé obìnrin ẹ̀yin obìnrin ẹ dákun kiri gbogbo yín. Àwọn kan wà tó lé pé torí owó. Torí ó lè má jẹ́ pé ó fura pẹ́ lóbìnrin kankan lọ́hùn. Àmọ́ gbogbo tẹ̀ ń kó wá lẹ́yìn ti wọ lójú. Ibi tó kiri ìbá sì jẹ́ tó nìkan. Òun pẹ̀lú olólùfẹ́ òun bàjẹ́ lọ ń gbádùn. Ọ̀sẹ́ tó lè bá wa sọ pé kò lẹ́rú lólùfẹ́ mi. Ó lẹ́nìkan tí ń bá ayé ẹ̀wò mi. Bẹ́ẹ̀ yẹn ló kó sínú gbà ní àpárú wọn dànù ni. Ló fi ń fún yín nípa ajé ẹ. Náà ìmọ̀ràn mi ni pé ìmájínlẹ̀ tí wọ́n lọ́n kìdí pàánù àmọ́ nǹkan kan jù bẹ́ẹ̀ lọ. Àwa náà mà á. Wọ́n kàn pé irinṣẹ́ ni a fi tayọ wa ni. Torí gbogbo àwọn pòrẹ́sọ̀ wa gbà wà nílé ìwé máa ń sọ fún wa wípé náà bá lọ sọ́ọ̀sìtì lọ́rùn. Àwọn bíláàkì náà náà ń bá ń bẹ̀ tí wọ́n ti ń ṣiṣẹ́ ìyanu ń bẹ̀. So irinṣẹ́ ni wọ́n ní ìyẹn ti sọ̀páàsì wa. Ẹ tọ́jú ara yín dáadáa kẹ sì sún mọ́ àdúrà. If possible gbogbo ẹ̀jẹ̀ yẹn kan fà kúrò bóyá ìgò yẹn ti lọ sínú blood stream kan fà kúrò kan replace ẹ̀jẹ̀ míì. Gbogbo tó bá ṣe dáadáa kẹ náwó sára yín ẹ̀mí yóò gùn ẹ̀jẹ̀ gbàdúrà ju bí I'm talking to the any ambassador by school when I know
0: both.
2: Oh, you're right. They're all far through to all theaters to make it to the thing. And all the people who are pointing to changing my day. So, okay, it's done to my day. So, what Fako can't say, they do it. They're not going winner, and now when I get to Jaranida, because it's small when I can't quite laugh me. A pot Jaranida and a new book. And you could buy any other way, make you look. Because she will kill you. Because of the inheritance. So, I told you, I'm in a friend. Then you say, what's the will? No, you keep buying back. Okay, she will be there. No matter how, I have to come. I have to come. I have to come. I have to come. I have to come. I have to come. I have to come. I have to come. So, she will be there. But I'm not going to go. I'm going to keep the sorrow. I'm going to keep the sorrow. I'm going to keep the sorrow. It's possible. This is why he will. I'm going to keep the That is my only contribution, and I
3: need to be
0: able to sort of.
3: Hello. Yes, ma.
0: Okay. Oda Olorun ma.
3: I don't know.
0: Yes, ma'am.
4: Family won't make it. Can't joke, can't pay, no, could be in the way. Can any she fling?
3: ni mo temi o mo ko bere lowo e ki lo se fun e nkan ki je onita iwo na lo nso nje fun nibo ni ru nkan be yen ti wa tun leyin e ko wa mura gidi ki ma yen mura gidi ori obirin yen o ni agbara ko fun yen ma tura le o ko mu olohun ni ko ku ni okunkun agbona se so o ke pe olohun to ba koju si ko ta mo ba koyin si to ba ko nikan ko tero ara e pa o ori obirin oluju kokoro eyin o de fe sise o fe se ni jamba gidi ni ki lo de
0: Okay. Dama, Shima. Oko gan so wa ni America. To n ba dele ki lo n fe se. Igbise o lo n fe gbe bayi. Hello. Yes sir.
4: Omo bade wa ni lati ni ya na ni
0: sir. Yes sir.
4: Olorun kan o ni eniyan mi eniyan mi aje. O ba ki e ka ro ma si ile. Oke ka to wa gure niye ami aje niye niye ma aje niye ti shu fe ni se abi e wuru kan ye a mo ye nti lo si ibi to ti ba ti do wu kan ti yawo re mo ti yo re ti awon mo kan ti ma ta le fe lo won pelu gugu to ko ni wa se ko to wa se lo iku re ni wa je ni bi ah ka lu ni le to ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ nípa tó ṣe sọ̀rọ̀ gẹ́gẹ́ yẹn ni tó wà lẹ́yìn náà nìyẹn kó pe àwọn fámìlì tiẹ̀ àti fámìlì ìyàwó ẹ̀ bàbá tí a bàbá àtìyá rẹ̀ bá wà kó pè wọ́n ó má wùlò tiẹ̀ púpọ̀ sí rárá kó dẹ̀ tìyà ti bàbá tiẹ̀ náà kó wá sọ fún wọn pé ìkọ́lá ìlú ṣẹlẹ̀ bí ṣẹlẹ̀ bí ṣẹlẹ̀ kí ni tó ń ṣe sí kí n fẹ́ ṣe bẹ́ẹ̀ tó bá ti sọ̀rọ̀ ẹ̀tọ́ tó bá yẹ pé ẹnu obìnrin ò bá sì nílẹ̀ náà ó fi ń tó ń sọ agídíkì tí ò jẹ́wọ́ ẹ̀yà ọ̀rà ṣe rí ìlú yẹn kó lè kọ orúkọ àwọn ọmọ ọ̀dún tàbí tó bá ní ọmọ mi kó fi kọ ọmọ rẹ̀ ti kọ́ wá àṣírí tí ò wá tó ìlú tó ṣe tó tíyàwó yẹn wá bẹ̀rẹ̀ kó ṣe kó wá kọ́ àwílì yẹn fúnyàwó yẹn ó lè mọ̀ pé ìwọ̀n ọ̀jẹ́ kankan ọlọ́run bàbá yìí ṣe ọlọ́run bàbá kò súnmọ́ ọlọ́run bí wọ́n ṣe ní ẹni ẹnìyẹn kò sí ẹni tí ìlú dáná fún ọlọ́run ò ní jẹ́ kó wà ní ẹ̀tọ́
0: ṣe o ọlọ́run ẹ̀kọ́ rẹ̀
5: ọlọ́run ẹ̀kọ́ rẹ̀ ṣe
0: o àmì o jésù
5: ẹ̀rẹ̀ mi ló ń sọ̀rọ̀ láti ilé ọlọ́run ṣe kú.
0: Ok sir. Okay.
5: Really, below the amount of money and Mexico. Like so. Really, I want to be one of the related to the government or money and then only. But the thing about the thing or that it could be the king of business. So, my wife is the bank girl of money and then you have a budget to ṣùgbọ́n ta lẹ́yìn ẹlòmíín ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti bí ọ̀kẹ́ àmọ́ta kó tó máa rò tó tọ́pa. Ní agbọ́pọ̀ máa rò tó tọ́pa ní ọmọ ti kú pọ̀ tí yóò ti lọ tán. So nítorí bí agbọ́dọ̀ wà very careful gbogbo ọkùnrin pátápátá. But in this case, nínú obìnrin tó ń ṣiṣẹ́ yẹn ṣe ó rò pé òun yánfààní pé ọkùnrin ló kù ṣáájú òun ṣé kò ṣe kú kọ́kọ́ ló tó kú ọlọ́ọ̀tún mo ti rírò ẹ̀ gbà mo ti rírò ẹ̀ in a different way bàbá yẹn ṣe ń bank. Wọ́n wá gbé lọ sí ìlú mi ẹ̀rọ ìdèkè lẹ́sàn ìlú yẹn. Ìyàwó rẹ̀ wá dì sọ wá gbọ́ pé ó ń fẹ́ ẹnìkan nílùú tí wọ́n gbé lọ. Bí àwọn sì pé àwọn ilé lọ dá ibi ilé iṣẹ́ rú mi.
0: Ó lọ dá.
5: Ó lọ dá ilé iṣẹ́ yẹn
0: mú. Ó
5: lọ bọ́ pé ní báńkì yẹn.
6: ma de lati ilu o baba yi ta ma de si Nigeria wo ni kan se se kan bilere ni abi kan panu mo
7: ye
6: wo ni kan jenu le bayi Baba, hello. Eku ni di radio yen sa tabi ma
7: ori awo re din
6: be ni
7: le da awo re din
6: okay
7: to ni ni won igba ti ba ti ku mo ni gbagbo won o pada jere to tun jere lo eni ba ran ti orin ti baba yen ko ngba yi won be ri orun to wa loke
6: be ni
7: o ta so ta
6: okay
7: o ma di sodo arabirin yen kan
6: ko ma di sodo re mo
7: o ma di sibe baba ka oju re mo le o pari nu Moreni to se wedi omobirin ni. O lo so mo don we bo ni. Olorun si ke lohun. O send the wolf si ya. Bi pe ko ko fi kole, ya kole re dan adan. Ni jo wedi. Ni won ti aso wedi mole. O bi ona lo. Hm? Ti ba ti opolopo aduwa. Ati ori ofe ti awon ni Olorun fi han ni kan wi pe koko ku orun. Ai de ko ni ko se ya ha koko lo re ti e ti pe. Won mo mo yara ba o ti re.
6: farabalẹ fun yen ni mo farabalẹ fun daada kin le keko hello
8: mi o le bi ni apo be ti ati foro bi ta ti oro bi a enso le funu ka
6: okay
8: o se ni ba je ko okuri ele ko lawon mo to bi fun de ko
4: ojo se wa lope lati pa boya ni re boya ni to la ni ojo ni ojo pa ni se yen mi ta ko ni ko o se wa dia o mi wa di lori awon eje se ko ba je pe nje ko ni ojo se bi se
6: ko ma je pe o nko lo lo mo ko lo se dna
4: o se o ko je pe nje ko ni lo mo
6: Hello.
9: Hello,
6: sir.
9: Madam Pika Gamsinile Kashi.
6: Okay.
9: Ojo ni ti wa o.
6: Ami Ojesu ami.
9: Owa na Olorun ni teni wa ti ka.
6: Ami Jesu, ami.
9: E roro ti nbe nle. Seri ya wa to soro to ki baba to soro e o tu soro.
6: Beni.
9: Won ti powe fun wa. Tori mo tin try lati bi 50 times ti o ji wole.
6: Okay, sorry.
9: Mo wa ti ya ti wa wole. Mo wa ri pe o nla ka ilobirin na. Bata nbe laye. A ni dukia o.
6: Pata mbe.
9: Gbogbo re pata MK Abiola. Gbogbo e mo yele re da loni. Ki lo mo je se nbe. Abdulaziz Ali Sekola. Ki lo mo je se nbi ile re. Mi ba ti soye pe mo ale nu ti pari. Ki yo mo pe won pa ni o. Ki ba ti le pa o ti pari nu. Olorun dakun. Arakunrin yi. Ko sin to fe se koja the best solution ni pe ile yen ko fata.
6: Ko ta ile yen da.
9: Best solution ni yebi to boju to fa pani yen. The best solution ni pe ko ta ile yen. Awon developer wa ti n tale. Ko de wa bi to ba jina dada ti o pe yen o ni mo ko lo ra ile mi si be. Gbogbo iku to ba fe ko si be ko lo ko si be. Ko mo je kan bi kankan ko mo tori pe a me mi nu emi ami yen nu eyan. Kan mo mo to lo gba bodi fun ngbo ba di mo ba setu tan. O pe pa buru abi e gbon kan ni o ba wa mu lo be pe ibi ti mo wa ri o. Ṣùgbọ́n tó bá káwó bá ti lu àárín èmi àti yín dàrú láéláé. Gbogbo àti bá ṣe ń wá ní lásìkò yìí nísìn díẹ̀ díẹ̀ tó bá fẹ́ lọ́gbọ́n máa mú tí ó jẹ́ pé kò ní pé kíní. Ìyá alágbèjá kí ló ṣe kíní? Nínú ìṣe dáadáa náà báwo ló ṣe jẹ́? Mo jẹ́ lọ rí píà rẹ̀. Eléyìí jẹ́ lọ rí píà rẹ̀. Ó ṣe é lè máa báwa rú mẹ́gẹ́ mí ìwà nú ilé. Mo ní kíkẹ́ léyìí replace ẹ ni àwọn tó bá mọ̀ pé wà tó jẹ́ pé ó wà critical tó jẹ́ pé ó mọ̀ pé léyìí tó bá fi lẹ̀ fún wọn yóò dùn òun kọ́ra máa mú díẹ̀ díẹ̀ tàbí kó bá wọn tó bá fẹ́ ra ilé yẹn kó bá wọn di bágẹ̀ pé ilé nìkan mo fẹ́ tà fún yín o ilé nìkan mo fẹ́ tà fún gbogbo property inú ẹ̀ tẹ́ ẹ bá ti rà tó bá ti lékè ní mò ń bọ̀ wà lọ́gbọ́n kó nǹkan mi nígbà bákan ti nàwé sábẹ́ ìpín ti ta lé bóyá àwọn ọlọ́pàá ni ó mú wá jẹ́ wọ́n sọ pé ẹ ti ta ni o. Bọ́yá wọn bẹ́ẹ̀lì fún ní kóòtù ni o tí wọn báwọn báńkì dẹ̀ ni wọn bá ti nà wíṣẹ́ alábẹ̀rẹ̀ pé ilé yìí rẹ tó ní ilé ti ta o dọ́kúmẹ́ǹtì ní everything ni yìí wọ́n á work it out. Ìwé rẹ̀ padà wà á kọ́ property rẹ̀ torí pé bó ti wulẹ̀ kò rí àlọ́ran ká o. Tí ò bá ṣọ́ra tó bá gbé gbẹ́kinní tó lo kuru pé tí ò ṣiṣẹ́ yóò lọ ráwọn agbanipa o. Ọlọ́run má jẹ́ mi rẹ̀ ọ̀bọ o.
6: Àmì o.
9: Bí solution kò fà lé yẹn ta. Kò jù bá yẹn lọ. Ojú ni ti wà.
6: Àmì àmì àmì. Àwọn èèyàn sọ̀rọ̀ o. Hello.
10: Hello.
6: Hello máa mi.
10: Ẹ kú iṣẹ́ bàbá alápẹ̀tẹ̀ ni o.
6: Ẹ bàbá alápẹ̀tẹ̀ ẹ kalẹ́ mà ẹ kalẹ́ sà.
10: Ẹ kú ètò sà.
6: Yẹ sà.
10: Kẹ̀mẹ́ pé mo ṣàdúrà kan lẹ́ẹ̀kan náà rà kọ́kọ́.
6: Bẹ́ẹ̀ni.
10: Mo lọ́lọ́ má jẹ́ ká wà tá a jọ ń gbétò àtẹ̀yìn ká bọ́ sọ́wọ́ obìnrin.
6: Àmì o Jésù àmì àmì.
10: Mo tún tó sọ lẹ́ẹ̀kan náà gbogbo àwọn ọkùnrin tá a lájọ́ kàn ní ọlọ́run má jà bọ́ sọ́wọ́ wọn.
6: Àmì o àmì.
10: Mo rí kì tó ń pe àwọn ìyá wa ni.
6: Bẹ́ẹ̀ni.
10: Wọ́n ní ìyá mà pò. Àtòrí kodò má ṣẹ̀jẹ̀. Ṣé ni mọ́mí tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan inú mi dùn pẹ̀lú wọn? Sà bí bàbá yẹn bá ń gbọ́ wa kó má wulẹ̀ wá sí ibi kankan mọ́. kan to ri ohun yen kan toju ara won daada gbogbo resort yen kan toju e so won o ni idi pe won wa bi mo rara gbogbo igbese ti won ba fe gbe nipa le yen nkan ton ti so ni pe ile yen kan ta ko ni idi pe won wa bi mo rara se awon se ko so bi ni loyinbo ni won san fe yawo nbi bayi ton gbe lo te o de pe won wa ni loyinbo ton fe yawo fun won bi obirin de wa lohun na tolohun de ti fayi gba won to je pe won lo won bo baba
6: ja
10: ko ma fe mi ara won wewu ko sogbon ton ba wale na ton ba pe pe won fe aso re pe won bi tabi pe won fe ko mo o ma fi nkan to wa na o ma papa se je duro ti sele si mi baba mi nkan to ba sele ma so iya yen ba wa sise o si je iyawo e kokko ti e o jaburo iya tun ba wa sise o e kokko ti e o je gbon foko e o ni lati wa dibon do wa gboyin wa sodo iyawo mi pe o wa atlanta aboro no yin o wa lo la so fun oko eyen iyan aburo oko eyen afali yen o wa se pe enikan fi ore to kan wa o nfi iya je iyawo e iyan emi ta ko won ni je ko ma gbo mi o se lo gba nkan lowo oko e niyan o wa lo lo fun eni to je yale e to ba wa sise igba ti nkan na mo yen lara ta wa wa lo wa bo ikati o iyen wa lo ba iyen iya o ya tun ba wa se wa lo ba oko eni to abo ti bi yen lo wa so fun yin pe nkan ba ba lo nseun iyen wa kawo sori iyen afa wa kawo sori won iku gogo wa loke pe o lo wa so yin pe idi to ni sorun se mo ko re wure ora gogo e lo ye se wa ro kini yen fun ya yen but you know me dey pe afa yen se normal o si le lo ski o le ya we lo street de ni ile ni ki ki mo shin se o le ya we yen lo o le lo tomo tomo ko gbo mo lowo o le lo tomo tomo eni to de fe lo shin kan yin fun o lo do de ba toju yi omo o ba to ba toju oyun ti to fi bi to se gbogbo e ya we gbon oko ede ni nitori titi ki baba ma wo le wa si Nigeria kankan mo gbogbo nkan to ba ti fe se ku si nkan to je pe ori phone le se gbogbo nkan ati ta property ati se fiti ku ta property e ko lo wale won wa bi kan ba se lesi ko de ra joko si le ibo elon ko ko se to ba ti fun ni omo kan to je pe boya o je tohun to je pe yen feran ohun boya o le fun yen wa sodo ti o ba de mu wa ko fi ile ku si nkan kan to fe se awon omo nbi ko ma fi nkan ranse sawon omo tori ti won ba joko ti won ba wa so ti won ba se a lo ran ka kai kai ti ni nkan lo bi yin feran wa ta ba ti ni nkan tan iduro pe kon pa wa lọlọ lo ngba wa lowo won to ba je pe mi o ni bi kankan wa igba tọlọrun ti bless ye to nsise lọhun o duro ka won yi ko ma wa bi gan lati wa toju ko si bo se fe se ko si bo se fe ni ti o ni mo gbogbo ni e awon baba wa won ti soro Ọlọ́run wà lẹ́yìn ẹni kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn òyìnbó wọn á rí bá wọn á tọ́jú ẹ̀ lọ́hùn. Kó má wà bí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kó dúró sọ́hun kó ṣe é. Kó ta ilé yẹn. Kó ta àwọn nǹkan tó bá ní tà. Kó dẹ̀ kówó ẹ̀ kó fi ṣe nǹkan owó lè kówó ẹ̀ kó kó sí báǹkì. Nígbà bá yá rí lé ní ìrà tó bá gbádùn tán lọ́hùn kó dẹ̀ wà ní títí sí gbogbo ayé àwọn ọmọ ẹ tó bá jẹ pé kinní ó ń lọ náwó ó ń ṣe gbá ohun ṣàgbọn wọn ní ilé tó ń tò ọmọ àlébẹ ni ò sí ìdàgbà sábàwọ ọkùnrin pàwà la lọmọ obìnrin ló mọ ẹni tó bímọ fún ẹni wà lóyìnbó sẹyìn lè so tó ń wálé lóṣù mẹfà mẹfà bó lẹyìn ṣe fi ìpè bóyá kò ní lálẹ kò pọsibù obìnrin ò lè mára dúró débi ibẹ̀ she can't trust ẹ má jà tanra wa kí bí kan mo sọ fún yín àjọ oúnjẹ àjọ mu tọ́n dẹ̀ lọ gba nǹkan ìṣojú ẹ̀ náà dẹ̀ sì dá sórí síìtì machine fún mi. Yes. A bus accident. Tí mi ò bá lọ. Bàbá yẹn kó jókòó kó fáwọn ọmọ ẹ lẹ̀ nǹkan tó bá fẹ́ máa ṣe fún wọn kó mọ bó ṣe máa máa pè wọ́n. Òun gan lára kó búlọ́ọ̀kù ya wọn kó búlọ́ọ̀kù wọn kí bàbá yẹn búlọ́ọ̀kù ya wọn lórí fóònù ẹ̀. Yes, kó búlọ́ọ̀kù ẹ̀ kó má pè é kó má rí i pè ó lè wá kan láwọn ọmọ kó máa pè. So kó dẹ̀ ṣe nǹkan tó kọ́ rí fáwọn tó jẹ ara wọn kan tó gbé gbèsè kankan. Wọ́n bá lè ṣe ń tọ́jú ara wọn tí wọ́n ti ń ní fáwọn ti lálàáfíà kán dẹ̀ mọ bí wọ́n ṣe máa máa bẹ̀rẹ̀ sí ní ṣe property wọn bí báyìí. Ṣé bí mo ti kọ́lé fún tèmi mo lọ ta lé yẹn ni. Àkùfọ́ mo kọ́ sí nígbà tí kinní ẹ̀ ṣẹlẹ̀ tí mo rí bẹ́ẹ̀ mo ta oko ẹ̀ mo dẹ̀ fira lẹ̀. Ara àwọn owó yẹn mo fi tọ́jú ara mi nígbà. Yes. Mo ta mo tira lẹ̀ fún mo dẹ̀ ti kọ́lé yìí sí. Ẹni tó ṣe rẹ̀ fún mi kí n tó a fẹ́ pé báwo àrárá bàbá kọ́nà gbà wá ká lè lò wọ́n bàtà bá fẹ́ lò ní ayé àwọn àbájọ́ kan ẹ bá a sọ̀rọ̀ kò gbọ́ gbogbo nǹkan tá à ń sọ kó má wulẹ̀ wá kó má wá sí Nàìjíríà kankan mọ́ títí kò fi gbádùn a máa bá wọn ṣàdúrà gbádùn báwa náà ṣe bọ́ sí náà fi yẹn tá a dẹ̀ yọ ọlọ́run á gbà wọn náà kó lọ́wọ́ wọn ẹ̀mí wọn fẹ́ gùn ni ni wọ́n fi rí kinní yẹn yìí ṣe tí wọ́n fi rí gbogbo rìsọ́ọ̀tì yẹn tó jáde ẹ máa bẹ tó bọ̀ àwọn àpẹjọ yẹn àti ìsùn ẹ wá ṣe.
6: Ọ̀rọ̀ náà sọ yìí o ọlọ́run kò gbà wá o. Hello.
11: Hello.
6: Hello. Ètò nìyẹn o.
11: Orúkọ mi ni Ọlámilékan láti bẹ̀rẹ̀.
6: Ọlámilékan láti bẹ̀rẹ̀. Ìgbà àkọ́kọ́ tẹ́ kọ̀ọ̀kan pè wá rí o.
11: Ìgbà àkọ́kọ́ ti máa pè sí program yẹn lélẹ̀.
6: Okay, okay, ẹ̀yà, ọ̀n gbọ́ yín sà.
11: Nǹkan ẹ silent lis ten ara wa àwọn
6: òkè
11: pè nǹkan yóò ṣẹlẹ̀ sí pé ṣẹ́rí máa ẹ̀ tó bá jẹ́ pé Ìbàdàn ni wọ́n ní ilé sí
6: bẹ́ẹ̀
11: pé Ìbàdàn ni incident yẹn ti ṣẹlẹ̀
6: bẹ́ẹ̀
11: kán lọ ra ilé kán rà sí Èkó kán má jẹ́ kí ìyàwó wọn kó mọ̀ because ọ̀hún yẹn kò ṣe pé báyẹn náà níbẹ̀ yìí sì pé kéèyàn máa gbé bẹ̀ lọ títí àwọn tó wà ńbẹ̀ gan tí nàìjíríà ṣe rí yìí wọ́n ṣe ìgbádùn ní nàìjíríà fún wọn o.
6: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
11: Àti níyàwó bẹ̀dẹ̀ ni àwọn obìnrin bẹ̀ wọ́ọ̀sì ìsìn náà máa pẹ́ properties méjì nísìn. Bí a bá ṣì ní ìjà pẹ̀lú ìyàwó èèyàn bíbá èèyàn ṣì wọ́n bẹ́yàn ṣe máa fẹ́ tu ẹ̀ bọ́ níbẹ̀ yẹn. Jáwèé náà máa ń já fún yàn. Nǹkan tó bá máa ṣe suggestion tèmi ni pé tó bá irú sìn kó jẹ́ pé Ìbàdàn ní incident yẹn ló ti ṣẹlẹ̀ lọ́lé lé sí. Kọ́ ra ilé sí Èkó. Kọ́ ṣe ní secret kọ́ rà sí Èkó. Tó jẹ́ pé time tó bá fẹ́ wálé wọ́n máa wá síbẹ̀. Advice tèmi bẹ́ẹ̀ fún wọn ni pé ilé yẹn kọ́ tà á. Because kọ̀rọ̀ ayé ó yá ju kọ̀rọ̀ ọ̀run lọ. Torí ilé ayé yìí kéèyàn ṣọ́. Kéèyàn bá lọ kú kéèyàn bá kú èèyàn kú nìyẹn o. Ẹ̀mí èèyàn ni kéèyàn ṣọ́ o kọ́ má sì torí pé kinní kan àwọn lọ́ọ̀fù ọmọ àwọn o kò sí lọ́ọ̀fù ń bẹ́ o. Ẹ wá fi tó bọ̀ orúkọ
6: mi ni Ọlámilékan láti bẹ̀rẹ̀. Ṣé àdúpẹ́ ṣé.

0: Ayo yawo.
1: Alaafia le wa.
0: Alaafia le mo wa ma mi.
1: Program.
0: Yes ma.
1: Ayi ya Jesu.
0: Ami o Jesu.
1: Ati bi similar case kan bayi na re.
0: Okay, ay olufe na.
1: Okay. Awon omo merin wa ninu Igbo.
0: Okay.
1: Lo Igbo fun oko re ti baba fi ni osa.
0: Okay, okay.
1: The doctor so pe kini baba nlo.
0: Okay.
1: Ṣugbọn fúnra bàbá yẹn ló lórí oògùn tí ìyá yẹn lò ní kitchen. Ọ̀rẹ́ rẹ̀ kan wá wá. Ọ̀rẹ́ rẹ̀ yẹn ń tiẹ̀ òun ò lọ́kọ. Àwọn ọmọ rẹ̀ ń tọ́jú ẹ̀. Ó wá ní òun fẹ́ kí òun nìkan máa dá oúnjẹ jẹ bí bọ́rẹ̀ òun yẹn ṣe ń dá oúnjẹ àwọn ọmọ jẹ. Ó yẹ kí ẹni rántí. Bẹ́ẹ̀ni, àwọn èèyàn tó bá gbọ́ nígbà náà wọ́n
0: mọ̀ rántí. Mi ò ti gbà
1: gbọ́. Bàbá yẹn ti padà pé àwọn ọmọ tó kó oníkáwọn ọmọ yẹn tí wọ́n wá sí Nàìjíríà tí bàbá yẹn ti béèrè pé kí ni ẹ̀ṣẹ̀ ń tó fi ń lọ oògùn fún. Bàbá yẹn gangan lórí oògùn yẹn tí ìyá yẹn ń dáná wọ́. Ó sin ọ̀rẹ́ rẹ̀ jáde ni bàbá gbẹ́ ẹ̀kú ló wọlé. Bàbá wà lọ wò ní kitchen. Mo ti rí pé ó ń lo oúnjẹ bí kí ni ìyá alágbájá wa ń fi ìgò ṣe. Kí ló dé rẹ̀ àwọn obìnrin wọ́n lè máa ti fi nígbàrí nǹkan kan. Ohun tó ṣẹlẹ̀ nígbà yẹn nìyẹn. Tí bàbá yẹn padà kú tó fi jẹ́ pé nígbà táwọn ọmọ yẹn wá sòkú bàbá wọn wọn padà tọ́jú màmá yẹn wọ́n máa béèrè ẹ̀. Bẹ́ẹ̀ ni ní programu yóò tún lọ bí ọdún méjì ni ẹ̀sán.
0: Oríṣiríṣi
1: irú ọ̀rọ̀ báyìí náà la ti gbọ́. Ṣé gbogbo táwọn yẹn fi ń sọ látàárọ̀
0: tí
1: ó kó dànù. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣe rí ọ̀rọ̀ ọkùnrin yẹn.
0: Bẹ́ẹ̀ ni
1: Ọlọ́run ó mọ̀ ọmọ yìí lọ́rọ̀ ẹ̀mí ẹ̀.
0: Àmì o àmì.
1: Ọlọ́run jẹ́ kí ó tó kó rí yanjú. Àwọn ẹ̀fà kọ́sílì tó bí Ọlọ́run jẹ́ kó rí ṣe. Ó ṣe jẹ́ yẹn nísìn àwọn ọ̀jẹ̀ dìtọ̀sífáyà ti wà dáadáa tí ẹni yẹn lè máa lò tí bí àwọn nǹkan wọ̀nyẹn tí ó fi máa jáde nínú ara wọn díẹ̀ díẹ̀ ṣe fi understand. Ṣé rí ọ̀rọ̀ wọn ti gba sùúrù in the sense pé ká mọ̀ fún obìnrin yìí lára o. Ká mọ̀ fún lára rárá tí wọ́n fi dé gbogbo ìgbésẹ̀ tàbá fẹ́ gbé. Ṣé wọ́n kọ́kọ́ jókòó síbẹ̀ yẹn náà kọ́kọ́ tọ́jú ara wọn láàyè kan. Kára wọn bá ti le níwọ̀nba kán wá sí Nàìjíríà kán wá kó gbogbo tí wọ́n bá fẹ́ kú. Nítorí pé wọ́n fẹ́ máa wà nílé pẹ̀lú obìnrin ni wọ́n fi ń wà nílé tí wọ́n bá wálé. Tí wọ́n bá fẹ́ wálé lábájá sọ pé kí n gbóhùn ṣe kinní kan